0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Yo, what's up?
2: Baby, let's go!
3: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Olorúkọ ládá, kábíyèsí rẹ olórúkọ wẹ́lọ́wẹ́lọ́, ajọ́rúkọ lánà tọ́rọ́jú ajọ́rúkọ lánà ìyanu, olórúkọ ẹgbẹ́gbẹ́jẹ́ o, ọba mi olórúkọ tótó gbani, tótó lani, tótó dani, lára tótó gbani là. Kò sẹ́ni tó máa mú wa tí gbogbo wa bá kẹ́ ọ.
5: Go go go go go go go go go go.
4: Bàbá olórin rẹ ti ń gbàdúrà fún àwọn olórin rẹ ti dé o. Mo sọ fákẹ́yẹ ẹ̀mọ́ ni bàbá lábíyamọ ni mo jẹ́. Orúkọ ọmọ rẹ máa sọ̀rọ̀ níbi gíga ní àgbáyé o. Tó bá kì í mú àdúrà orí afẹ́fẹ́ ní ọ̀kúnkúndùn. Ṣé orí yìí tí mo bá sọ yìí má fi ṣe rẹ o? Nítorí ìkankan ṣẹlẹ̀, ìyá kan jòkó jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀. Àwọn méjì kan wá ń bọ̀. Ìkan nínú àwọn méjèèjì bá lọ jòkó sí ẹgbẹ́ rẹ̀. Ìkan nínú àwọn méjèèjì wá jágbe mọ wípé má lọ jòkó tì o. Nítorí tó bá jòkó tì í, ọ̀rọ̀ gbèsè tó jẹ ló máa bá ẹ sọ. Ó ní kì í yé jẹ gbèsè ní tiẹ̀. Àwọn kan wà ìlàkọjá, wọ́n ti yí orúkọ wọn kúrò ní kan tí ìyá wọn sanwó. Ìyá alágbẹ́jẹ́ padà di ìyá onígbèsè. Ìyá alágbẹ́jẹ́ padà di ìyá alágbẹ́. Bọ̀dẹ́ alágbẹ́jẹ́ padà di bọ̀dẹ́ ológógóró. Ìyá alágbẹ́jẹ́ padà di ìyá aláṣetì. Bàbá alágbẹ́jẹ́ padà di bàbá alámùbọ́. Ìyá alágbẹ́jẹ́ padà di ìyá aláṣọ kan. Tó bá ti yọ lẹ́ẹ̀kan ni wọ́n ti dá mọ̀. Ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wálé. Nítorí wọ́n fi gbà kan pé Joseph ní Joseph aláṣọ kan. Tó bá ń pe àwọn ẹlẹ́wọ̀n nígbà yẹwọ̀n nípẹ̀ nígbà méjì tí ó fi dáhùn. Tó bá pe Joseph lọ́mọdọ̀ nílé Pọ́tífà yóò tún dáhùn. Tó bá ń pe Joseph ní àsìgbà ní ìgbà kan rí kò tó bẹ́ẹ̀ yóò dáhùn. Ṣùgbọ́n ọjọ́ kan wáyé bí irú ti tẹ̀lé. Tí Joseph alájọ kan padà di Joseph aláṣọ àràbarà. Tí Joseph ẹlẹ́wọ̀n padà di Joseph igbákejì ọba. Tí Joseph àsìgbà padà di Joseph àpàṣẹ láàfin. Tí Joseph alágbe padà dẹni tó ń bọ́ gbogbo ìran. A fẹ́ yí orúkọ àwọn èèyàn padà lẹ́nìí. A fẹ́ tú ìkómọṣẹ lẹ́nìí. Sàmí nítorí ọmọ rẹ orúkọ ọmọ rẹ ò ní tako. Orúkọ ọmọ rẹ ní búdọ́ọ̀kù kò yá jáde sí gbangba. Ẹbọ tí a fọ orúkọ rẹ pilẹ̀ ó yá lẹ́nìí jáde. Tá a bá pa orúkọ àtìṣẹ̀dá ọmọ rẹ nínú òkùnkùn kò ní dá wọn lọ́wọ́. Orúkọ ọmọ rẹ ò ní dójú tì ọ́ ní gbangba àti ní kọ́rọ̀. Níbi tí wọ́n ti pe àwọn ọmọ olóríire orúkọ ọmọ rẹ máa dáhùn níbẹ̀. Ojú orúkọ ọmọ rẹ padà ó yá Abẹ̀sí jẹ́ aláṣẹ yọrí. Abẹ̀sí jẹ́ afúnni. Ẹ̀mí mímọ́ máa bá wa rán orúkọ wa lé agbára lẹ́nìí. Orúkọ ọmọ rẹ máa bọ́ sí ọwọ́ aṣẹnilóore. Orúkọ ìwà tìdílé rẹ máa gba kọ́ńtírààtì yẹn. Orúkọ ọmọ rẹ máa gba skọ́láṣípù o. Orúkọ ọmọ rẹ ò ní sun àsùnpara. Wọ́n ní ṣe sí ọ̀sí orúkọ ìwà tọmọ rẹ. Orúkọ ọmọ rẹ máa gbé ìyẹn ránnu o. Ọmọ ìrọ̀lẹ́ ayé kò ní bọ orúkọ ọmọ rẹ jẹ. Orí kan ló ń dáde, orí kan ló ń jìyà. Orúkọ ọmọ rẹ máa dáde. Olóore ò ní sá fọrúkọ ọmọ rẹ o. Àsìkò ìgbádùn ayé ò ní rí ọmọ rẹ mú tògótògó. Wọ́n ní fi ọlọ́gbẹ́ kó orúkọ ọmọ rẹ o. Orúkọ ọmọ rẹ ò ní jẹ́ pìtìpìtì nínú ìyà. Abinimọ̀nà yóò bẹ̀rẹ̀ ọmọ rẹ o. Orúkọ tó fi rẹ́jísà iléeṣẹ́ rẹ yóò sọ̀rọ̀ níbi gíga láyé. Wọ́n fi orúkọ kọ́mpìnì ẹ̀ ìgbàṣẹ́ ńlá o. Pẹ̀lú orúkọ tó ju orúkọ gbogbo orúkọ lọ. Mo kéde ìrànlọ́wọ́ dìde sí orúkọ rẹ tọmọtọmọ. Eléwo ilẹ̀ àràmàdà òkùnkùn kò ní bọ orúkọ ọmọ rẹ jẹ́ níbi gíga. Tàbí ẹlẹ́yìí orúkọ ọmọ rẹ ò ní bàjẹ́. Àdọ́wọ́lẹ̀ rẹ lórí ọmọ yóò yọrí sí eré o. Adé orí àti ọjọ́ tẹ́yẹkẹ́yẹ lórúkọ Jésù orí ọmọ rẹ máa dorí àfíìsì. Lẹ́gùjọ àwọn ọmọ ológun orúkọ ọmọ rẹ máa sọ̀rọ̀ lókè. Mo gbọ́ kẹtẹkẹtẹ létí mi orúkọ ọmọ rẹ máa lànà fún àwọn ìran o. Ẹrù ọ̀ràn tí ìyá rẹ rù látara ìyá ìyá ìyá rẹ̀ kò ní wọ̀ ọ́ lọ́rùn o. Sàmí ẹlẹ́yìí kan mọ́ ọwọ́ ayé ò ní ba ọmọ rẹ. Bàbá sàmí ọmọ rẹ ò ní jáde láyé. Ọkọ̀ arọ ọlọ́pàá rọ lẹ́sẹ̀ kò ní mú ọmọ rẹ o. Orúkọ ìdílé yóò ní lábùkù. Jákọ́bù di Ísíráẹ̀lì ọmọ rẹ máa di ògo àgbáyé. Abraham di Abraham o di baba orilede loruko Jesu omo re ma di baba orilede
5: amen
4: eta yoruko Sarah si Sarah lo di olomo wa bimo wa je won mo
5: amen
4: omo wa ni di ajo to gbo alopati
5: amen
4: ayo ni yo tomo tomo
5: amen
4: oluadi koko ti aye gbele fun wa tomo re lodun yi
5: amen
4: ipe koni je ti omo re o di akolebo
5: amen
4: elenu re so koni ru omo re faye o
5: amen
4: omo re ni dagbere faye lojiji
5: amen
4: emi omo re ni di dudu ladugo o
5: amen
4: o ni je soro apapa dodo lori awon omo re o
5: amen
4: aye oni gba bi onje mu o
5: amen
4: omo wa ni file bora bi aso oruko omo wa ni down ni sare
5: amen
4: o ni fi aso oruko omo tufu omo fun wa o
5: amen
4: omo wa ni ramaye
5: amen
4: orun atomo soko koni tomo re o
5: amen
4: ati dide yo je awon omo re o
5: amen
4: alaso jam koni ru omo re faye
5: amen
4: wa jijo pe ki odun yi to pari o
5: amen
4: lo ni amu enu ega tabuku kuro lara iwa atomo re
5: amen
4: o ni dida kuda sinu aye
5: amen
4: ajo wole wa atomo re ma yori si rere
5: amen
4: lojo ayo omo re yo ni fi opamo
5: amen
4: o ni dide iseju kan fun olojo orire omo re
5: amen
4: o ni rogo pele pele nbe yen lojo aledu atomo ba nso orire
5: amen
4: o ni serugbe tomo tomo o
5: amen
4: akuti ayo ni mu wa tebi tara
5: amen
4: o ni gbe pe paja wire oran lori omo re o
5: amen
4: alaje pe yo so pe kokore derin
5: amen
4: o ti ko pe to laye mama loruko jesu o ni ma sare omo
5: amen
4: lojo ni lojo ma rerin ayo lori awon omo wa
5: amen
4: ile ti kulu so ba gbe ori ara re ni gbe le eleni ni ma se ra re
5: amen
4: ayo ni pe mi omo re sefun eleyin oro ko ni bu omo re jelejika
5: amen
4: ila koja lori omo maro yo di ayo
5: amen
4: on to ye ko mo re ti ni ti oni yo orun yonda re fun
5: amen
4: o rere to munu re dun dojo ala lori omo oluwa ko se fa omo re
5: amen
4: iwa to omo re ni paye borun je
5: amen
4: omo re oni kaju koja ala
5: amen
4: la si gbo lori omo ko ni so da la re
5: amen
4: ise yi oya o pare nu leyen
5: amen
4: mo sambala ti dasa imota dasa lori omo re
5: amen
4: ero to ba ya dasa imota dasa lori omo re se
5: amen
4: ote obori Nehemiah ote oni bori awon omo re
5: amen
4: jesu oluwa wa
5: amen
4: engineer gbe wa lo ni soji Saint Michael stadium awon omo olorun ni won fe dupe lowo ipe
1: olorun baba labi amo o
2: aye lo wa
1: ko de bi lana baba labi amo se mi lore o de de eyan pada o ti wa le lati bi odun mefa ti mi o ti taja han e ti se mi lore oja ni sole tele ile mo ngba kakiri adugo ni ba de ti ba won sise gan wa so bi pe mo ma gba le fun ni o de ti de eyan pada
4: gele ni o janda yin mo
1: o yan gbogbo eyan lenu ni o ati edin pe boya mo lo jigari maru wa lo gbe mi dele wa won ni ki lo sele gbogbo awon ara adugo tuka
4: be se di ya oni gari emi nu mi so mi pe ta ba fi ma roju kan si e ma di ya oni rice
2: amen
4: mori gele mori les
6: hey atoke atile o ma supa gari apo maru lo nsoro
4: o le ji
6: yes sir
4: te ba gbo un sana wole mama isa ko lo ke isa ko bo iya oni gari olonki yin ladugo
6: hey
4: o da ko to de se to nbo wa ri alanu ti e
2: amen
4: ba bi gbe eri keji si yes grandma ki lolorun se ba
7: apo gari marun te gbe fun mi
4: eyo
7: ni bawo si ta nbe lana
4: melo le ta nbe lana
7: meji atawo mota
6: meji atabo
4: owo te pa ki le wa fi se bayi
7: bo ra won rice die
4: hey
7: bo ro ro ro die
4: hey
7: ta ti agbogbo e mo si kan tebu
6: a ti kan tebu yeah! Olorun baba labi amo.
1: Eye lowa.
7: Won gba nki mi nle ni.
6: Won wa nki nle.
7: Won ni nki mi pe mo ku orire.
6: E ku orire o.
4: Ani kan gba mi a. Ani kan ma ka ku orire.
6: Amen.
4: Mama baba bo se ngba mi wa ra ni sanu re kile ni to su o. Sori ni aro mo ba ri gbogbo awon to nda nikan to ma ti opo. Bo ni abu kekere ta ni ki mu le won lowo. Tade ni to ba tin wonu le won ba je mu so di pupo yo de ma tele won olorun to bo ni 5000 nu bibeli yo ma bo iwa ti dile re o gbogbo eniyan pata lo gbodo wa nu service ti aro yi ko si bibi to ba wa se jina to ri wupo wa nu service ti aro yi atokunrin atomode ati agbalagba gbogbo eniyan pata ni jesu reti bo le ni dale mo to wa ni sego atalogun se so fun olokada ko gbe lo si church awon mo pakeye CAC ago mafa ni gbogbo eniyan ti debe wa je won omo o gbogbo yi ta jo gbadura ti to ni gbogbo ala ma da ore ore yi ni ore isimi a da lori omo asi da lori iya ati baba aga ba so pe oluwa je ni simi lori omo mi ko si ye to kere ko de si ye to poju olufe fi 30 ranse o wa ni simi lori omo re o mama isoji ojo meta ni ilu eko so ti gbo si ni September 9 di o bere ilu eko fa gba won bi omo lalejo asa bi omo kan ti pe baba lo bi omo ijo so ri ni isoji olorun fe dale ro fe tule tu September kini mo pe September 9 olorun baba lo bi omo o aye lo wa
8: hello hello prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
4: Abiyamo, a o ni ma boje mo.
0: 89.3 FM, your preferred wholesome radio.
9: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
10: Lati ikone konga agbomogbe girege lago mefa idajilu.
0: The news on Wells Radio 89.3 FM.
11: Hello, good morning. Here is the headline news on Wells Radio 89.3 FM, your preferred awesome radio. We are reaching you live from Wells Broadcasting House along Alafin Avenue, Oluyole, Estate, Ibadan. I am Kemi Sola Williams. Federal government opens access to 250,000 free business name registration for eligible entrepreneurs across Nigeria as part of efforts to support the growth and development of micro, small, and medium enterprises. Federal government and key stakeholders in the country's peace-building sector commences work on a new national peace policy aimed at strengthening conflict prevention, coordination, and resilience across the country. Presidency places 2,000 locations across 36 states and the Federal Capital Territory, FCT, on flood watch, with 914 communities classified as critical risk areas between August 15th and 28th, 2026. Academic Staff Union of Universities, ASU, authorizes 20 federal and state universities across Nigeria to commence varying degrees of industrial action. On the foreign scene, Senegal raises fuel prices. The government says is necessary because of the sharp rise in global oil cost. I am Kemisola Williams. Thank you for listening. God bless you.

sọ́ọ̀lù sì ilẹ̀, ìṣẹ̀ ló yàwó rẹ̀, òfin Júdásì sílẹ̀, níṣẹ̀ ló pokùnso. Jésù, olúwa mi.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: Ní ètò ànúlẹ́ẹ̀kansi láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Ave Tabernacle, ẹ máa bá wa ká lọ.
1: A tún gbé ọgọ́ ojú Ọlọ́run alágbára, torí pé àánú rẹ̀ sì wà lórí ayé síbẹ̀. O fẹ́ kẹ́ni kẹ́ni ó ṣègbé, Ọlọ́run mọ̀ pé kí o gba ẹ̀yìn wá. Kí ni àkòrí ti àárọ̀ yìí? Ó sọ báyìí pé ẹ wọ́ Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ pé nígbà tó wà nítòsí yìí. Níwe wòlíì Ẹsáyà, orí 95, ẹsẹ̀ kẹfà sí ìkeje, ẹ gbọ́ bó ti wí.
2: Ẹ wọ́ Olúwa nígbà tí ẹ lè rí.
1: Ẹ wọ́ Olúwa nígbà tí ẹ lè rí.
2: Ẹ pé nígbà tí ó wà nítòsí.
1: Ẹ pé nígbà tó wà nítòsí.
2: Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀.
1: Jẹ́ kí èyí búburú ọ̀nà rẹ̀ sílẹ̀.
2: Kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀.
1: Òwú ẹlẹ́ṣẹ̀ kò rúnà sílẹ̀.
2: Sì jẹ́ kí ó yí padà sí Olúwa.
1: Sí Olúwa.
2: Òun ó sì sàánú fún
1: un. Ọlọ́run á sàánú fún ọ.
2: Àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lé ọ̀pọ̀lọpọ̀.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Èwo ènìyàn tí ó ń gbọ́ mi. Máa rọ ara ẹ pé o jẹ́ nǹkan kan. Gbogbo èèyàn tí a dá ní àwọn Ọlọ́run. Gbogbo ẹ̀ ló ti ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ọ̀gá ògo. Tí a jí mọ́ ojú ògo Ọlọ́run bínú. Tí Ọlọ́run ti pinnu pé gbogbo èèyàn tóun dáná owó orun pátápátá tóun ní kú ẹyọ kọ́. Ṣùgbọ́n síbẹ̀ àdúgbò báyìí pé torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ló fi Jésù sí wà. Láti pàṣẹ Jésù láwọn àdúgbò wá pé ẹ gbọ́ Olúwa yìí nígbà tí ẹ lè rí yìí o. Ọ̀rọ̀ gbogbo ló ní ìgbà àti àkókò rẹ̀. Ìgbà àti àkókò sì wà fún èmi àti rẹ láti wọ Olúwa Ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tá a lè rí. Ọjọ́ ń bọ̀ nígbà tí ilẹ̀kùn ọ̀rọ̀ yóò tí kò ní sí àánú mọ́. Ṣùgbọ́n lónìí àánú pọ̀hùn látorí ìtẹ́ wá. Ẹ wọ Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ̀yin ọmọ orí ìtẹ́. Ẹ wọ Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ̀yin ọ̀jọ̀gbẹ́. Gbogbo ẹ̀yin òṣèlú ayé. Gbogbo ẹ̀yin alágbára. Ẹ wọ Olúwa nígbà tí ẹ lè rí. Ohun tẹ́ ẹ wá yìí. Tẹ́ ẹ lépa yìí. Kò lè ràn yín lọ́wọ́ láyé. Tó pé òpin yóò dé sí ìrìn àjò tèmi tiẹ̀ lọ́jọ́ kan. Ẹni tó ń pè ọ́ tó ń pè mí. Pé ká wọ́n nígbà tá a lè rí òun. Ó wà láàyè síbẹ̀. Òun ọba ayérayé. Àìkú àṣà ìta àti àìdí bàjẹ́. Ọba tó dá ogun gẹ́gẹ́ bó ti wù. Ó ní èmi náà ti ń jẹ́ èmi ni Olúwa wí. Ìbá dá ronú ẹ wù. Ìwọ kọ́ ló dá ara rẹ̀ bọ̀dá síta. Ọba Ìjòyè. Tẹ́tọ́ pé wọ́n fi ọjọ́ ba. Inú ẹ wá ń dùn. Ó yẹ kẹ́lù Ọlọ́run bà ọ́. Ọba àwọn ọba àti Olúwa òun ọba tí ọba jẹ. Ọba tí ọba dé lórí ọba. Òun ló pọ̀ òun. Ẹ wọ Olúwa nígbà tí ẹ lè rí. Kí ni òfin Ọlọ́run, kí ni àṣọ Ọlọ́run, kí ló pa láṣẹ fún ọ, kí ló pa láṣẹ fún mi? Tá a bá lè pa òfin àti àṣọ Ọlọ́run mọ́, kí ni wá? O mọjọ́ tó wá sáyé, o mọ̀gàn tó lọ. Ọlọ́jọ́ bá ti dé, ó parí. Ó ní ọjọ́ ìbẹ̀wò, irú ìfò ló máa bá ọ. Nígbà tí a bá rán ikú, kó lọ mú ọ wá, ipò ni ó ń bá ọ, ipò ni ikú ò mú ọ lọ. Nígbà tí ìpè bá dún, láti kó àwọn àyànfẹ́ lọ. Èyí ó sún àwọn àyànfẹ́. Ẹ wọ Olúwa nígbà tí ẹ lè rí. Ìpè sì dún lọ́wọ́lọ́ báyìí. Àmọ̀gbà tẹ ó kò fún sí ìpè náà. Ṣùgbọ́n lónìí tó ń bọ lọ́wọ́lọ́wọ́ yìí, irú èyàn yóò tó jẹ́ ronú ara ẹ wò. Ṣó agaju Ọlọ́run lọ ni. Àbọ̀ òpòjú Olódùmarè síwọ̀n ló dá wáyé. Ó wá dí abájọ tí Ọlọ́run fi wá wá sáyé. Kó o lè máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run alààyè. Kó o lè máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ọ̀gá ògo. Ìjẹ́ abọ́sọ́ àfihàn wa nìyí. Má ṣe gba ọ̀rọ̀ àwọn ẹlẹ̀tàn gbọ́. Ọlọ́run ò pé méjì. Ọlọ́run kò tó ní bẹ. Ló sọ báyìí pé má ṣe fọ́ balẹ̀ fún àjèjì Ọlọ́run o. Má ṣe fọ́ balẹ̀ fún ìṣàkóríṣà o. Èmi ni Ọlọ́run bẹ́ẹ̀ ni èmi kò yíwà lẹ́nu Olúwa wí. Gbogbo èrè pátápátá gbà ni àwọn fẹ́ náà sùn dànù. Gbogbo ìṣà pátápátá gbà ló máa gbẹ̀lẹ́ dànù. Ṣìkàpá ní kàkú ní mẹ́ka ṣìkàpá o. Ọjọ́ náà dé tó. Táàtú fẹ́ náà sẹ́ pé ẹ wọ Olúwa ńgbà tẹ́ ẹ lè rí yìí. Lónìí tá a lè rí òní ọjọ́ kẹjọ. lo tun le je olorun nigba to le ri wo olua nigba to le ri pe nigba to wa to si yo da olohun o ni ewa oju mi imi o fa fun yin ai ku je isan ati ati ba je o wa laye oba wa mo ridi olu olorun oga o boju lo o ni e to pe mo fe ni afeto o lo fe gbo to n gbo loni to ba je pe ti iwe ni ni ko ye ko lo fe amu sugbon jesu bayi pe o fe kede kede o segbe ojo e le iya to e ko je to e ke me je jesu je gbo o le wa pa ye mora ko ma foju iya tabi oju esi tabi eti esi gbo won olorun pe bo ti ma wi niyan ah ojo mo ta yo fe lati bo won ni gbo mo sugbon loni ana olorun wa sibe e wo oluwa nígbà tí ẹ lè ní ẹjá ìwájú ní ìwé mi.
2: Rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí.
1: Rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí.
2: Ní ọjọ́ ìwé rẹ.
1: Ní ọjọ́ ìwé rẹ.
2: Nígbà tí ọjọ́ ibi kò tíì dé.
1: Nígbà tí ọjọ́ ibi kò tíì dé.
2: Àti tí ọdún kò tíì súnmọ́ etílé. Nígbà tí ìwọ́ wípé.
1: Ó wípé.
2: Èmi kò ní inú dídùn nínú wọn. Nígbà tí oòrùn tàbí ìmọ́lẹ̀ tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ kò tí ì sú òkùnkùn àti tí àwọsánmọ̀ kò tí ì tún padà lẹ́yìn òjò. Ní ọjọ́ tí àwọn olùṣọ́ ilé yóò wárìrì àti tí àwọn ọkùnrin alágbára yóò tẹrí wọn
1: bá
2: àwọn òòlọ̀ yóò sì dákẹ́ nítorí wọn tó nǹkan àti àwọn tí ń wòde lójú fèrèsé yóò sú òkùnkùn tí ilẹ̀kùn yóò sì ṣe ní ìgboro.
1: Bọ̀dá sìta gbogbo ayé ni olúwa rán wa sí gbogbo ènìyàn. Gbogbo ènìyàn má kà á sí pàtàkì kan má jẹ́ ọlọ́gbọ́n lójú ó ní ẹgbẹ́ tó bá pẹ̀lú ọlọ́gbọ́n ó ní aṣùwẹ̀ níwájú ọlọ́run ọba. Gbogbo ọgbọ́n tó lóò ní wèrè níwájú ọlọ́run rántí ẹlẹ́dàá rẹ tó dá ọ sáyé rántí ẹ nísinsìnyí nígbà ìwé rẹ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé gbogbo èèyàn gbọ́ ọjọ́ ibi ń bọ̀ lórí ayé ọjọ́ tí gbàgbà yóò dẹkùn tí rere yóò bẹ́wò ọjọ́ ń bọ̀ ní olúwawí ní ọjọ́ tí oòrùn àti òṣùpá yóò já dànù tí ìmọ́lẹ̀ ò ní sí mọ́ tí òkú ló borí ayé òkú biribiri gbogbo àwọn alágbára tẹ ẹgbẹ́ ní alágbára àgbà yóò bọ́ lọ́wọ́ yìí kẹ má bà á kábà mọ̀ ẹ rántí ẹlẹ́dàá ayé lónìí bí ẹ ṣe gbọ́ yìí gbogbo ohun tó ló gbẹ́kẹ̀lé tó fi ṣagbára ó mọ̀ gbàgbàgbàgbà pé alágbára tó ní bẹ òní ọlọ́run olódùmọ̀ yìí ọba títún tẹ́lifọ̀ ò lè ṣe ò ní ọlọ́run wà rántí ẹ̀ lónìí bí o ti gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o sì ní oore ọ̀fẹ́ o sì rí àánú gbà lónìí tó o bá gbàgbọ́. Àwọn ọmọ ẹsẹ̀ ni ọlọ́run ni wọ́n kùn sóhun wọ́n kùn sí ẹlẹ́dàá wọn ọlọ́run ni wọ́n dànù ó papọ̀ nínú ayọ́ bẹ́ẹ̀ náà ni ayé sì sì yí kí ló wí kí ló sọ ọgbọ́n tó tẹrí bá fún ni ọgbọ́n tó gbá tó gbé dání ni àwùjọ nísògo ẹ̀yọ ọlọ́ya alákàrábá alákàdágodo onígbètùgbètù ó jẹ́ ìdánù ó mọ̀ sí dáadáa báyìí ó sì dáadáa báyìí gbogbo ohun tó ti ṣe látẹ̀yìnwá ronúkọ pa ìwàdà báyìí gbogbo ohun tó ti ṣe látẹ̀yìnwá àápè ní àti ojú ti kọjá lọ ṣùgbọ́n tó bá wa rùkì bíbẹ̀ tó bá gbé ìdá bá bá wí tó bá wa rùkì yóò pàrọ̀ ní òjijì láìsí àtúnṣe ó dá wáyé o rò pé oṣù lánàá o yí láàárọ̀ ẹ ṣe ipá àtagbára rẹ ni ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run ni kó bàa lè gbọ́ ohun tó ń gbọ́ yìí ni àwọn kò gbọ́ ọmọ báyìí wọ́n ti lọ ó ti parí. Torí pé ìrònú pọ̀ dàkú sí ní ìsàn òkú níbi tó ń lọ ó jẹ́ ẹjẹ́ ká máa jẹ ká máa mu lọ́la lásán àkú tó gbọ́ ló ń kú lọ ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́nú ẹ̀ tó náà rántí ẹlẹ́rìí lónìí. Gbogbo agbára tó ní gbogbo ipa tó ní bíbélì wà pé kò sẹ́yìn tó ní agbára láti dá ẹ̀mí ara rẹ̀ dúró ní ọjọ́ ikú. O lè gba ẹ lójú ikú. Kò dìgbà tó yẹ síìkì kó tó kù, o lè tójú. O lójú ikú. O dé ẹ̀sùn dáadáa lánàá, bẹ́ẹ̀ ni. Ojú oru ni ikú bá ẹ, a sì fún ọ lọ. Ibo ló mú ọ lọ. Ẹjọ́ sẹ́ ẹjọ́ mọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi. Gbogbo ẹ̀yin alágbára ayé. Agbára ayé adókun lọ́jọ́ kan. Tẹ ó di aláìlágbára. Níwájú Ọlọ́run ọ̀gá ògo. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ṣùgbọ́n ó ń pè ọ lónìí. Ronú kò pa ìwàdà. Rántí ẹlẹ́dàá rẹ. Gbogbo ohun tó ń ṣe tí ò bá ìfẹ́ Ọlọ́run mu tó ń pẹ́ Ọlọ́run ò sí. Wo ló nípa fún ara ẹ láti ṣe tó bá wù ọ́? Kó o má bàa kábàámọ̀. Bàbá ń pè ó ń pè mí. Mo gbà ní àdúrà. Ọ̀rọ̀ tó ń gbọ́ yìí kò ní jẹ́ òṣìṣẹ́. Kò ní jẹ́ òṣẹ̀ṣẹ́. Yóò gbà lágbàtọ́. Ní orúkọ láti Jésù Kristì, Olúwa wa. Amen.
0: Ìwàásùn tí ẹ gbọ́ tán yìí, ó wá láti ẹnu bàbá wa, ìránṣẹ́ Ọlọ́run alààyè, Reverend Jill Ogundare JP, ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle, Plot 10, Block 5, Ọlọ́run Ṣògo Quarters, Alexander Area, Àpáta Ìbàdàn. A rọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí, 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008. Jésù Lolúwa.

0: Ọgá ni máṣítà.
1: Kí lẹ tún dúó ṣe náà?
0: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.
1: Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa.
0: Gbangba la wà lẹ́gẹ̀ẹ́ títì.
1: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
0: West Broadcasting House.
1: Ní aláàfin Avenue,
0: Olúyọ̀lé Estate, Ìbàdàn,
1: Ọ̀yọ́ State, Nigeria.
0: Ẹ̀lú ẹ̀lú
1: 07066165053
0: tàbí
1: 08035093394.
0: West Radio 89.3 FM.
1: Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Èmi lọlọ́pẹ́, èmi lọlọ́pẹ́, èmi lọlọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí West Radio 89.3 FM ní déédéé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá a ti máa gba àlejò àwọn tó yẹ pé mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá a ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédéé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbé gba ọpẹ́ ẹja jọ gbọ́.
3: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá ẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni ìbùkún. Àmì.

Gbogbo ayé ni yóò máa sìn ọ́, wọ́n ó sì máa kọrin sí ọ. Wọ́n máa kọrin sí orúkọ rẹ. Ẹ wá wo iṣẹ́ Ọlọ́run, ó ní ẹ̀rù ní ìṣe rẹ̀ sí àwọn ọmọ ènìyàn. Ó sọ òkun di ilẹ̀ gbígbẹ, wọ́n fi ẹsẹ̀ lá odò já. Níbẹ̀ ni àwa gbé yọ̀ nínú rẹ̀. Ó jọba nípa agbára rẹ̀ láéláé, ojú rẹ̀ ń wo àwọn orílẹ̀-èdè, kí àwọn ọlọ́tẹ̀ kí ó má ṣe gbé ara wọn ga. Ẹ fi ìbùkún fún Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn, kí ẹ sì múni gbọ́ ohun ìyìn rẹ̀. Ẹni tí ó mú ẹ̀mí wa wà láàyè, tí kò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀. Ọlọ́run, nítorí tí ìwọ ti rí ìdí wa, ìwọ ti dán wa wò bí a ti dán fàdákà wò. Ìwọ mú wa wọ inú àwọn, ìwọ fi ìpọ́njú lé wa ní ẹ̀gbẹ́. Ìwọ mú àwọn ènìyàn gun wa ní orí. Àwa ń wọ inú iná àti omi lọ, ṣùgbọ́n ìwọ mú wa jáde wá sí ibi ìrora. Èmi ó lọ sínú ilé rẹ, tí èmi tí ẹ bọ sísun, èmi ó san ẹ̀jẹ̀ mi fún ọ. Tí ètè mi ti jẹ́, tí ẹnu sì ti sọ, nígbà tí mo wà nínú ìpọ́njú. Èmi ó ru ẹbọ sísun ọlọ́ràá sí ọ pẹ̀lú òórùn ọ̀rá àgbò. Èmi ó rubọ akọ màálù pẹ̀lú ewúrẹ́. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run. Èmi ó sọ ohun tí ó ṣe fún ọkàn mi. Èmi fi ẹnu mi kígbe pè é, èmi ó sì fi ahọ́n mi buyì fún un. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ṣùgbọ́n ní tòótọ́, Ọlọ́run ti gbóhùn mi, ó sì ti fi etí sí ohun àdúrà mi. Ó lu bùkún ni Ọlọ́run tí kò yí àdúrà mi padà kúrò tàbí àánú rẹ̀ kúrò lọ́dọ̀ mi.

Ọlọ́run gbóhùn mi nínú àròyé mi, pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ ẹ̀rù ọ̀tá ni, pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ènìyàn búburú, lọ́wọ́ ìrúkèrúdò àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń pọn ahọ́n wọn bí ẹni pé idà, tí wọ́n sì ń fa ọrùn wọn le láti tafà wọn, àní ọ̀rọ̀ kíkorò, kí wọn kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀ sí àwọn tí ó pé, lójijì ni wọ́n tafà sí, wọn kò sì bẹ̀rù. Wọ́n gba ara wọn níyànjú ní ọ̀ràn búburú, wọ́n gbìmọ̀ láti dẹ́kun sílẹ̀ níkọ̀kọ̀, wọ́n wí pé ta ni yóò rí wọn. Wọ́n gbèrò ẹ̀ṣẹ̀, wọ́n wí pé àwa ti parí èrò tí a gbà tán, àti ìró inú olúkúlùkù wọn àti àyà wọn ó jinlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run yóò tafà sí wọn lójijì, wọn ó sì gbọgbẹ́. Bẹ́ẹ̀ ni ahọ́n wọn yóò mú wọn ṣubú lu ara wọn. Gbogbo ẹni tí ó rí wọn yóò mi orí wọn, àti gbogbo ènìyàn ni yóò máa bẹ̀rù, wọ́n sì máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run, nítorí tí wọ́n ó fi. Nítorí tí wọ́n ó fi ọgbọ́n royọ iṣẹ́ rẹ̀, olódodo yóò máa yọ̀ nípa ti Olúwa, yóò sì máa gbẹ́kẹ̀lé, àti gbogbo ẹni ìdúróṣinṣin ni àyà ni yóò máa ṣògo.

obìnrin kí ti ají pọjọ́ kúdà yàgbó yàjọ ọkùnrin ogun. Ọba tá ń sá fún tó ń kí ni kú kalẹ̀, ọba tá ń sá fún tó ń ṣe nìyẹn rọra. Àrí ìró àlá ẹrù jẹjẹ létí òkun pupa, pípé nínú ọlá, pípé nínú ògo. Àríran jùran lọ, ògo nínú ògo, ẹrù jẹjẹ létí òkun pupa, alágbára láyé àti lọ́run. Ọ̀gbàgbàgbà ni tí ń gbọmọ rẹ̀ nínú ìkẹkùn. Ọlọ́run tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run tí gbogbo orí ọ̀fẹ́ ń bẹ látọ̀dọ̀ rẹ̀, Ọlọ́run tí àánú sọ̀kalẹ̀ wá látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ gbogbo ọmọ ènìyàn.

ẹni mímọ Israẹli, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakobu. A lè ṣe lè wé, a lè wí lè ṣe. Ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, a wí mọ́ yẹun, a sọ̀rọ̀ mọ́ tàṣé, a sọ̀rọ̀ mọ́ yẹ. Oníbú ọrẹ, alágbàlá jayajaya, a fún ni mọ́ ṣìrìgún, a fún ni mọ́ gbẹ̀jẹ́ Ọlọ́run mẹ́. Àdá ni mọ́ gbàgbé náà ní ọ̀rọ̀. Òun kan náà ni òye gégége. Ọba ti ń jẹ mímọ́ ti mú mímọ́ ti fi mímọ́ bùra bí aṣọ. Lẹ́yìn rẹ Ọlọ́run, ìwọ náà tún ni.

ṣùgbọ́n èrò ìwọ ọlọ́run nìkan òun náà ló jọ ló sì ṣe lórí ayé wa. A sùn àwa náà dágbére lálẹ́ àná pé ó dàárọ̀ o. À ń dágbére fáwọn aládùúgbò, à ń dágbére fáwọn alájọgbélé, kódà ọkọ ń dágbére fún ìyàwó, ìyàwó náà ń sọ fọkọ. Àwọn ọmọ ń sọ fún bàbá, bàbá náà ń sọ fáwọn ọmọ. Ìyá ń bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ wípé oorun ayọ̀ lásùn. Àwọn ọmọ náà ń sọ fún mọ́mì pé mọ́mì have a wonderful night rest. Ṣùgbọ́n gbogbo èyí tá à ń sọ yìí, Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ní ká dágbére wípé ó tún dọjọ́ mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ yẹn náà tún kò. Kéṣe torí pa àmọ́ ṣe, kéṣe torí pa àmọ́ rìnrìn. Kéṣe torí pa àmọ́ kadà tó yẹ ká gùn. Kéṣe torí pa àmọ́ mọ́rúwá tó máa gbé wa débi tá à ń lọ. Kìkì àwọn tí Olúwa pamọ́, àwọn náà ná yọ nínú ewu. Kìkì àwọn tólúwa pamọ́, àwọn ló yọ nínú ewu. Àwọn tó sì mú sọ́dọ̀ náà kìí ṣe wípé wọ́n ṣe àbí wọn ò mọ́ ṣe. Àwọn tó ti sílẹ̀ kò fún pé ọmọ síwọ́ máa bọ̀ kìí ṣe torí wípé ìwà ẹsẹ̀ wọn ló pọ̀ tó tó bẹ̀. Òdodo òtítọ́, ìwà rere èmi àti ẹ̀yin ò débì kankan. Kò gbéwọ̀n rárá. Torí gbogbo òtítọ́, gbogbo òdodo wa ni Bíbélì sọ wípé ó dàbí àkísà ẹlẹ́gbin. Bí àkísà ẹlẹ́gbin. Tàwa la lè fi Ọlọ́run yìí wé tó kàn ń dára tó wù ú. Ó kàn ń ṣèyí tó wù ú Ọlọ́run náà ni. Lára tó wá wù tó fèmí àti yẹn ṣe. Ẹ tún já wò ó ayọ̀ pẹ́túyọ̀. Tó bá rí bẹ́ẹ̀, èyí ni mo fi ń kìyìn wípé ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀, ọdẹ odùn bí ara ò le bí. Ṣàlàáfíà lẹwà bí èmi náà ti ṣe wà láàárọ̀ tòní. Mo kìyìn lórúkọ Ọlọ́run, ọba kọ́dà ṣẹ̀dá, ẹni mímọ́ Ísírẹ́lì. Ẹni tí gbogbo ayé yóò padà fò lọ síwájú rẹ̀ láti lọ gba èrè ohun gbogbo tó gbénú ayé ṣe. Mo kìyìn lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí, Henry lọ́lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní, ńlá àjọ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ. Náà láásìjọ tọ́ bọwọ́ tí gbogbo ẹ̀ ó fi lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀ fún ti àárọ̀ tòní. Mo kìyìn bí ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiye, òun ló kọ tèmi jẹ́. Èmi ni ọmọ bàbá olómiye, mo kìyìn bí ẹ kú ojúmọ́. Pápápá torí ìrìn wa tó pọ̀, orin inú ìwé mẹ́ta mo mú wá láàárọ̀ tòní, bò láti wá ṣe mẹ́tẹ̀ẹ̀ta tí ó fi lọ. Mo sì tún múrin méjì míì dání. Láàárọ̀ ìta fẹ́ gbọ́, ṣáàlè gbọ́ méjèèjì, ẹ̀já bẹ̀rẹ̀ báyìí látinú ìwé orin rere.

ṣebo kan fún Olúwa ní orí ọ̀fẹ́ rẹ̀. Gbogbo ohun tí ń bẹ nínú mi ni ó kọ rẹ̀ mẹ́mọ́. Torí nípa orí ọ̀fẹ́ rẹ̀ yìí, nípasẹ̀ Olúwa yìí ni mo ṣe lè ṣe gbogbo ohun tí mò ń ṣe yìí. Fi ìbùkún fọ́lúwa fún ọ̀pọ̀ àánú rẹ̀. Má ṣe gbàgbé láti dúpẹ́ inú rere rẹ̀ sí ọ. Sẹ́yìn náà mọ̀ pé ní gbogbo ìgbà àṣẹ mọ̀ ń sọ, àmọ́ àtúbọ̀ mọ̀ ń sọ, whatever the condition, whatever the situation, a gbọ́dọ̀ mọ fi ìbùkún mọ gbé orúkọ rẹ̀ kan. Ó ní fún ọ̀pọ̀ àánú rẹ̀. Má ṣe gbàgbé láti dúpẹ́, ènìyàn máa dìgbà gbàgbé lóòótọ́. Pàápàá jùlọ nígbà tí èèyàn bá kó sínú ṣé kí n pè ní ìdẹ̀wò kan àbí míì àbí inú ìlàkọjá kan àbí nínú àdojúkọ kan, èèyàn máa ń gbàgbé. Èèyàn ń là kọjá lọ́wọ́ yẹn lè ó lè ti kún ojú ẹni yẹn láti gba ọkàn rẹ̀ pé ṣé mi ló yẹ kíkiní ìṣẹlẹ̀ sí kíní kan igbá o. Ohun tó ń là kọjá lọ́wọ́ yẹn yóò jẹ́ kó gbàgbé pé Ọlọ́run ti ṣe àwọn kan sẹ́yìn tó yẹ kó máa fi dúpẹ́. Ní ìdúpẹ́ yẹn yóò mọ̀ borí eléyìí tó wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lóòótọ́ ń bá ni wí, kì í ṣe nígbà gbogbo. Ó ń ṣe sùúrù, ó sì ń lọ́ra láti bínú sí wa. Ọlọ́run ò bá máa lọ́ra ni. Tí Ọlọ́run ò bá máa lọ́ra tó jẹ́ pé bí irú ayé Májẹ̀mú láíláí. Nígbà Májẹ̀mú láíláí ni. Tí ó máa lọ́ra tó jẹ́ pé pápápá. Ẹmọ bíi tèmi àti yín ìbá ti wà báyìí. Ẹmọ bíi tàbá ti yọjú sí báyìí. Ṣùgbọ́n lọ́ra láti bínú. Olúfẹ́ ṣe rẹ jìọ́, ó lọ́ra ẹ̀mí rẹ̀. Ó wo gbogbo àrùn rẹ sàn, ó gbà ọ́ lọ́wọ́ ọkú. Òní a ṣe máa ń sọ nígbà míì tí nílé ìjọsìn tá bá ń kọ orin inú ìwé, ẹmọ́kàn wo adùn àbí ìlù àbí nǹkan tẹ́ bá ń lù nú àwọn orin nínú ìwé, ẹ wo àwọn ọ̀rọ̀ tó wà nínú orin yẹn. Irú ẹ̀ rí báyìí, ó fi ẹ̀ṣẹ̀ rẹ jìọ́, ó lọ́ra ẹ̀mí rẹ, ó wo gbogbo àrùn rẹ sàn, ó gbà ọ́ lọ́wọ́ ikú. Nǹkan kékeré tí ò bá ti mú ẹ̀mí ẹlòmíì lọ, ó ti ṣẹlẹ̀. Kìkì wípé Ọlọ́run kàn ó ṣàánú fún. Ó kàn mọ̀ọ́mọ̀ ṣàánú fún. Ibi kan ẹsẹ̀ karùn-ún ni ó daṣọ ọ̀fẹ́ bù ọ́. Ọ̀rọ̀ rẹ̀ gbé ọ ró. Ó sọ agbára rẹ̀ dọ̀tún bíi ti ẹyẹ idì. Inú ìwé orin ìjọ apostolic Christi lórí yẹn wà M709. Tẹ́yìn náà bá ráàyè ẹ lè yẹ̀ wò. Ó daṣọ ìfẹ́ bò ọ́, ó daṣọ ọ̀fẹ́ bò wá. Ọ̀rọ̀ rẹ̀ gbé mi àti yín ró. Ó sọ agbára wa dọ̀tún bíi ti ẹyẹ idì. Ìtẹ́lòmíì tó là kọjá lójú oorun, lójú àlá, mọ́júmọ́, òun ló lè ṣàlàyé. Tẹ́lòmíì fojú winá lójú ìran, ẹlòmíì ó ké wá ní lójú oorun, ẹlòmíì ó pariwo wá, ẹlòmíì ó tají yóò ṣẹ́ ògùn. Bíbélì wípé nígbà tí ènìyàn sùn, ó ní ọ̀tá rẹ̀ wá, ó fún ìpòsí àlìkámọ́, ó sì bá tirẹ̀ lọ. Ẹjọ́ pé ìgbà téèyàn sùn gbà mí, ó lè má jẹ́ ìgbà téèyàn sùn lójú oorun. Ìgbà téèyàn sùn nígbà míì, kódà ẹni yẹn lè lajúlẹ̀ báyìí. Ṣùgbọ́n ẹ̀mí inú rẹ̀ ti sùn. Ọkùnrin inú rẹ̀ ti sùn. Agbára tó wà nínú rẹ̀ ti domi. Kò sí iná kankan nínú ẹni náà.
Iba ele ni eni e ti sun. Ero pe ba tewe ile ba su. Bo ye ja lo ka luku fe lo sun. Iba yen ne kako. Iba yen ne kako. Oni yon lu kore la ese ke fa. Iwe oni yen. Eni to wo san. Ti se un ife re di olade fi bokun fun oluwa fi bokun fun oluwa iwo kan me won si se gbagbe gbogbo ore re iwe orin dafide 1032 ma si se gbagbe gbogbo gbogbo awon ore ti olorun se on lo ka le fun wa nbi inu iwe orin yi 709 gospel in book 709 ajen lo sinu orin keji ti mo wa na iwe orin ashade le lo gbogbo e bayi. Ejama papo.

káàbọ̀ padà. Orin kejì láti ní ìwé orin ìrere fún ti àárọ̀ tòní. Lónìí ni Jésù ń pè, ó ń pè ta ni, ó ń pè àṣà kò pé kó wálé. Bíbélì wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohun rẹ̀, ẹ má ṣe ṣe àyà yín le. Bí ẹ ti ń gbọ́ ohun Olúwa Ọlọ́run lónìí, ó ń pè, má ṣe sí àyà rẹ le, má ṣe sí ọkàn rẹ le. Ó dúró ní ẹnu ọ̀nà, ó ń kanlẹ̀kùn, ó ń kẹnu ọ̀n kanlẹ̀kùn ọkàn rẹ, ó ń kanlẹ̀kùn àyà rẹ. Lónìí ni Jésù ń pè, ó pe aṣáko pé kó wá. Ha, ọkàn òkùnkùn mọ́ kirikiri mọ́, ó mọ wá ní tí ò sọnù kiri mérekù.

lónìí ni Jésù ń pè gbọ́ ohun rẹ̀ kígbà rẹ̀ tó kọjá tẹríba fún un. Àpé gbogbo nǹkan ló lásìkò. Ó ń pè ní ìsìn ìwọ lọ ọ̀dáhùn. Ó ń ké ní ìsìn ó gbọ́ òṣè bí ẹni pọ̀ ọ̀gbọ́. Kó tó pẹ́ jù, kó tó burú jù. Àwọn kan tilẹ̀ ti ń sọ wọ́n ní àkáwọ̀ kan tó bí àwọn gan-an ti ń sọ pé à Jésù kíní kan, Jésù kíní kan. Ìwọ yìí tó ń dúró dè náà sì rè títí di àkókò yìí wípé ọmọ fi ọkàn rẹ fún mi, ọmọ yọ̀ǹda ọkàn rẹ fún mi.

Bíbélì wí pé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Bíbélì wí pé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ẹlòmíì wá wò pé ṣe bí kéèyàn ti kú náà ni. Ṣùgbọ́n mo ń sọ fún ẹnìkan láàárọ̀ yìí. Tí ẹ̀ṣẹ̀ ṣì ṣẹ́kù lọ́wọ́ rẹ̀, àbí tó ṣì ń fi tayọ̀ dẹ́ṣẹ̀, wípé kéèkàn ṣe kákàn kò bẹ́ẹ̀. Kéṣe rí ikú tí èèyàn ò kùn bí tí wọ́n sọ pé ó ti lọ́ gbájá tí ó ti lọ. Ṣé láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí? Ó gbọ́ nípa ìpapòdà èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀kan nu wọn ni ọ̀kan nu àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ olórin ẹ̀mí. Evangelist G.A. Awórìndé, bàbá Olúwárìndé, pé wọ́n papòdà ṣe lọ́sẹ̀ yìí náà ni. Bàbá náà kọrin púpọ̀. Màá lò ọ̀kan nu àwọn orin wọn láàárọ̀ yìí. Ilé tí gbogbo èyàn ò rí tí a sọ níbí pé alágbájá ti kú, a bẹ̀rẹ̀ sí ní máa gbára dálẹ̀. Ẹ̀yin òun kọ́ là ń sọ. Ogún kan wà tó jẹ́ wo pé lẹ́yìn tí gbogbo wa bá dijú ń bí, tá a yọjú sọ́dọ̀ Ọlọ́run, tí kálukú débi tí ó ti gba ìdájọ́. Torí kú tájọ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Tájọ́ wò pé ṣe bí kákàn ti kú iná ni. Ìwé bẹ̀rù náà sọ nípa rẹ̀ wípé gbogbo èèyàn láti fi lélẹ̀ fún láti kúlẹ̀ kan ṣoṣo. Lẹ́yìn rẹ̀ ó pé ìdájọ́ ni. Ṣòwárí lẹ́yìn ìdájọ́ yẹn gan là ń pè ní ọ̀rọ̀ ikú. Lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni. Ìdájọ́ yẹn gan ló wá fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ikú yẹn. Torí kìí ṣe kú téèyàn ó kàn sùn tí ó sùn gbanragandan, tí wọ́n máa jí, tí wọ́n máa dàbádàbò, tí wọ́n máa fà á sọ́tún fà sósì tí ò nílé mẹ́ra. Ṣé ṣe rú ikú yẹn? Torí eléyìí, lẹ́yìn tí ìdájọ́ yìí bá dáde, tó láǹfààní àti pọ́ wípé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Tó ríbi tọ ojú ọ̀nà yẹn débi wípé a fi ayọ̀ pàdé rẹ, àwọn áńgẹ́lì pàdé rẹ pẹ̀lú ayọ̀. Wípé ọmọ kú iṣẹ́, bọ́ sínú ayọ̀ ìgbàlà, bọ́ sí ibi tí a ti jọ máa yọ̀. Tó wá di wípé ohun kéde wé pé kúrò lọ́dọ̀ mi, èmi ò mọ̀ ọ́ rí. Gbọ́ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run gan yóò wà ńbẹ̀. Láàrin àwọn akọrin gan yóò wà ńbẹ̀. Ṣùgbọ́n yóò dunni yéye kó jẹ́ pé láàrin wọn náà rí àwọn tí a sọ fún wípé kú ò lọ́dọ̀ mi. Oníṣẹ́ ìṣẹ̀níọ́, òṣìṣẹ́ àmì, òṣìṣẹ́ ìyanu, ó kọrin, ó ṣèwàásù, ó jèrè ọkàn, ṣùgbọ́n nígbà tí mo wo ẹrù rẹ fínífíní, mo rí wípé ẹrù rẹ tún ní àwọn àdìmọ́nú. Ẹrù rẹ tún ní àwọn àdìkúnnú. Wọ́n di àwọn nǹkan míì kúnnú ẹrù rẹ. Irú eléyìí tí mo gbọ́ láàrin ọ̀sẹ̀ tá a wà yìí nípa ìpapòdà àwọn èèyàn Ọlọ́run méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo mọ̀. Àbúyá láyìíká àbí láyìídá yìí náà gbọ́ lágbájá sùn kò jí o, lágbájá jáde kò wọ́. Ìyẹn òun ti ẹ̀ sì tún rọrùn, ó sì tún ṣe fèwé mọ́. Ju wípé nígbà tí gbogbo wa bá pajú dé tá a padà yọjú síbi tá a ti gba èrè ohun tá a gbénú ayé ṣe. Kí o wá gbọ́ ohun ìwé pé mi ò mọ̀ ọ́ rí. Yẹn gan ló burú jáì jù. Yẹn gan ni kúta ń sọ̀rọ̀ nípa rẹ̀ wípé kí o mọ́ lọ rèé mórí bọnú ikú ọ̀hún lọ. Wọ́n lọ ṣe ń sọ wípé kò jáwọ́ nínú ẹ̀ṣẹ̀. Òun ni tí wọ́n ń sọ wípé ikú ò ní èrè ẹ̀ṣẹ̀. Òun yẹn gan ni kú tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé Róòmù.
orí kẹfà. Ó wí pé àwa kò lè wà nínú ẹ̀ṣẹ̀, ká jókòó nínú ẹ̀ṣẹ̀, ká máa pàfọ́ nínú ẹ̀ṣẹ̀, ká ní kí orí ọ̀fẹ́ pọ̀ sí. Kò sí orí ọ̀fẹ́ fẹ́ni tó wà nínú ẹ̀ṣẹ̀, kò sí orí ọ̀fẹ́ fẹ́ni tó jókòó sínú ẹ̀ṣẹ̀. Èyí tó kàn sí ń rí gbà yìí, Ọlọ́run kan wò wípé bóyá ó yí padà àbó pa ìrònú rẹ dà. Tó yẹ kó o change, kó o yí padà, pàápàá jùlọ àwọn tí ẹ ti ń lọ ilé ìjọsìn, àwọn tí wọ́n ń lọ church. Ẹ jẹ́ mú ẹyọ kan nínú ohun tí ó wù mí láti sọ̀rọ̀ nípa rẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ wà nínú ilé ìjọsìn, mo fẹ́ kàn sọ lónìí lórí tá à ń pè ní kéèyàn di ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ṣíṣe nínú ilé ìjọsìn. Àti wọ́n tó ń ṣe níbi yòówù tó ti ń ṣe nínú ilé ládùúgbò, nínú ilé ìjọsìn, lẹ́nu iṣẹ́, níbi tẹ́ ti ń tajà, ẹ̀yin tẹ́ ń di ọ̀tẹ̀, Olúwa kọ̀rọ̀ ojú sí yín púpọ̀ púpọ̀. Ìwé orin Dáfídì tí mo kà lẹ́ẹ̀kan orí kẹrìndínláàádọ́rin, ẹsẹ̀ keje rẹ̀, ó ní kí àwọn ọlọ́tẹ̀ kí ó má ṣe gbé ara wọn ga. Àwọn wo lọ́lọ́tẹ̀? Àwọn ọlọ́tẹ̀ ni àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ pinnu nínú wọn láti kọ̀ àbí láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Àwọn tí wọ́n kóra wọn jọ láti ní èyí tí wọ́n pé wọ́n fẹ́ ṣe, àwa ó fà á sẹ́yìn ni. Àwọn tí wọ́n wò sùsùn, tí wọ́n wò pé èyí tí wọ́n láwọn fẹ́ ṣe, pé ó fẹ́ kó da ní tiwa, èyí tá à ń gbèrò ni wípé gbogbo ẹ̀ gbọ́dọ̀ dàrú. Bóyá torí wípé ìró inú yín ò jọ papọ̀, ń tẹ́ ẹ fẹ́ kan fẹ́ jọ ṣe ọ̀nà tí wọ́n gbèrò páwọn fẹ́ gbà ṣe kò tí Ọlọ́run, ò wá kóyàn méjì mẹ́ta jọ onírárá àlè ìgbà. Olúwa ń pè wọ́n sí àkíyèsí àti ìrònúpìwàdà lóòótọ́. Òun dìtẹ̀ mọ́ aláṣẹ, òun dìtẹ̀ mọ́ àwọn adarí, òun dìtẹ̀ mọ́ àwọn alákòóso. Ẹ ń kó ara yín jọ ní kúbẹ́kúbẹ́ pẹ̀já òbí tí wọ́n ó bàjá. Ìwé Samuel kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlélógún, 1 Samuel chapter 15 verse 23. Bíbélì wípé nítorí pé ìṣẹ̀ ọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀, àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀dìṣà, nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ Olúwa, òun sì kọ ní ọba. Ọ̀rọ̀ yìí ló jáde sí Sọ́ọ̀lù níjọ́ kínní àná, tí Samuel ìránṣẹ́ Olúwa tó ń jẹ́ fún gẹ́gẹ́ bí Olúwa ti kọ sí. Ìṣọ̀tẹ̀ ó dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ ni, ó dàbí àìgbọràn sí Ọlọ́run, sí àwọn adarí tí Ọlọ́run ti fi síbẹ̀, yálà nípasẹ̀ àwọn èèyàn kan àbí òmí, bí àwọn wọ̀nyí ò ní ó máa ṣojú fún wa gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run. Ó wá kọ̀ okùnà onídandan, ànísẹ̀ tán bá ti ṣe tiẹ̀, ìwọ máa da gbogbo ẹ̀rú. Ó dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ. Ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ kọkànlá, ó ní àwọn ẹni ọ̀tẹ̀ wọn a máa wá kìkì bíkiri. Ntí wọ́n lẹ máa ń wá kiri ẹ̀yin ọlọ́tẹ̀ nínú ilé ìjọsìn, ládùúgbò, níbi iṣẹ́, nínú ilé, ntẹ́ máa ń wá kiri òjú ibi lọ. Nítorí náà ìránṣẹ́ ìkànnì a ó ràn sí, mo gbọ́ o pé ìránṣẹ́ ìkà ò ní wọ́n ó ràn sí ìwọ náà. Wọ́n ní o máa ṣe lọ, máa ṣe nìṣó. Mo ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń dìtẹ̀ láàárọ̀ yìí, mo ń sọ̀rọ̀ nípa àwọn tí ń hùwà ọ̀tẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣetán láti yí padà, Ọlọ́run ṣetán
lati gba iru oni be iru eni be o setan lati gba la to ba setan ati toro idariji ese fun ipun pada bo sipo nitori pe olorun o fe iku elese olorun o fe iku elese inu olorun o dun si iku elese o fe ko ironu piwada ko si tu ye pada Evangelist G.A. Awonide Olorun korira isote Olorun korira olote ṣugbọn o nfe ki awon olote kan ronu piwada Osibo ti le lojina to ninu iwa igboran iwa isote iwa isotere si Olorun si eniyan si awon adari ireti nbe fun o to ba setan loni lati yi pada yala ninu ile ijosin láàrin àwọn akọrin aṣọ báyìí náà láàmú dandan ṣé dandan ni ká má aṣọ tán mú ni ṣé dandan ni ká lo aṣọ yẹn ni ẹ ṣé wọn lè ṣe kinní kan ni. Ilé tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ẹjọ́ fẹ́nu ọ̀rọ̀ kù ẹjọ́ sọ̀rọ̀ ibi tẹ́ ẹ fẹ́ yanjú ọ̀rọ̀ sí. Ṣùgbọ́n láàárọ̀ yìí mo sọ fún ọ kò sí bó o ti lọ jìnnà tó ní ìwà ìṣọ̀tẹ̀ rẹ nínú wà ìgbọràn rẹ. Ìwọ náà ayọnilẹ́nu iṣẹ́ tó ra wọlé nù jọ ní àdúgbò níbi iṣẹ́ ládùúgbò àti gbogbo ibi tó wà. Bẹ́ẹ̀ Ọlọ́run kó mu kúrò nínú ayé rẹ̀. Ọlọ́run sì ṣetán láti mu gbogbo wọn kúrò. Ibi ni màá ti máa sẹ́rí padà rílé fún ti àárọ̀ tòní. Ṣùgbọ́n kí n tó máa lọ jẹ́ ìjíṣẹ́ tí wọ́n rán mi. Màmá Ọlọ́run ní Ṣọmọ JP. Àwọn ni wọ́n sì rán mi níṣẹ́ yìí sí. Ẹ̀jíṣẹ́ alákòóso àgbà. Àwọn kí alákòóso àgbà àwọn akọrin àwọn adarí ìjọ diakoni lọkùnrin àti lóbìnrin gbogbo ẹ̀ka ìjọ gbogbo ọmọ ìjọ gbogbo àwọn òṣìṣẹ́ nínú ọgbà ìjàrà nínú ìjọ Blessing Tabernacle Home of Prayer Ministry Worldwide tó wà ní Orogun nílùú Ìbàdàn olú ìjọ náà wà ní Orogun nílùú Ìbàdàn. Wọ́n kí wọn fún ti ìpàgọ́ ọdọọdún tí yóò wáyé lọ́dún 2026 pẹ̀lú àkòrí Christy ìrètí ògo Christ the Hope of Glory. Ìpàdé náà yóò bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n ṣe làdúrà wípé lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa ò ní fi léyìí ṣàṣe mọ́ lórúkọ Jésù. Wọ́n kí gbogbo ènìyàn látòrí alákòóso àgbà ìjọ títí dé gbogbo àwọn ẹ̀ka pátápátá nínú ilé ìjọsìn náà lórúkọ Jésù a ò ní fi lè ṣe àṣemọ. Ọjọ́ mẹ́jọ láwùjọ pàdé bí Jésù ló bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tí ò bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tó bá wò nínú àánú rẹ̀ yóò pa wá mọ́ láyà àti ọkàn. Remain blessed, stay safe, shalom.

torí náà ẹgbẹ́ oríyìn sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wa tá ní ọba ògo yìí olúwa tó le tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹgbẹ́ oríyìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa tá ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ní ọba ògo. Ogo ni fun Olorun baba ogo ni fun Olorun omo ogo ni fun Olorun emo bi o ti wa latete ko se o nbe nisin be ni o si mari ni igba gbogbo aye aini pekun a

ìkànnì kànga gbọ́mọgbẹ̀rin west radio 89.3 fm lè ti àkàlẹ̀ sí aláàfin avenue olúyọ̀lẹ̀ estate nílùú ìbàdàn bí. Mo fẹ́ kẹ́yìn náà yí rí ọlọ́run yìnyín gbogbo bí tẹ̀ tí ń láǹfààní láti gbé òmí káàkiri gbọ́n ẹni àgbáyé láàárọ̀ yìí.

sókè. Ìwọ náà yin ọ̀gá ògo láàárọ̀ yìí. Torí pé o ti ẹ̀ wà láyé o wà láyé ẹ̀rí ńlá ni. Ẹni tó bá wà láyé tó wà láyé ló ní ìrètí ọjọ́ ọ̀la.

Àbí nítorí àwọn ìlàkọjá ìlú wá rò pé ò ní yin ọ̀gá ògo. Torí gbogbo àwọn ìlàkọjá ìfún ìgbà díẹ̀ ni àkókò ẹ̀rí tiẹ̀ náà ti dé tán. Ayé máa gbọ́ ẹ̀rí tiẹ̀ náà, gbogbo ayé dẹ̀ máa

Àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM lè ti àkàlẹ̀ sí Aláàmì Avenue Olúyọlé Estate nílùú Ìbàdàn bí. Torí pé o ti ẹ̀ láǹfààní láti gbóhùn mi láàárọ̀ ìwọlẹ̀ rí kan. Torí pé Ọlọ́run yóò kọjú sí ọ ṣe lóore lọ́sẹ̀ yìí.

0: tẹ́tọ̀ yín á sí lórúkọ Jésù. Ọlọ́run yóò gbàlé yín lọ́wọ́ lọ́sẹ̀ yìí.
1: Ilé aṣú ilé mọ̀.
0: Abẹ́ òrìṣẹ́ Ọlọ́run alágbára yìí nínú ayé obìnrin arábìnrin opó yìí tó lọ máa ń ké bá onídàájọ́ pé gba ẹ̀sán mi lára àwọn ọ̀tá mi, gba ẹ̀sán mi lára àwọn ọ̀tá mi. Arábìnrin ìrí àánú gbà pẹ̀lú ìrànlọ́wọ́ onídàájọ́ yìí á dẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀ fún lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀. Àní lọ́wọ́ ẹni tẹ́tọ̀ tiẹ̀ náà wà, lọ́wọ́ ẹni tẹ́tọ̀ rẹ̀ á sí, àní lọ́sẹ̀ Ọlọ́run yóò gbàálé ọ lọ́wọ́.

0: lẹ́yìn bá ṣẹ́jẹ́ ń darapọ̀ àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń ba afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí aláàfin avenue olúyọ̀lé estate nílùú ìbàdàn bí yín. Bẹ́ẹ̀ ṣe ń gbóhùn mi ẹ tún lè lọ wò mí lórí Facebook.
1: Torí títí ayé.
0: At west radio 89.3 FM fan page. West radio 89.3 FM fan page.

0: Hello.
1: Hello. Hello, Ekaabo.
0: Hello.
1: Akusilele sa.
0: Isimi Alayo ni o.
1: Oruko temi ni o. Oruko temi ni o. Gbontade Shilata Solo Eki Ayame number 1.
0: Aba number 1. Ekaaro.
1: Ekaaro sa akusilele sa. Ale ti mo so todo lo ni pe mo fe se ise abe nla so koja so koja gbe ma ti oye mi ko de si agbara. O wa fe ko lo gbe lowo di fun mi ala do ka to so ti o gbe lagbe tan ko ya. O ya tete mi la no ni mo gbere fun o. Àlá
0: torí ìtẹ́. Ẹja jọ gbàdúrà orúkọ Jésù.
1: Àlẹ́.
0: Mo kéde ẹ̀ sáyé yín, Ọlọ́run tó máa ń ṣàánú lórúkọ Jésù kó ṣàánú fún yín.
1: Àlẹ́ Jésù.
0: Látorí tí àánú lónìí lórúkọ Jésù kẹ́ ẹ rí àánú gbà.
1: Àlẹ́ Jésù.
0: Gbogbo òkè ṣoro ayé yín yẹn lórúkọ Jésù, àánú Ọlọ́run yanjú ẹ̀ láàárọ̀ yìí.
1: Àlẹ́ Jésù.
0: Lórúkọ Jésù ẹ ó dẹ̀ padà wá dúpẹ́.
1: Àlẹ́ Jésù.
0: Bẹ́ẹ̀ ni yóò rí.
1: Àlẹ́
0: Jésù Olúwa wa.
1: Ah, yes, sir.
0: Yes, sir.

0: Hello. Hello, Ekaro.
1: Hello.
0: Yes, sir.
1: Ekaro, akujuma sa.
0: Ojuma layo ni o.
1: Aku simi o ni o.
0: Simi alayo ni sa.
1: Olorun Olorun wa pelu yin o.
0: Amen Jesus.
1: Loruko Jesus Christ ti Nazareth e ni sugba re ni sugba mi o.
0: Amen Jesus.
1: Ile se West Radio ni baje o.
0: Amen.
1: Olorun Adam e juro ti yin.
0: Amen.
1: Mo dupe lowo Olorun la koko. Fun ore nla to pe fun mi. Mo wa laye mo wa laye. Ni odoku mi odofo. Mo ni odoku odofo. Bi mo se npe na ni nda mi lohun. Mo ni logo mo gbega mo fi ope fun. To tun je ki oju mi ori Sunday keta. Nínú oṣù kẹjọ yìí sí mímọ̀ ṣe ni àna ọlọ́run náà ni mo rí gbà. Mo wá bẹ̀bẹ̀ fún àánú dáde lórí ìlàkọjá mi yìí. Mo nígà aláàánú kan ṣoṣo tó ju obìnrin aláàánú lọ. Léè tí ó nu omi jì nínú tí ọ̀sọ̀ ẹyẹ mi di ayẹyẹ tí ọ̀sọ̀ ẹ̀gàn mi di ògo. Tèmi ni ó fi wà láàrin àwùjọ àwọn èèyàn ti di àwọn ọlọ́lá. Àánú náà ni mo béèrè fún dáde ẹ gbàdúrà fún mi.
0: Ẹ já gbàdúrà bàbá. Orúkọ Jésù. Ọlọ́run a gbé ọga lórí ayé bàbá Ọlọ́run ẹ gba ọpẹ wa. Mo wá kéde ẹ̀ sáyé yín Ọlọ́run tó máa ń ṣàánú ẹ̀dá lórúkọ Jésù kó ṣàánú yín. Ẹ gbọ́ aláàánú ojú ọjọ́ tí ó mú kọ́rọ̀ tí yín náà bọ́ sójú ẹ̀ lórúkọ Jésù aláàánú náà kó wá ayé yín rí. Lónìí gangan látòrí tí àánú Ọlọ́run kó fàánú rántí yín. Àní lónìí gangan látòrí tí àánú Ọlọ́run kó fàánú rántí yín. Gbogbo ohun tó dàbí ìṣòro nínú ayé yín àánú Ọlọ́run yanjú ẹ̀. Àánú tí ó fi yín ran olóore tí olóore ó fi wá yín rí lórúkọ Jésù àánú náà dọ́dọ̀ yín láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó dẹ̀ padà wá dúpẹ́. Jésù Olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: God bless you, sir. Hello.
2: Hello.
0: Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
2: Orúkọ mi kú ni Pọ́pẹ́ láti Amúlógo.
0: Ẹ̀kaàrọ̀.
2: Mo gbàdúrà fún Ọlọ́run kó pèsè fáwọn òbí mi láti bá owó oṣù bíìsì mi san. Táàmù tá a fẹ́ mú ìjà.
0: Ẹ já gbàdúrà. Orúkọ Jésù. Mo kéde ẹ̀ sínú ayé àwọn òbí yín ìrànlọ́wọ́ ńlá. Tí ó jáde sáyé wọn tí wọ́n fi rọrùn san school fees ìrànlọ́wọ́ náà jáde sáyé wọn. Ìrànlọ́wọ́ ńlá táwọn gan ò lérò rẹ̀ lórúkọ Jésù ó jáde sáyé wọn. Mo gbàdúrà olóore ńlá tí ó nomijé yín nù nínú ìdílé yẹn. Olóore ńlá tí ó so yẹ̀yẹ́ yín dayẹyẹ lórúkọ olóore náà wọnú ìdílé yín yẹn wá. Nínú ìdílé lórúkọ Jésù kẹ́ẹ̀rí ọwọ́ agbára Ọlọ́run. Nínú ìdílé kẹ́ẹ̀rí ìyanu Ọlọ́run. Gbogbo ohun tẹ bẹ Ọlọ́run fún lórúkọ Jésù yóò fi àánú yọ̀ǹda ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa.
3: Bàbá lé ní bá bàbá ni wọn lábá ni ṣọ̀tá mọ́. Tálágbá ni lọ́wọ́ ènìyàn.
0: Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
4: Adéwùmí Ọdẹ́dìran láti Ẹlẹ́bú.
0: Adéwùmí Ọdẹ́dìran láti Ẹlẹ́bú ẹ̀kaàrọ̀. Yes, ma'am.
4: Mo fẹ́ kí Ọlọ́run gbé aláàánú dìde sáwọn ọmọ mi kan ṣe rere láyé kan rá àánú gbà tí wọ́n mọ́ sí rìn wọ́n mọ́ sì ṣe ogun wà láìdààmú kọ́ mọ́ dé báwọn ọmọ mi ò kí wọ́n ọmọ mi ó dé kọ́ mọ́ dé ní àríbọ̀lẹ̀ Ọlọ́run gbórí wọn sókè láàrin ẹgbẹ́ láàrin àwùjọ o.
0: Ẹ já gbàdúrà. Orúkọ Jésù.
4: Àmì.
0: Màmá, mo gbàdúrà fún yín àwọn ọmọ yín yẹn lórúkọ Jésù wọ́n á yàn wọ́n á yanjú. Mo gbàdúrà ètò rere Ọlọ́run fún ayé wọn lórúkọ Jésù Kristì yóò wá sí ìmúṣẹ. Ọwọ́ tó máa ń dá wọn dúró nínú ìran yín yẹn lórúkọ Jésù kò ní dá wọn ọmọ tí yín dúró. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa.
3: Aláyé ò fẹ́ ka bẹ̀rù dórí.
5: Ènìyàn fẹ́ ara yẹ ò fẹ́ kárẹ́ ìsọ̀wá. Jésù ló ràn lọ́wọ́.
0: Hello. Hello.
6: Hello, sir. Ekaaro, sir.
0: Ekaaro, maami.
6: Yes, I'm Mrs. Isaac láti Ilọrin, sir.
0: Ekaaro, ma.
6: Yes, sir. Dájú last week, ṣe ẹ jẹ́ kí.
0: Hello.
6: Hello, sir.
0: Mo ń gbọ́ yín.
6: Last week, ṣe ẹ jẹ́ kí pé wọlé, ìráyè pé wọlé.
0: Kì í ṣe mí náà àwọn èèyàn ló pọ̀ lójú òpó yẹn. Ẹ má bínú.
6: Yes, sir. Sáyé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ fún àánú rẹ nídìílé mi. Mo dúpẹ́ fún àánú fún ìtẹ́ tó ní nídìílé mi lórí ọmọ lórí ọkọ. Mo dẹ̀ fẹ́ kí Ọlọ́run bá kó bá mi jẹ pé mi wò ní ìkọ̀kọ́ tí à ń dójú lé mi rẹ̀ pé kọ́lọ́run kó bá wọ ṣe bá ṣe sọ ní ìṣòro.
0: Ẹ já gbàdúrà. Orúkọ Jésù.
6: Àmì Jésù.
0: Mo gbàdúrà ìdílé yín yẹn lórúkọ Jésù. Àbú Ọlọ́run máa dájú lórí ẹ̀. Ẹ wá gbọ́ ohun Olúwa lẹ́nu mi. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ń retí ayọ̀ yẹn lórúkọ Jésù, ẹ ò ní bẹ́kún jáde ńbẹ.
6: Àmì Jésù.
0: Mo kéde ẹ̀ sínú ayé yín. Gbogbo ibi tẹ́ ẹ ti ń retí ayọ̀ yẹn, gbogbo ibi tẹ́ ẹ ti kọ lẹ́tà sí lórúkọ Jésù Kristì, ẹ ò ní bẹ́kún jáde ńbẹ. Lórí tẹ́ ẹ ń retí yẹn gangan lórúkọ Jésù, àánú Ọlọ́run máa gbélé yín lọ́wọ́. Ìdílé yín lórúkọ, ẹ máa rí ìrírí ìyanu Ọlọ́run. Ẹ máa rí ọwọ́ agbára Ọlọ́run. Ẹ máa rí àánú Ọlọ́run. Ẹ máa rí ojú rere Ọlọ́run. Yóò sì di ẹ̀rí fún yín. Jésù Olúwa wa.
6: Àmì, àmì, àmì lórúkọ Jésù. Báyìí ẹ ṣe gan-an sá.
0: God bless you, ma'am.

0: Baba ti mo fe so eri re laaro yi won so eri won ki gbogbo eniyan ko fi eri isa ri kogbon Baba yi so wipe alagba ni awon ninu ijo kan
1: Ami mi mo wa bizi gba mi
0: ti ijo je awon ijo eleto
1: won dari awon omo re
0: Àwọn ìjọ eléto tó jẹ́ pé agbára máa ń wà lọ́wọ́ àwọn alàgbà.
1: Wọ́n á fi sí ìgbà.
0: Tágbára máa ń wà lọ́wọ́ àwọn

0: ti agbara ijo to wa lowo awon. Won ni awon iranse Olorun to awon ba gba sori ijo yi. Won na won okin fe ko awon je kon fi fokan ba le sise. Tori pe igbagbo awon ni pe awon ni awon igbimo jo ni agbara wa lowo e ni pe iranse Olorun kan ko le ma la lawon lowo won ni to ba se ipade pe kan fi owo kun owo pastor kan fi owo kun salary pastor pa won la won otako gbọ́dọ̀ bá ro nǹkan re kan ro pastor pé àìjá ṣe báyìí fún ìránṣẹ́ ọlọ́run wa wọ́n láwọn làwọn ó takò wípé ṣe bó ń gba sálárì.
1: Torí pé agbára lé agbára àti ilé àṣẹṣà lọ̀rọ̀ ọlọ́run.
0: Wọ́n ní tí àǹfààní kan bá fẹ́ jáde láti ọ̀dọ̀ ìjọ sí ìránṣẹ́ ọlọ́run àwọn búlọ́ọ̀kì ẹ̀. Wọ́n ní gbogbo àwọn nǹkan yìí kì í jẹ́ káwọn pásítọ̀ ò pẹ́ púpọ̀ ní ìjọ àwọn yìí.
2: Ayé ń tọ́ ni jẹ́.
3: Ó ń tọ́ ni jẹ́.
2: Ènìyàn ń ṣí ní
3: lọ́nà.
0: Wọ́n ní lẹ́yìn eléyìí wọ́n wá àwọn wá lọ gba pásítọ̀.

0: wọ́n ní nípasẹ̀ àwọn náà tó fi gbé bàbá yìí kúrò ní ṣọ́ọ̀ṣì àwọn. Wọ́n gbé bàbá yìí kúrò ní àárín ìgboro tó wá lọ gbé bàbá lọ ìgbèríko nínú oko. Ká má bọ̀rọ̀ gùn. Bàbá yìí wá sọ pé nígbà tó yá Ọlọ́run wá pe ọmọ tiwọn náà. Ọkùnrin kan ṣoṣo tó ń ní tó jẹ́ bí àkọ́bí wọn.
1: Báwo láyé ṣe ń lọ yìí o? Báwo láyé ṣe ń lọ òní gbàgbọ́?
0: Wọ́n ní Ọlọ́run dáwọ́lé ọmọ yìí púpọ̀.
1: Wàá wá rí wípé mírékù mírékù láyé ń wá kiri.
0: Wọ́n ní bí Ọlọ́run ṣe ń lo ọmọ yìí tó.
1: Abrakadabra ti gbàgbọ́rọ̀ kan.
0: Wọ́n ní síbẹ̀síbẹ̀ nǹkan ò lọ déédé fọ́mọ yìí.
1: Wọ́n máa ti sọ
0: fún. Wọ́n ní tọmọ àwọn bá gbàdúrà fún ẹnìkan.
1: Wọ́n di bísínẹ́sì o.
0: Wọ́n ní bòmí ni ó ti lọ dúpẹ́ ni ó ti lọ san ẹ̀jẹ̀.
1: Wọ́n wá ń la gbogbo tí gbogbo ènìyàn wá.
0: Wọ́n ní tọmọ àwọn bá gbàdúrà fún yàn tó bá ní breakthrough.
1: Kẹ́ ẹ wá wo ṣẹ́ ìyanu. Àwọn kan wá ń yọ́gá lọ́gbà.
0: Wọ́n ní lẹ́yìn ìgbà tó bá gba breakthrough tán ní ó kó ẹrù rẹ̀ ní ó kó ǹchọ́ọ̀chì tọmọ àwọn. Wọ́n ní ìpọ̀jù ìwà pọ̀ ìpọ́njú pọ̀ fún ọmọ àwọn nínú iṣẹ́ ìránṣẹ́.
1: Gbogbo ìgbà gbọ́nù.
0: Tó yẹ pé ó wá ní àwọn gan lára tó yẹ pé kò ọmọ yìí náà làwọn ń wojú ẹ̀ fún oúnjẹ táwọn ti dàgbà.

0: nígbà tí ìyá yìí pọ̀ fún ọmọ àwọn nínú iṣẹ́ ìránṣẹ́.
1: Lèmi ṣe ń gbàdúrà sọ lọ́rùn pé mo ti mọ̀ ní ìbẹ̀rẹ̀ ayé mi.
0: Ní ọmọ àwọn wa lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà ìránṣẹ́ Ọlọ́run kan.
1: Bàbá má jẹ.
0: Pé wọ́n gbàdúrà fóun bọ́lọ́run ṣe ń lò òun tó síbẹ̀síbẹ̀ náà ayé òun ò kòkòkò.

0: wọ́n nígbà tó máa wọ́n ṣàlàyé fáwọn àwọn wá rò pé ta ló lè jẹ́.
1: Àbọ̀ ọ̀rọ̀
0: wọn làwọn aráàlú ti bàbá táwọn kọ̀wé rẹ̀ tán fi gbé bàbá lọ sí ìgbèríko.

0: one.
1: Won lekun ni baba iranse Olorun agbalagba ibusi. Àwọn tó gbé ẹ̀dá lágbájá ẹ̀yìn lẹ ti sọ àwọn di èrò ìgbèríko yìí.
0: Ìyàwó bí wọn. Lọ́jọ́ tí wọ́n gbọ́dọ̀ bá wọn pé.
1: Wọ́n ní gbogbo ọgbà yẹn pé bàbá ìwà sọ pé ẹ̀dá inú àwọn ò dùn sí yín.
0: Dípàlọ́
1: àwọn sì mọ̀ dájúdájú pé inú Ọlọ́run tó pe àwọn ò lè dùn sí yín.

0: na wa shalaye fun baba iranse olorun yi ipo tori e na lawon se wa pe olorun pe omo awon na to olorun de nlo sugbon sibe sibe iponju lo fi sise iranse ipe omo to e ko toju awon na ni oro na lo yi lawon ato ma won awon wa do bale lawon yira fun niwaju baba yin to ma won di ese baba yin mu pelu omije
1: eto je boka
0: won ni baba yin wa gbadura
1: ami ka ma safa
0: o de so tinu ti po n dari ji baba yin to un ko lo se olorun lo se si pe olorun ipe ohun pe ko dariji
1: apo alika majo
0: won ni baba wa lo ese oro olorun kan to fi gbadura ninu iwe ezekiel ori kejidilogun ese ikeji ti sidide ikerin
1: asimo
0: yo oro olorun ye so pe e ma se pa owo imoni le israeli pe awon baba ti jo eso ajara kikan ipe yin si nkan awon omo oni kan ma se wi be mo nitori oni kaluku ni oru aise dede re oni baba wa ni nitori oro re olorun ba mi saanu fun iko ati iriju re yi wọ́n ní bí baba ṣáà ṣe gbàdúrà fún ọmọ àwọn ni wọ́n ní kò ju oṣù díẹ̀ lọ ni ọmọ àwọn bẹ̀rẹ̀ sí ní rí ìyá olùnú ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́
1: ẹni lówó máa kú ẹ
0: wọ́n lọ́mọ àwọn ọkọ ọlọ́run ti wá ràn lọ́wọ́ báyìí nínú iṣẹ́ ìránṣẹ́
1: tí olùwó máa kú ẹni mọrin kan máa gbàdájọ́ ẹni tí òmọrin kan máa gbàdájọ́
0: mo fẹ́ kí wọn náà bọ ọrọ bàbá yìí láàárọ
1: yìí
0: mo fẹ́ kó o fi ṣòdiwọn ayé rẹ ṣé kìí ṣe pé ìwà ibi ìwà ìkà ni wọn náà ń wù sílẹ̀ fún àwọn ọmọ rẹ àwọn ọmọ ọlọ́mọ tí ò mọ nǹkan kan. ẹlòmíín ogun àìmọ̀dí ló ń jà
1: pé kò sẹ́ni tó mọ́ kò sẹ́ni tó yege
0: tó jẹ́ pé ẹ̀sán ìwà ibi táwọn òbí rẹ ti ṣe ló dá ayé rẹ dúró.
1: Ọlọ́run jẹ̀dá lọ owó lọ.
0: Ẹlòmíì wá jẹ́ pé ọ̀nà dímọ̀ kìí ṣe nítorí pò ń lo ṣẹ ẹ̀ṣẹ̀ àwọn òbí rẹ̀ là ń bèèrè ẹ̀san ẹ̀ lórí ayé rẹ̀.
1: Ó jẹ̀dá lọ. Màá bá mi jẹ̀dá lọ, ó jẹ̀dá lọ.
0: Ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí.
1: Ìbáṣepọ̀ nígbà tó
0: lọ. Lórúkọ lọ́wọ́ Studio Manager tá a jọ ṣiṣẹ́ láàárọ̀ yìí, àwọn náà ni Engineer Stephen. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tí Jésù ò bá tí dé. Ẹ má gbàgbé pé a ó láǹfààní láti pàdé láàárọ̀ kùtùkùtù lọ́la lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ láti aago márùn-ún àárọ̀. Ó fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́. Títí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

mọ́ kí yín ẹ káàsán adẹ̀kú ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láṣẹ ọlọ́run elédùmarè ìròyìn àgbáyé ìlàmúwá fún yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ní oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Adeleke fìdí oyè bá jíjanlẹ̀ láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ tó ń bójútó ọ̀rọ̀ ojú ọjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NIMET ṣàlàyé àwọn àpáàrà àti ọ̀gọ̀rọ̀ òjò tó ṣeéṣe kó wáyé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ Morocco náwó gan ọgọ́rùn-ún àwọn àrè nítòsí ẹnubodè Sultan. Ilẹ̀ Indonesia ṣe àkọọ́lẹ̀ ikú ó kéré tán ènìyàn 51 nínú ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ríru pẹ̀lú 5,000 àwọn ènìyàn lè tó di aláìnílé lórí. Nínú ìròyìn eré ìdárayá Algeria fàgbà han Morocco nínú ìdíje golíwò mi gba láti tẹ́wọ́ gba ife onídẹ nínú ìdíje AFCON. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí INEC ti kéde gómìnà tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyàn Adémọ́lá Adeleke gẹ́gẹ́ bí olùjáwé olúborí ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ Sátidé. Lẹ́ni tó díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party ló ní ìbò 5,317 nígbà tí ẹni tó fi ara kín láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn Bọ́lá Oyèbáńjí ní 34,000 ìbò. Adeleke jáwé olúborí ní àwọn ìjọba àbílẹ̀ tó tó 19 níye nígbàtí Oyèbáńjí ní tí láǹfààní àti jáwé olúborí ní ìjọba àbílẹ̀ 11. Èsì ìbọn ló láǹfààní láti jáde nígbàtí ẹni tí ṣe olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn Nàíjì Sàlám sì wà ní ipò kẹta pẹ̀lú ìbò lè tó tó 17,000 níye. Ẹni tí ṣe alábòjútó ètò ìdìbò ní ìpínlẹ̀ náà Ọ̀jọ̀gbọ́n Joshua Ògúnwọlé ni ló kéde Adeleke gẹ́gẹ́ bí olùjáwé olúborí ní ibùdó níbi tí wọ́n ti ń kó èsì ìdìbò jọ tó jẹ́ ti INEC nílùú Òṣogbo níbi 7:16 ní àárọ̀ òní. Níbẹ̀ ni àjọ INEC ti ṣàlàyé oyè àwọn ìbò léè tó jẹ́ ojúlówó àti àwọn eléyìí tí wọ́n tako nínú gbogbo àwọn ìbò tó láǹfààní láti dì tó sì kéde Adeleke gẹ́gẹ́ bí gómìnà léè tó tún padà dìbò yàn fún sáà ọdún mẹ́rin míì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àyípadà ojú ọjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NIMET ti ṣàlàyé àwọn àpáàrà tí ọ̀gọ̀rọ̀ òjò tó ṣe kó wáyé jákèjádò onírúurú ibi lórílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ìsinmi títí di ọjọ́ Ìṣẹ́gun. Àjọ ń ṣàlàyé àwọn apá ibi tó ṣeéṣe kó rí oòrùn girigiri ní apá àríwá ní eléyìí tí a ti rí ìpínlẹ̀ Borno, Taraba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n ṣàlàyé àwọn ibì kan ní gúúsù orílẹ̀-èdè yìí léyìí tí kùrukùru ti lè wáyé lọ́wọ́ àárọ̀ ní eléyìí tí a ti rí ìpínlẹ̀ Èkìtì, Ondo, Ọ̀ṣun, Akwa Ibom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ tó ń rí sí ìpawó wọlé àti ìlànà ìṣúná tí a mọ̀ sí RMAFC ṣàlàyé wípé gbogbo àyẹ̀wò lórí ìlànà pínpín owó tó ń wọlé lábẹ́lé sápò orílẹ̀-èdè Nàìjíríà ń lòun ti ṣe wípé àwọn ìwé àlàyé ọ̀hún ń lò nílò ìbuwọ́lù. Ẹni tí ṣe alága àjọ RMAFC ọ̀hún Dókítà Mohammed Bello Sheu ló ṣàlàyé eléyìí nílùú Èkó lásìkò ìpàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Nigerian Guild of Editors
nibe lo ti salaye oniruru ona pinpin owo le ton wole sapo ijoba ati awon iwadi mi ton la anfani ati se o salaye lori iwe iwadi to nilo ibuwolu egi bi won ti se tari re siwaju awon ibi to to awon alase ile moroko ti nawo gan awon are to to 100 niye ton gbianju lati soda ni agbegbe ariwa spain ati africa na iyen ni suta awon osise eleto abo salaye awon to ti wa ni ahamo igbese ohun ni lo waye leyin ti ogoro awon eniyan ya wole si suta ni bi awon egberun 87 si ti wole lori omi laarin wakati perete eti se alakoso agbegbe na salaye bi ogorun eniyan ti se de rorun lasiko ton gbianju ati wole ohun eleyi to fa igbese kankan awon eleto abo ijoba ile moroko ni lo ti kokko se ikilo si irin awon are ton si ko egberun kan ati abo awon omo ologun si ekun na o kere tan eniyan 111 ni lo ti de rorun nigba ti o to 5000 si di alaini le lori leyin isele ile riru alagbara nla kan to waye nile na eleyi to waye ni bi aago 5 idaji lojo saturday to si ba opolopo nkan je ajo to ri si isele pajawiri nile ohun ti a mo si bnpb soro lori awon agbegbe le ti awon eniyan ti di alaisi pẹ̀lú àwọn ibi tí àwọn ènìyàn sì ti sá kúrò. Àwọn ikọ̀ ìdóòlà ẹ̀mí sì ti wà ní agbègbè náà fún iṣẹ́ ìdóòlà ẹ̀mí nígbàtí àwọn òṣìṣẹ́ elétò ìlera sọ̀rọ̀ lórí àwọn ènìyàn 36 tó fi ara pa. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé gẹ́gẹ́ bí ilẹ̀ indonesia ti ṣe ń fojú winá onírúurú àdojúkọ pẹ̀lú àkọọ́lẹ̀ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní agbègbè míì lórílẹ̀-èdè náà. Nínú ìròyìn eré ìdárayá ilẹ̀ Algeria fi ìyà jẹ olùgbàlejò rẹ̀ ìyẹn Morocco pẹ̀lú ọ̀mì ayò 3-2 láti gba ìfi onídẹ níbi ìdíje àwọn obìnrin nílẹ̀ adúláwọ̀ lẹ́yìn tí ìdíje ipò kẹta ti parí pẹ̀lú ọ̀mì ayò kọ̀ọ̀kan ní Rabat. Morocco ìná kọ́kọ́ gbá bọ́ọ̀lù sáwọ̀n kí ikọ̀ Algeria tó dá padà. Morocco ọ̀hún náà ló ti kọ́kọ́ fìdí janlẹ̀ fún ilẹ̀ Cameroon lọ́jọ́rú. Cameroon àti Malawi ní ìrètí wá wà wípé wọn yóò máa kojú ara wọn nínú àṣekágbá ìdíje náà. Èyí lópin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí àmẹ́nubà wípé àjọ tó mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ìyún inec ti kéde gómìnà tí ń bẹ lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ilé ìpínlẹ̀ ọ̀sùn ìyún adémọlá adeleke gẹ́gẹ́ bí olùjáwé olúborí ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ sátidé. Àmọ́ a fi pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ àyípadà ojú ọjọ́ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí nimet ti ṣàlàyé àwọn àpáàrà àti ọ̀gọ̀rọ̀ òjò tó ṣeéṣe kó wáyé jákèjádò onírúurú ibi lórílẹ̀-èdè yìí pẹ̀lú bẹ̀rẹ̀ láti ọjọ́ ìsinmi títí di ọjọ́ ìṣẹ́gun. Àwọn afọyín pé àwọn aláṣẹ ilẹ̀ Morocco ti náwó gan àwọn àrè tó tó 100 níye tó ń gbìyànjú láti sọdá sí agbègbè àríwá spain àti africa náà ní suta. Amọ́ àfihàn pé ó kéré tán ènìyàn 111 ló ti dèrò ọ̀run nígbà tí ó tó 5,000 sì di aláìní lé lórí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírù alágbára ńlá kan tó wáyé nílẹ̀ indonesia. Nínú ìròyìn eré ìdárayá láti mú àfihàn pé ilẹ̀ Algeria fi ìyà jẹ olùgbàlejò rẹ̀ ìyẹn Morocco pẹ̀lú ọ̀mì ayò 3-2 láti gba ìfi onídẹ níbi ìdíje àwọn obìnrin nílẹ̀ adúláwọ̀. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ ọkùnrin olówù
aye wa lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gbogbo at West Radio 893 lati le ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page ele kan si wa loju itakun agbaye www.westradio893.com ele kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp loju opo 091 6893 2000 temi tope olawole ni oruko temi e seun te n gbo wa olorun yo bukun yin amen.

sábà ní kàkà ilé aṣọ bẹ́ẹ̀ sì ni ilé àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ní ẹgbẹ́ náwó bẹ́ẹ̀ sì ni ẹgbá tó pà wá kò dẹ̀ nílò pé ẹ̀ ń gbé náwó bẹ́ẹ̀ sì ni kò nílò pé ẹ̀ ń gbá tó pà wá nítorí pé ẹni tá a kò lọ́nà èyí tó bú sẹ́rìn yín tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ kò nílò àṣẹ ń bèrè wípé ilé dàbí àbí ọ̀dẹ odò bí. ẹ wá wo ṣẹ́ bàbá nínú ayé mi akẹ́kọ̀ọ́ tán ni ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ bí ń bá sùn bí ń bá jí bí ń bá jáde bí ń bá wọlé oore bàbá ò fìgbà wọn kan dínkù nínú ayé mi ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ lórí ọba mi òkè ń lékún sí i ó náà mo fi ń jẹ́ ọlọ́pẹ́ adé mi lọ́lọ́pẹ́ àbíní ta lọ́lọ́pẹ́ bí kò ṣe mí fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ alágbára nínú alágbára ológo jùlọ ẹlẹ́rù níyìn a ṣe yóò wù ó ọba tí ò sẹ́ni tó lè bèrè bẹ́ẹ̀ sì ni bó pa bẹ́ẹ̀ sì ni bó jí ó ní mo ṣe eré bẹ́ẹ̀ sì ni mo ṣe ibi ó ní ṣèbí èmi náà ní ọlọ́run ẹ̀rù ní ọ̀ ẹ̀rù tí ń gbénú ẹ̀rù ẹ̀rù tí ń gbé ẹ̀rù ń mì arógo ṣògo ẹ gbọ́ ná orísun tó jẹ́ pé ó ń sun omi sórí òkè pẹ̀ ẹ gbọ́ talẹni tó mọbi tó ti ń sun wá ẹ wá sọ wípé ọ̀rọ̀ rẹ̀ ò rí bí ẹ̀rù irun orí wa bá a ṣe ń fa tó mìíràn ń wò ìjà lè mọ ìgbóyà inú ọpọlọ wa ló tún ń jáde ẹlẹ́rù ní ọ omi tó ń rọ̀ sórí ilẹ̀ èyí tí ilẹ̀ ń fà mọ́ ẹgbọ́ ibo ló ń lọ tálẹ́ni tó jẹ́ pé o ti rí orí sun omi òkun tàbí tí ọ̀sàrí kó wá sọ fún mi agbára rẹ ni ẹ̀rù ní ọ iṣẹ́ rẹ ẹ̀rù àwọn kan wá sọ wípé kò sí ìwọ ọlọ́run ẹgbọ́nẹ bá ń bi wọ́n léèrè tálẹ́ni tó jẹ́ pé ó ń pa tó bá di àṣálẹ́ tí gbogbo rẹ̀ yóò dẹ̀ di òru tálẹ́ni tó ń tàn tó bá ti di òwúrọ̀ ká tún pè ní ọ̀sán oòrùn yóò jáde yóò fún ìràwọ̀ ní àkókò tirẹ̀ bẹ́ẹ̀ sì ni yóò fún òṣùpá ní àkókò tirẹ̀ ẹgbọ́ tálẹ́ni tó ń ṣe division of labour yìí tí kò ṣe ọba mi òkè fún ìdí èyí ọpẹ́ ìyìn àti ọlá ọ̀nà ló yẹ fún orúkọ rẹ o. ẹkúnlẹ́ níbi gbogbo jẹ́ ti ń gbọ́ mi ní títí ọ̀sán yìí olólùfẹ́ yín ẹni tó mọ orí ọlọ́run ó máa ní ti gorí ètò ní títí ọ̀sán yìí ètò yín náà léléyò ètò èmi lọ́lọ́pẹ́ ní ìkànnì agbọ́n má gbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ òye world radio 89.3 FM ìkànnì ìdílé àkọ́kọ́ káfàtà ìkànnì téèyàn lè fi àwọn ọmọ sílẹ̀ wípé ó yẹ máa gbọ́ ìṣòwò tí ò ní sí àgbọ́gbọ́n tínú lórúkọ ọlọ́run ọba òun náà ni mò ń wá ń kìyín ẹni tó gbé wa kalẹ̀ tó mú wa takàn gbọ̀ tó mú wa gbinlẹ̀ lórúkọ àwọn aláṣẹ àti àwọn lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa tá a gbé ìkànnì lé lọ́wọ́ evangelist mrs lillian bademosi màmá lórúkọ olúwa iṣẹ́ ẹyin ò ní bàjẹ́ ọ̀rọ̀ bí ọpẹ́ ò ní kúrò nínú ayé ẹyin ní ìgbà kọ̀ọ̀kan lórúkọ ọ̀gá àgbà tí ìkànnì tá a wà yìí ayọ̀ emmanuel ojo lórúkọ olóòtú ètò yìí adédàmọ́lá ọmọ bàbá olómi iye lórúkọ ẹnjiníà mi tó dúró tì mí gbágbá ní ti ọ̀sán yìí kò ní kò ní séwu èyí tó fún mi láǹfààní láti pékèlè máa gbọ́ mi nlé ẹnjiníà àgbà ní ìkànnì tá a wà yìí stephen igé òun náà ló tún jọ́ lọ́wọ́ bọ́tínì mi ní títí ọ̀sán yìí
Anba na to re ofe wa fun yin ke na koja lo. Ba gbon ni koju simi ki nbo odo re. Dama si Facebook ti ikoni at West Radio 893 FM fan page. At West Radio 893 FM fan page. Eyin te mo re Olorun e koja lo be. Eyin le lo fi ope eyin won fun oba Seda. E wa share e like e. Emi lo lope leto. Loruko lolufe yin. E fe tayo best ni te fe fun re. Temi na wa fi idunu atayo npade yin lojo mejo mejo bi eleyi. Pastor Sunday Afolabi ete mo si emi lo lope. Se ni ma jo fun Olorun. Nitori pe eyin ni temi lojo gbogbo. Nitori pe egbesi ope mi po mi o le san tan ni gbogbo igba lemi na yo ma san tun si ma fi fun oba oke.

bí kò bá sí ti àánú kí ni kí àwa ó máa wé nísinsìnyí àánú àtúrẹ ọfẹ rẹ ni ètò yín náà léléyìí mo sọlẹ kan mo ní gbèsè ọpẹ mi pọ mi ò lè sọtán ṣùgbọn ìwọn tí mo lè ṣe òun náà ni mò ń ṣe yìí ìjẹ ẹyin náà lè ṣe ìwọn tí ẹ lè ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé abala méjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́ abala àkọ́kọ́ òun náà ni abala àtàní ọlọ́pẹ́ ṣé ọlọ́pẹ́ ni ìwọ náà ẹ ti mọ̀ bá ṣe ń ṣì ní abala àtàní ọlọ́pẹ́. Abala yìí náà ló jẹ́ pé a ti fi ń gbà àlejò àwọn tó jẹ́ pé wọ́n mara wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ yálà lórí ọjọ́ ìbí ni tàbí wedding anniversary náà ni ti ni church anniversary ni ló jẹ́ pé ẹ ti ń ṣe kíni tó jẹ́ pé ẹ̀yin náà tẹ̀ ti jẹ́ ọlọ́pẹ́ àbí ọ̀nà kan sí ìkejì ọlọ́run kò yín yọ nínú ìlàkọjá kan èyí tó jẹ́ pé ẹ ti wá rí wọn pé ọ̀rọ̀ yín já sí ọpẹ́ kò sọ méjì tẹ́ ẹ lè fi fún ọba òkè bí kò ṣe ọpẹ́ òun náà ni abala àkọ́kọ́ abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ tí ó jẹ́ pé ọ̀rọ̀ àṣẹ ti máa ń jáde sí ayé onípòjipò tí ọ̀rọ̀ onípòjipò yóò dẹ̀ ṣe kíni yóò dẹ̀ já sí ọpẹ́ abala yìí wà fún gbogbo àwọn ikọ̀ àti ìrójú ọlọ́run àǹfààní wà láti sọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjipò abala yìí náà dẹ̀ wà fún ọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run láti fi abala yìí láti fi sọ ọ̀rọ̀ ọlọ́run báwọn èèyàn sọ ọ̀rọ̀ ọlọ́run bóyá ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú márùndógún àbí ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn náà ń fẹ́ ni láti ṣe kíni láti báwọn èèyàn sọ ọ̀rọ̀ ọlọ́run ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ ìbùkún wà náà nínú ọ̀rọ̀ ọlọ́run bóyá ẹ̀yin náà dẹ̀ ń ṣe ìsọjí ìta gbangba ni àbí tinú ilé ìjọsìn tẹ́yin náà tẹ fẹ́ wá fún life appearance tẹ fẹ́ ṣàlàyé dáradára láti wí pé kí àwọn èèyàn kó lè mọ̀ bí wọ́n ṣe wá jẹ orí ọ̀fẹ́ kristi abala yìí náà wà fún yín ní orí ètò yìí abala méjèèjì lóòrùn ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ìkànnì west radio 89.3 fm èyí tó kalẹ̀ sí pópó náà aláàfin oríọ̀lẹ́ estate ní ìlú ìbàdàn ẹ̀yin náà wà wí pé báwo lẹ ṣe rìn yín ẹ kọjá wá sí ilé iṣẹ́ wa gbàgede la wà ní pópónà aláàfin olúyọ̀lẹ́ estate ní ìlú ìbàdàn òun náà la kalẹ̀ sí tẹ bá ń bọ̀ láti àpáta tẹ bá ti kọjá sharp corner ẹ ti rí wa gbàgede la wà sí ní kọ̀rọ̀ ilé white and blue building òun náà la kalẹ̀ sí ilé gàgàrà tẹ bá dẹ̀ ń bọ̀ láti mobi kẹto dé sharp corner ẹ ti rí wa tẹ bá dẹ̀ ń bọ̀ láti akala road tí ẹ bá ti wọlé ní olùsọjí tẹ fẹ́ jáde sọ́nà mobi ẹ ti rí wa náà gbàgede òun náà la wà àbí ẹ wá fẹ́ sọ yí pé kí n kàn sí yín ní ìlú ìjọsìn yín àbí níbi tẹ́ ti gbé ń tajà ní àbí níbi tẹ́ ti gbé ń ṣiṣẹ́ ní ẹ̀yìn náà tẹ́ fẹ́ gbégbá ọpẹ́ lórí iṣẹ́ yín àti okòwò yín ẹ pè mí ẹni kí n kàn sí yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi èyí ti ń ṣe 08038072357 08038072357 òun náà ni ẹ lè fi pè mí òun náà ni whatsapp number mi kájọ sọ̀rọ̀ káfi tiwa káfi gbé ti yín lárugẹ ní gbogbo rẹ̀ náà ló bá já sí ọpẹ́ ó yá ẹ ti mọ̀ yín pé olóhun tá a fi ń wọlé sí abala ọ̀rọ̀ abala tani ọlọ́pẹ́ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tó máa ń jẹ́ àǹfààní àtòrè ọ̀fẹ́ fún yín ẹ wò ó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ń pè mí ní ìjẹ́jọ kó lè dá kan náà ni mo bá lọ òun ò jẹ́ kẹ́gbọ́n mi ẹ wò ó ẹ má bínú gbogbo yín náà ni mo kí ọ̀rọ̀ bí ọpẹ́ náà ni ó máa jẹ́ titi yín gbogbo yín náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bèrè mi pé àgbọ́n yín ní ìjẹ́jọ ó ní bó ṣe jẹ́ ni kó lè dá fún gbogbo wa náà òun náà ni mo bá lọ lẹ́yìn àtúntì dé sórí ètò lórúkọ ọlọ́run ọba kì í ṣe ti kú bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti àrùn bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti àìsàn bẹ́ẹ̀ ni àánú àtòrè ọ̀fẹ́ ni tẹ̀síwájú náà ni àtúntì dé lẹ́nìí ó dá báwo ni ká tún ṣe wá gbà á wọ abala ọ̀rọ̀ àṣẹ abala tani ọlọ́pẹ́ ẹnu omi àgọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé ìkànnì yìí ìkànnì ọgbọ́n ni kò sí ní bẹ́ẹ̀ ṣe lè gbọ́ bó ṣe dùn tó bó ṣe jẹ́ pé ọpẹ́ tó ẹ dẹ̀ ṣe kíni ó ti jẹ́ dandan kí ẹ̀mú ọgbọ́n ń bẹ̀ kẹrin ọgbọ́n kọ́ bẹ́ẹ̀ bá ṣe ń dúpẹ́ bínú yín bá ṣe ń dùn ẹ tún gbúdọ̀ rí àwọn ọgbọ́n kan sí ìkejì àtún gbúdọ̀ rí gbọ́ ó yá ẹja àríkọjá lọ sí abala àkọ́kọ́ tí ń ṣe abala tani ọlọ́pẹ́
ati mo etimo na pe a ma se ojo opo isile lati pe keyin na ke du pe na lowo Olorun oya e ja gba be leye Rebecca Afolabi oya.

0: gẹ́gẹ́ bí ohun tá à ń sọ abala ta ni ọlọ́pẹ́ òdà láwa yìí ẹtí mọ̀ yìí kò lóhun kankan tó yẹ pé a fi wọlé sí abala ta ni ọlọ́pẹ́ èyí tá a wà fi ṣe ojú òpin yẹn sílẹ̀ láti lè ṣe kí ni láti lè wípé kẹ́yìn náà kí o lè fi ọpẹ́ yín wọ̀n láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ títí di àkókò yìí ti ń ṣe ọjọ́ ìkẹrìndínlógún àánú àtòrí ọ̀fẹ́ ni láti january 1 títí di àkókò yìí ń kọ́ ṣé ọ̀rọ̀ wa tó fún ọpẹ́ àbí kò tọ́pẹ́ ẹ mọ̀ wípé ọpẹ́ tá ń sọ yẹn ohun méjì kan wà òun náà láàfin wà bala ta ni ọlọ́pẹ́ ní titi ọ̀sán yìí bí àǹfààní yẹn bá wà ẹ mọ̀ pé tí n bá ti gorí ètò nípa májẹ̀mú ìtẹ̀dó iléeṣẹ́ yìí ọ̀rọ̀ ọgbọ́n yẹn máa ń wọlé ṣáá ni ẹ mọ̀ pé téèyàn bá ti bomi ọgbọ́n mu ó ti já dandan kó pọ̀ ẹ̀ náà fún gbogbo ẹ̀yin náà tó yẹ pé ń gbọ́ wa. Jẹ́ mọ̀ yín pé ó kọ́ mọ̀ báwọn èèyàn bá ń kọrin mo fẹ́ lè ka iye ìgbà tí ìyá ti ìyá Rebecca Folabi tí wọ́n ti sọ̀rọ̀ ìyìn àti ọpẹ́. Ìyìn àti ọpẹ́ òun náà mo fẹ́ ká sọ ní titi ọ̀sán yìí kí ni wọ́n ń pè ní ìyìn kí ni wọ́n ń pè ní ọpẹ́. Kí là ń pè ní ìyìn kí ni ọpẹ́. Ẹni bomo tún gbà jáde yìí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan tó dé gbé àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan kéékèèké yìí làwọn èèyàn máa ń wò tó jẹ́ pé kò kí ń yé wọn. Ẹ wò jàǹdógún tá a sọ̀rọ̀ nípa four sunday wípé kí ló fa four sunday tó jẹ́ pé bùbá àtìró àti gèlè gbogbooro làwọn èèyàn máa fi ń ṣe four sunday òun náà la mú wá ẹ̀wọ̀n pé àwọn èèyàn dá sí ṣùgbọ́n lọ́sàn-án yìí mo fẹ́ kájọ wò ó a bá sọ̀rọ̀ nípa ìyìn àti ọpẹ́ ìyìn dádúró ọpẹ́ dádúró wọ́n yàtọ̀ sí ara wọn ó dà lápò ara mi wọ́n wá ṣe nǹkan kan ẹ jẹ́ kí n ṣojú òpó yẹn sílẹ̀ fún ìṣẹ́jú márùn-ún àwọn méjì tó bá lè sọ wọ́n ní ẹ̀bùn látọwọ́ mi tán bá lè yànnàná rẹ̀ ìyìn àti ọpẹ́ ọ̀tún ní ìyìn kí là ń pè ní ìyìn kí ni ọpẹ́ òun náà ni bàbá iná nìyá ìtún sọ òun máa kọrin ìyìn sí ọ kí ni ọpẹ́ orúkọ ètò yìí náà ni èmi lọ lọ́pẹ́ kí ni ọpẹ́ kí ni ìyìn kí ni ìyìn. Ọ̀rọ̀ Ọlọ́run kan sọ yí pé ó ní ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yìn ti ìyìn. Ó clarify ẹ̀ ọpẹ́ ìyìn. Ó dàjẹ́ ìṣojú òpó yẹn àwọn méjì tí wọ́n bá kọ́kọ́ gbà á. Lápò ara mi mo nẹ́bù fún yín. Ọ̀pọ̀lọpọ̀ kàn ń lọ tán bá ti kọ́ Sunday school tán ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n máa ń lọ Sunday school. Tán bá ti lọ Sunday school tán bá ti kẹ́kọ̀ọ́ tán any question wà ní no. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ń lọ sí Bible study. Tán bá ti parí Bible study jẹ́ mọ̀ pé Bible study general question la lè béèrè ohunkóhun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ bíbélì. Ó tún yàtọ̀ sí Sunday school. Láwọ́ ni àwọn nǹkan wọ̀nyí wọ̀n nílé béèrè ẹ̀. Òun náà tí wọ́n ti gbé ìkànnì agbọ́n má gbẹ kalẹ̀ náà léléyìí. Ìkànnì tí ẹ ń ṣe pé kákan máa ń tọ̀rọ̀ jamlasa ní ẹ̀rọ asọ̀rọ̀ gbèsè fi wà. 0916-893-1000 tàbí 0915-333-4893 4893 tabi 0911 333 8 93 0911 333 8 93. Abala tani olokpe no la wa ye
1: ki se pe owo mi
0: je ki lo npe ni yin ki lo npe ni ope e gbo baba ojo ade ta gbo le kan oni gbesi ope mi po
1: ṣugbọn mo wo bi mo ti be
0: mo wo mo je o komo ta fi ma nso a ma nso ope baba yin so nipa ope iya ina tun so nipa iyin o komo a ma nso ṣugbọn mejeji to yato si ra won abi ko yato si ara won iyin ati ope kini iyin gan kini ope

0: Eto emi lọlọpẹ na lele yi. Ikoni West Radio 89.3 FM na lewa. Ikoni agbọ magbe. Lato wo omo yin ololufe yin Pastor Sunday Afolabi. Ite mo si emi lọlọpẹ. Oda balata na lọpẹ na lawa yi. On to jẹ ipe ase wole ni titi osan yi o je on to jẹ pe a nfoju kere re
1: iwo lori mi ninu agbara eje mi o gbe mi wale
0: ṣugbọn to je awon nkan to ye ka mo nitori pe on teyan o ba mo teyan ba nse eyan ni mo bo je daye dara to lati se abi lati le fi gbogbo agbara re se
1: olori mi
0: Gege bi adeshe nlo sinu nle ijosin
1: sinu agbara eje
0: awon kokon wa to ye ka ma beere to ye ka mo Gege mo deshe so fun wa wi pe kin eto kikan te nse lasan
1: ogunda pomo
0: Gege bi ikoni agbon magbe
1: sugbon oluwa
0: agbodo ro gbomo ninu re kini ope kini iyin ope yato iyin yato o ni e wa si enu ona re teyin ti ope ati si agbala re teyin ti iyin Wọ́n ṣe sọ yí pé ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ pẹ̀lú tí ọpẹ́ kẹ́rẹ̀ wá sàgbàlá rẹ̀ tẹ̀lú tí ọpẹ́. Méjèèjì yàtọ̀ síra wọn. Ẹyin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Àní kí ni à ń pè ní ọpẹ́ kí là ń pè ní ìyìn. Ẹ̀bùn kékeré wà látọwọ́ mi, èmi fún ara mi tún ó fún àwọn tó bá ti gbà á. Ó ti jẹ́ mẹ́ta báyẹn. Àwọn méjì lórí ìpè kí wọ́n tó máa pè wọlé ẹnìkan lórí Facebook. Ẹ kọjá lọ sórí Facebook. At West Radio 893 FM Van Page. 0916-893-1000 0916-893-1000 Tabi is 0915-333-4893 is 0915-333-4893 Tabi is 0911-333-893 Gbogbo wa la ni la lenu iyin. Gbogbo wa la gbegba ope. Ṣugbọn ṣamọ tumọ ẹṣa. Ṣamọ iyatọ to wa nu mejeji. Ẹ jẹ bọ yi. Jẹ ki n fun awọn eyan meji lanfani si jẹ ki n fun ni ibi iṣẹju mẹta si. Kí n tó wá tú. Àwa fúnra wa lámọ̀ bóyá gbàgbà. Ẹyin tẹ́ bá dẹ̀ wọ́n pé ẹ̀mọ́ náà tẹ́ fẹ́ dúpẹ́ fún Ọlọ́run abálátani ọlọ́pẹ́ náà láwà yìí. Ẹ fọpẹ́ yín fún Ọlọ́run. Ẹ fi ìyìn fún. Nítorí pé kò gbowó kò gbobì lọ́wọ́ wa.
1: Ṣé ògo ń bẹ nínú ọmọ ìgbèkùn ni ò mọ ìgbà mìíràn?
0: Àánú àtòrè ọ̀fẹ́ la rí gbà tá a fi di àkókò yìí kì í ṣe mímọ̀ ṣe wá.
1: Ṣé ló máa dàbí Fọlọ́run jìnà ré? Ìgbà mìíràn á dàbí Fọlọ́run ò gbà.
0: Ẹ dẹ̀ ti mọ̀ yìí pé kò sóhun tó jẹ́ pé a lè fi san oore bàbá yẹn bí kò ṣe pé ká yìn ín.
1: Rárá kẹ́rin lè pọ̀ ni. Odó rí mi láre.
0: Ká mọ rírì oore rẹ̀.

0: mo mọ pẹ mi wa mo dupẹ o nara na se ka si nso na niyan ope ati oda checking to o bi da bi awon eyan nsa fun ibere yi
1: pẹ mi wa o mo mọ pẹ mi wa o ati mi leyin ba ti ni loju
0: ibere yi o de le o Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, ẹ má já tijú, ohun tá a mọ̀ àmọ́, àwọn nǹkan kéékèèké kan wà. Ẹ wá wò ó báyìí.
1: Ajagun máa fi ìdìbò ṣe, ajagun ṣẹ́gun.
0: Ká wá lọ sí interview kan sí Christian, àbí ọmọ Ọlọ́run. Ọ̀rọ̀ pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló ń dúpẹ́ bẹ́ẹ̀ sí ni kì í ṣàwọn nìkan ló jẹ́ pé wọ́n yin Ọlọ́run. Àwọn abèrè lọ́wọ́ wa kí ni ìtumọ̀ ọpẹ́ ẹ̀kan sọ ìtumọ̀ ọpẹ́ àti ìyìn tẹ máa ń dúpẹ́ yẹn náà.
1: Kí
0: là ń pè ní ọpẹ́? Kí là ń pè ní ìyìn?
1: Mo lè dáṣe Jésù.
0: Tí mo ti ń kàwé, tí mo ti ń ka Bíbélì, látòye ọjọ́ yìí, ṣé ìbéèrè jáńpẹ́ yìí náà lẹ́wàá béèrè? Alágbára yóò wá ṣubú yakata. Àwọn èèyàn wá sá wọlé. Ó wá mú kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan kọ́ máa ṣe kíni. Wọ́n má lè sọ pé àwọn fẹ́ gbé, àwọn fẹ́ dúpẹ́ pé àwọn lọ́pẹ́.

0: ìlú àkọ́kọ́ yìí mo fi ń kí gbogbo àwọn èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun
1: ní
0: àkórí rẹ̀. Àṣeyọrí ètò ìdìbò tó ń lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀. Àkókò yìí máa ti lọ, ó yá ẹjẹ́ kí n tu, ó yá ẹjá.

ọpẹ́ ọpẹ́ òun náà ló máa ń ṣáájú ọpẹ́ ẹni bíi ti báwo. ọpẹ́ òun ló ń ṣáájú ìyìn. A lè sọ wípé ọpẹ́ òun náà ló bí ìyìn. ọpẹ́ òun ni ohun tí Ọlọ́run ṣe fún ènìyàn.

ọpẹ́ òun ni ohun tí Ọlọ́run ṣe fún èèyàn. Ẹni tó jẹ́ pé ó mọ tó jẹ́ pé Ọlọ́run ṣe òun ni oúnjẹ ọpẹ́, òun ni ọpẹ́. Ẹni tó mọ ohun tí Ọlọ́run ṣe, ohun tí Ọlọ́run ṣe òun ni ọpẹ́. Lágbájáde ẹ̀ ṣe nǹkan báyìí fún mi. Ọlọ́run dẹ̀ ṣe nǹkan báyìí, ó dẹ̀ ṣe fún mi. Ní ìkóríta mímọ́ yẹn, ìkóríta mímọ́ oore, òun là ń pè ní ọpẹ́. Mímọ́ tó jẹ́ wípé wọ́n ṣe fún wa, kì í ṣe Ọlọ́run nìkan. Ẹni tó sùn tó jí, tó mọ̀ pé òun jí. Ó mọ rírì yẹn, òun ni ọpẹ́. Ẹni tó jẹ́ pé ó bá wọn rí January 1 nínú ọdún 2026, tó dẹ̀ bá wọn rí. Ọjọ́ 16 nínú oṣù kẹjọ 2026 bákan náà. Tó bojú ẹ̀yìn wò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹgbẹ́gbẹ̀rún yóò ṣubú, ẹgbẹ̀rún yóò ṣubú lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yín, ẹgbẹ́gbẹ̀rún ní apá òsì yín, ṣùgbọ́n kì yóò súnmọ́ ilé yín. Ẹni tó bá ro eléyìí jinlẹ̀, òun náà ni ó wá rọ yípé ọpẹ́. Ẹ̀rí ohun tó jẹ́ pọ̀ wọ́n ní testimony time. Nínú ilé ìjọsìn, wọ́n ní àkókò ọpẹ́. Àwọn wo ló ní ọpẹ́? Àwọn wo ló fẹ́ dúpẹ́? Àwọn péréte ló máa ń ṣe kíni ná jẹ́ pé wọ́n máa ń dìde ní ìkòríta yìí. Ẹ kì ń kíyèsí àbí? Mo níṣẹ́ ń dèyé. Ohun tí wọ́n ń pè ní ọpẹ́. Ohun tí Ọlọ́run ṣe téèyàn mọ̀ wípé Ọlọ́run ló ṣe eléyìí, òun ni ọpẹ́. Òun ló ṣe sọ wípé ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́. Àkókò yìí dẹ̀ ti ń lọ. Ìgbóhùn ìgbọ̀wọ́ yín náà la nílò lórí ètò yìí. Bàbá Adé ọmọ Jésù. JP láìpẹ́ láìjìnà fi máa gbóhùn yín lórí ètò yìí. Lady Evangelist Amunogun. Ẹ má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa. Láìpẹ́ náà ẹ gbóhùn wọn. Ìrìn àjò Comrade Iyekini Aba, Chairman Nata Oyo State General. Ni wọ́n kọ́ ẹ̀kọ́ náà lórí ètò ilé yìí, èyí tó wá tá à ń ṣe lọ́jọ́ Thursday náà ti fara wọn. Àwọn ní àwọn náà ọlọ́pẹ́ làwọn náà wọ́n fara wọn lórí ètò yìí. Ọpẹ́, mo ti sọ yẹn, àkókò yẹn ti lọ. Òun náà ni mímọ Tọ́lọ́run ṣe. À ń wá sí ẹnu ọ̀nà rẹ̀. Kí la wá fi ń dúpẹ́ o? Kí la fi ń dúpẹ́? Ọba ṣe ni lóore. Èèyàn fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ọba. Mo gẹ́gẹ́ bí Ayífẹ́lẹ́ náà ṣe ń sọ yìí. Ọba afẹ́ ọba ṣe nǹkan fún wa, fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ọba. Nítorí pé a mọ̀ pé ọba ó ṣe nǹkan bí eléyìí fún wa. Àti sọ nípa Ọlọ́run gan o. Ọ̀tọ́ bá tún jẹ Ọlọ́run náà ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó sọ yí pé ẹ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tí ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ pẹ̀lú ti ìyìn. Òun tá à ń pè ní ìyìn là ń lọ yìí o. Òun náà ni wípé
taba ti wa senu ona oba pelu ope a oba awa dupe ni o won wa wo pe kilo won ope.

òun náà làwọn kan ṣe máa ń sọ yí pé ìmọ̀ba yíra nílẹ̀ ìmọ̀ba yíra nílẹ̀ kò tó fún yìn rẹ̀ ó bàbá wọ́n bẹ̀ sí ń yíra ńlẹ̀ wípé mo wá fi dúpẹ́ nǹkan tán ń pè ní ìyìn nìyẹn àwọn mìíràn wọ́n wá sọ pé aleluya méje àbí aleluya mọ́kànlélógún òun náà lẹ́bàánké ìmọ̀ọ́re ọpẹ́ ohun tá a mú wá fún ọpẹ́ òun ni ìyìn ẹlòmíràn náà òun fẹ́ yìn kó ń kọ orin mẹ́ta ọpẹ́ ló ń ṣáájú tí ìyìn ń tẹ̀lé ohun tó jẹ́ pé a fi dúpẹ́ òun là ń pè ní ìyìn ṣe ti wá mọ̀ báyìí kó yàtọ̀ síra wọn ohun tọ́lọ́run ṣàbóntẹ́rìn kan ṣe òun náà ní ọpẹ́ eré dábà ti mọ̀ òun ní ọpẹ́ dábà ti mọ ohun tó yẹ pé ọlọ́run ṣe àbí tí èèyàn ṣe ṣùgbọ́n kí la wá fi dúpẹ́ yẹn òun ló ṣe sọ́nà ọ̀rọ̀ yẹn wípé àti àbàlá rẹ̀ tẹ̀yìn tí ìyìn jẹ́mọ̀ yìí pé ọba náà ó yá kílẹ̀ mú wá láti wá fi dúpẹ́ ó yá ẹ̀kọ́ lọ sí àbàlá ọba. ẹ gbọ́ sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ lẹ́ẹ̀kan àwọn tó jẹ́ pé wọ́n gbóyà tí wọ́n lè bọ́ sí gbàgede àǹtí wa láti àpáta ti bọ̀dá wa olúwa ṣeun wọ́n kàn tiẹ̀ lè bọ́ sí gbàgede kódà àìrọ̀wọ́ wa belenja wípé nítorí pé ẹ̀kàn tiẹ̀ lè bọ́ síta ẹrù ọba yín ẹ bẹ́ṣù ara yín wípé ẹ̀yin ni bible scholar ẹ̀kàn tiẹ̀ lè sọ̀rọ̀ ohun tá a fi ń dúpẹ́ ó ní ìyìn èèyàn ò lè sọ pé mo kàn mọ́ ìyìn mi wá mo mú ọpẹ́ mi wá ni wọ́n máa ń sọ kí wá lohun ọpẹ́ òun náà ní ìyìn ìyìn òun náà lohun ọpẹ́ tábà tí mo rí ọlọ́run òun náà ní ọpẹ́ òun lè mí ṣe jẹ́ èmi lọ́lọ́pẹ́ ìyìn ni mo wá fi ń dúpẹ́ fún ọ̀rọ̀ tí mò ń sọ òun náà ní ìyìn mi ṣíṣe ti wáyé yín báyìí. ẹ lè rí gbogbo àwọn olórin yẹn wọ́n á ní mo mọ̀re mo wá yin bàbá lẹ́wọ́ gbọ́ pé mi ò mú mi mọ̀re mo wá yin bàbá nǹkan tó fà á nìyẹn ẹni tó mú oore òun lọ pẹ́ ìyìn ló wá mú wá láti fi san oore láti fi dúpẹ́ ẹ dì í mú ẹ lọ tun ní gbogbo ọ̀nà ẹni ẹ gbọ́ lórí ìkànnì agbọ́mágbẹ lórí ètò ìmílọ́lọ́pẹ́ ẹ dì í mú kódà àkókò wa ti lọ bá ìṣẹ́jú belenja ló kù. abala ọrọ̀ aṣẹ́dà ẹja sáré kọjá lọ nítorí ìjọba àkókò ìṣẹ́jú bíi márùn-ún ló kù fún wa lórí ètò yẹn má bínú. abala ọrọ̀ aṣẹ́ ó yá ẹ̀jẹ̀ ká sáré lọ ní belenja.

0: kò sóhun tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe sẹ́niyàn láyé bí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n fi ṣe ìdìdí rẹ̀ ṣùgbọ́n wọ́n rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn. Ohun tá a fi ọ̀rọ̀ dè ọ̀rọ̀ náà lálé fi tú. Ohun tó fi ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ náà lálé fi tú ṣe.
1: Ọ̀rọ̀
0: láṣẹ. Ó náà mo sọ pé orí ọ̀fẹ́ wà fún gbogbo.
1: Fídáyé àtọ̀rún. Ohun gbogbo tó wà.
0: Ẹ̀yin ọmọ dáradára fún bàbá dáadáa nínú Olúwa. Ẹ̀yin ọmọ dáradára fún màmá dáadáa nínú Olúwa. Láti ṣe onígbọ̀wọ́ abala ìfún wọn. Àǹfààní àtòrí ọ̀fẹ́ tó yẹ pọ́lọ́run fi fún wọn láti fi ṣe kínní. Láti fi tú láti fi dè ní. Ìdá ṣe nínú ìjọ nìkan ó ní ẹ lọ sí gbogbo ayé. Gbogbo ayé náà lórí ọ̀fẹ́ náà wà fún láti ṣe kínní láti fi ọ̀rọ̀ àṣẹ tí Ọlọ́run fi fún yín láti fi tó àti láti fi dé. Ẹ̀yin náà wá wò pé báwo la ó ṣe tọ̀ ọ́. Mo ti sọ fún yín tẹ́ ẹ bá lè kàn sí ìkànnì wa. Ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08038072357. 08038072357. Òun náà ni WhatsApp number mi. Ó ní kò nílò pé ìwọ́n ń wọ̀ nínú ilé mi. Ó ní ṣáà sọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mọ̀ láradá. Àkókò ti lọ lórí ọ̀fẹ́ láti lè gba ìpè ní ti ọ̀sán ìmọ̀. Àṣì yíká fún èèyàn kan láǹfààní ni. Abala ọ̀rọ̀ àṣẹ 09168938000 tàbí 09153334893 09153334893 0 tàbí 0913338 93. Ohun tí Ọlọ́run ní kí n rán sínú ayé àwọn ènìyàn gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà láì dùnú ọkàn kí wọ́n gba ìdùnnú látòkè wá. Hello. Ẹ kúrò lẹ́sà. Bàbá, ohun tí Ọlọ́run ní kí n rán jáde. Gbogbo ìkòríta tó ti kù díẹ̀ káàtó tí ìdùnnú yín ti kù káàtó látòkè wá ẹgbà ayọ̀ yín. Ibi tí ọ̀rọ̀ yìí ti jáde ó ní kò nílò pé òun wọ̀ nínú ilé mi ṣáà sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá. Gbogbo ìkòríta tí ọkàn yín ti ń ṣàìsàn ìrí ìdùnnú lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà jáde sínú ayé yín lórúkọ Jésù. Ó yá amú yín láradá. Àìdùnnú ọkàn yín mo ní amú yín láradá. Látòkè wá ẹgbà ìdùnnú. Látòkè wá ẹgbà ìdùnnú. Ìpòrúru ọkàn yín mo ní ó yanjú. Mo ní ìpòrúru ọkàn yín mo ní ó yanjú. Ìmọ̀lẹ́ Ọlọ́run tàn. Ògo Ọlọ́run farahàn. Títí lálẹ́ ẹ ló máa yin Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Èyí ni mo wí gbogbo ọkàn tí wọ́n ń palẹ́kún lórúkọ Jésù aláàánú látòkè wá mo ní ó tọ̀ yín wá ó nu mi jẹ yín náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọmọ lórúkọ Jésù tí inú yín ò dùn wípé ìgbàwo náà lẹ̀yìn náà ó di aláyọ̀ níwọ̀n ìgbà tí Sara bá lè di aláyọ̀ níwọ̀n ìgbà tí Anna bá lè di aláyọ̀ lórúkọ Jésù látòkè wá ní ìṣẹ́jú yìí ní wákàtí ẹgbà ayọ̀ yín. Ohun tí ó múnú yín dùn ni ó yẹ gbà á lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n ti kọ lẹ́tà iṣẹ́ abẹ fún bí ẹ̀yin bá gbàgbọ́ lórúkọ Jésù. Mo bá a fẹ́fẹ́ tún yóò fẹ́ fún sí yín lọ́wọ́lọ́wọ́ mo bá a sọ̀rọ̀. Gbogbo ohun tán ti kọ lẹ́tà iṣẹ́ abẹ sí fún yín lórúkọ Jésù. Mo ní ìdùnnú látòkè wá ọwọ́ agbára dókítà látòkè wá ti ń ṣàṣepé lórúkọ Jésù. Mo ní ó bẹ̀yìn wò lórúkọ Jésù. Mo ní ó bẹ̀yìn wò ẹ̀yin tí inú yín ò dùn lórí iṣẹ́ yín lórí òwò yín látòkè wá ó yẹ gba ìbùkún lórúkọ Jésù. Mo ní ẹ gba ìdùnnú idono la toke wa, mo ni o wono aye yin, igbeyawo ti rududu wa ye, loruko Jesu, mo ni o wo Olorun, mo ni o wonu ile na, loruko Jesu, mo ni o tu ile na to, idono la toke wa, mo ni o wonu ile na, gbogbo eyin obirin te nsan kan, lori ile yin, lori ode yin, loruko Jesu, mo ni la toke wa, e gba idono, oro aye yin yanju o, loruko Jesu, gbogbo eyin to je yipe enle iwe igbelu lati so yipe eyin na e fe gba iwe igbelu eyin te fe travel out ninu ose ye loruko Jesu Olorun yanju oro yin gbogbo idiwo Olorun mu kuro loruko Jesu e lo ma yin Olorun gbogbo eyin te diwo disesinu to je yipe e nbo si koro te nbo mi je loju loruko Jesu e gba ise ibiwere loruko Jesu mo ni e gba ise ibiwere loruko Jesu mo ni e gba ise ibiwere ara tu yin e lo ra anugba inu yin dun mo ni inu yin dun edun lati oke wa Olorun yonda re orilede o ya gba itura loruko Jesu mo ni orilede o ya gba ayo o ya gba idunu ninu le kokan o ya Olorun yonda idunu sibe a o ma yin Olorun ikanni loruko Jesu o ya ma ga o ni subo o ni jabo o gbogbo awon alase gbogbo awon osise loruko Jesu anu Olorun mo ntu o ma fohun abo Olorun yo so ma daju ogo ni fun Olorun loke orun Jesu Christi Oluwa wa amen.

ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Ohun tá a ti fi ọ̀rọ̀ bàjẹ́. Ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Èyí náà ni abala ìkéje lórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala yìí ló wà fún gbogbo àwọn ikọ̀ àti ìrójú Ọlọ́run.

0: Àwọn olólùfẹ́ méjèèjì yìí mo fẹ́ ka àkọsílẹ̀ wọn díẹ̀ torí ó pọ̀ rẹpẹtẹ bíbà, ṣùgbọ́n máa sọ díẹ̀ nínú bàbá wa. A ní àwọn ìránṣẹ́ Ọlọ́run, Apostle Dr. Babatunde A. Ezekiel. Àwọn náà wà ní ìjókòó yìí. Àwọn ipò tí wọ́n dìmú nínú CAN, that is Christian Association of Nigeria, ní Olúyọ̀lé ní bíbà yìí. Àwọn náà ni lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ Chairman CPFN, PFM, Olúyọ̀lé Local Government. Wọ́n tún jẹ́ Chairman Sector 2, Baálẹ̀ Ìdí Ayọ̀rẹ́, Olúyọ̀lé Local Government. Àwọn tún ni olùdásílẹ̀ ìjọ tí a mọ̀ sí Mercy of God Prayer Ministry. Aya wọn tó jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n ti ń rìnrìn àjò láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àwọn náà ni màmá wa ìránṣẹ́ Ọlọ́run, Mrs. Dókítà R.F. Ezekiel. Àwọn jẹ́ Ezekiel Rachel Fumilayo. Olórúkọ mi ni wọ́n mi o, wọ́n ti wà níkàlẹ̀ nínú kulu yìí lẹ́ni yìí. Àwọn náà wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ìwé New City Nursery and Primary School ní Ìbàdàn. Wọ́n ti sọ pé ọkọ àwọn pẹ̀lú àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run fi ta wọn lọ rẹ̀. Gẹ́bà ṣe ti ka ọkọ wọn tẹ́lẹ̀, ọkọ wọn náà ni Apostle Dr. Babatunde A. Ezekiel. Àwọn olólùfẹ́ méjèèjì wọ́n wà ní inú kulu wa nírọ̀lẹ́ òní yìí. A máa ní àǹfààní láti béèrè bóyá ọ̀rọ̀ kan rú wa lójú tàbí nǹkankan aṣáfẹ́, a ò ní àǹfààní láti bá wọn sọ ẹ̀dùn ọkàn wa ní ìrọ̀lẹ́ yìí. Ẹ jẹ́ kí n pe àwọn àlejò mi méjèèjì, ẹ bá wa kí àwọn aráalé, Apostle Babatunde.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá tí a rí gbà. A dẹ̀ gbàdúrà fún iléeṣẹ́ World Radio 89.3 FM yóò máa tẹ̀síwájú lágbára Ọlọ́run. A dẹ̀ tún kí gbogbo àwọn olùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa ní gbogbo àgbáyé náà lónìí, olùwàmọ̀dó ti ẹnì kọ̀ọ̀kan wa o, àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o.
0: Àmì ẹ̀ṣẹ́ púpọ̀. Màmá wa Fúnmilayọ̀ Babatunde, ẹ bá wa kí àwọn ará ilé.
2: Ẹ̀ṣẹ̀ bá a kí gbogbo ará ilé o, gbogbo etí tó ń gbọ́ wa, a kí yín olú ìkànnì yìí ní ìkànnì 89.3 FM Olúyọ̀lé. A kí gbogbo yín o, etí tẹ fi ń gbọ́ iléeṣẹ́ yìí kò ní di o, kò ní dohun àńdọ́wọlé lórí o. Ẹ ṣe o, ẹ kú ìgbàlejò wa o.
0: Ẹ ṣe púpọ̀ màmá wa. Kó tó di pé a tẹ̀síwájú nínú, ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè ìbéèrè mi wípé bá ṣe máa ń ṣe. Wípé ẹjọ́ ó tó ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yín?
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ó pé ọdún 36 tí a ti ń bá bọ̀ nínú Jésù Kristi.
0: Olúwa ṣeun. Ẹ̀yin aráalé, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Mo nígbàgbọ́ bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lẹ máa rí kọ́ nínú ìgbésí ayé àwọn bàbá àti màmá wa Ezekiel Babatunde ní ìkàlẹ̀ yìí. Mọ́mì wa, ẹjọ́ má ti jẹ́ kí lọ sọ́dọ̀ mọ́mì, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Pastor Apostle Dókítà Babatunde Ezekiel. Dádì, ẹjọ́ báwo lẹ ṣe rí mọ́mì àti pé níbo lẹ ti rí wọn gan pàtó?
1: A dúpẹ́ ní lọ́wọ́ Ọlọ́run. Ìjọ Ọlọ́run ni inú ilé Ọlọ́run láti pàdé Lékò ní ìjọ Kiriwa Sẹ́ráfù. Èmi jẹ́ ọmọ ìjọ náà ngbà náà, mo sì jẹ́ akọ̀wé ìjọ yẹn. So àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ lọ skul òun náà ni wọ́n wà ní tájọ ń jọ́sìn, tájọ jẹ́ ọ̀dọ́ nígbà náà. So wọn náà mọ́ wá jọ́sìn pẹ̀lú wa, wọ́n jọ́sìn pẹ̀lú wa. So ibẹ̀ náà ni Ọlọ́run ti ṣe ta pàdé ara wa.
0: Olúwa ṣeun. Àwọn olóyìnbó máa ń pè kọ̀ọ̀kan ní courtship, bóyá bí a ṣe ń bára ẹni rìnrìn àjò kó tó di pé a ṣe ìgbéyàwó. Ó tọdún mélòó tẹ lò nínú ìrìn àjò yẹn?
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo máa sọ fún gbogbo èèyàn bíi tí Ọlọ́run bá ti fún mi lóore ọ̀fẹ́ tàbí ní bá lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ nje mo pe a se scholarship kankan. Yes.
0: Wow.
1: Laarin osu kan.
0: Lesh.
1: Nla kan se o de pari.
0: Hmm.
1: Awon pe boya n bara wa se a tin wonu le ara wa.
0: Laarin
1: osu kan. Na la kan
0: yawa. Mo wa oro na kan yin o. Se bawo ni daddy se konu ife si yin. Ti won se abeyin le koko ri won ni abi daddy lori yin e ba wa so itan yen die fun awon ara ile o fe gbo be se rira yin
2: e se olotu eto olorun ni eto olorun ni irin ajo yen ki se pe boya enikan denu ikofe enu ife ko enikan sugbon mo gbagbo pe ohun to olorun ba ti seto yo wa si imuse ni bi a se joje ton je olujosin ninu ijo yen temi kon ma nba awon ore temi lo si inu ijo yen nigba miran lokan di pe akowe a ma nba ara wa sere ta ba si debi a ma lo ma ba won sere gbogbo wa ma ma sere lo sa di pe bi bayi bayi ni mo tin sise ni badan I would like to visit that place. Pe ma fe lati mo ibe yen. Bi mo se wa si ile ise ti won tin sise niyan ni Ibadan. So, bo de lati gba yen, ore won ti mo jo ba won ni office. Ati mo boda ko we yen lo, awon yen lo wa gbadura. Nigbati a fe toni kaluku fe pin ya pe emi n pada lo ti awon na fe ma pada si enu se won yen lo wa gbadura pe ori arabirin yi ni ilu Ibadan pe ilu Ibadan le ti se gbogbo n te ni se li aye yin mi ti e de Ibadan yi ri Eko ni mo n gbe mo ni mo kan wa fi gba yen mo mo kan wa se leyi mo Ibadan ni o ni e lo ko sile o Oluwa so fun pe ilu Ibadan yi le ti ma di eniyan pataki te ma la mi la ka gbogbo n te ni ilu Ibadan yi le o ti lo yen ni mo fi gbagbo pe eto Olorun ni
0: Oluwa seun. E sa ti wa lo ogoji odun abi adota odun odi merin nilu Ibadan bayi lati gba te si bere irin ajo.
2: Be ogoji odun odi merin. Be ni lati gba ti mo ti bere
0: 36. Okay, ogoji odun odi merin. Oluwa seun. Adupe lowo Olorun. So fun yin daddy e so le ko eni pe eyin o te se scholarship rara ninu irin ajo ife yin bo mo wa mommy ko se pe boya Eko yen na le duro si pe titi na Ibadan le tin sise boya ekan lo se le ma pade ni ile ijosin bawo wa ni e se ro wi pe irin ajo yen rorun ni te se ekan laarin osu kan ekan sa bawo ni ri ajo yen se rorun
1: lekan sa tun dupe ni owo Olorun bi ti won so wi pe n to ba ti je pe eto Olorun ni si ti eyan fe se si sugbon ke se pe awon idojuko orisirisi o si biru idanileko ta n se fun awon odo ni isin sugbon nigba to ti je eto Olorun awon idojuko ye to ba ti wa Olorun si n ba wa segun re so ibe na lati lati mo wa ara wa nti leyi n fere nti mi no fere a de be si gbegbe aye wa nu ayo ati alaafia Olorun si n ba wa se
0: Oluwa seun lati ki wa ni imoran yin pelu iriri yin pe amora o asase igbeyawo imoran yin fa awon odo ti won yan ton fe yan ko tabi ti won fe yan aya lowo lowo ba se o ye ki won mo ara won die ko to di pe won wo ile ara won abi bawo lo se kini moran yin sa
1: e seun se ri awon mo wa sin mi ta nso won gbodo mara won daada won gbodo gbadi ara won daada tori pe ta ba wo ohun to n sele ni opolopo igbe aye awon odo wa ni isin a o je pe idanikangbe kun fera ko ma ju osu meji odun kan lo won kora won niye tori pe ko si farada tabi igbora eniye sugbon akoko ti a ba jo wa loju ona a gbodo wora wa daada bo ni iwa arakunrin ise ri bo ni tobirin ise ri a mo beere a si mo wo ara wa dara dara. So ni aye igbe aye sin e wo gba ta nso ye e ri pe ni ile Olorun igbagbo di awon o di wa o di awon eyan ni gbagbo aye nigba na. So igbagbo ye mi Olorun nsoro ṣugbọn ni sin awon odo wa won fi aye gba ememi mo lati soro mo. So ti won kan gba won ni moran na ni pe kun ojo kun wa di ara won kun gbadura si kun bere to ni lodo awon agbagba iranse Olorun kun bere to ni lowo won emi mo e Olorun ko ni fi won sile.
0: Ami ami Jesu mummy omi fun mi layo mo fe bere pe nje ko to di pe e se gbe yawo yen na laarin ogbon ojo yen na nje a ri dena kan tabi doju kokan to je pe o wa siwaju yin ati bi bawo le se bori idojuko ki dojuko yen.
2: E se olotu nkan ti mo kan ri ninu oro yen ni pelu ibere te bere lowo awon baba wa ninu oluwa ni pe ohun to koju senikan eyin lo ko se lomi ile aye yi bo se ri niyan elomi n to se to mu je elomi le se ko ma mu je ohun ni pe awon idojuko o ma ko si koda keyan gbadura for 20 years koni irin ajo ife ko to di pe won gbera won sile iyen o so pe igbeyawo se daru won de rira won laarin osu mefa iyen o so pe iyawo se daru tabi o se pe sugbon kan ti mo kan fe so nbe ohun ni wipe gbogbo idojuko ki dojuko teyan ba ti ri nigbati o ko kese bodo teyan ba ti kese bodo ese mejeji bodo o se yo pada bo to ba ti kese bodo ese mejeji ko luwe ra ma fi adura ati emi Olorun ko ma fi se atona aye ni ohun lo se pataki ju dojuko wa lori sirisi to po gan but nkan to bu wa to gbe wa leke ni pe eni yi tin gbo eni yi tin gbo won tin so bi funyan bo se ma rin ni ajo ede bo se ma rin ni ajo ede iyen tun ran wa lowo lati duro.
0: Ese mama wa fun layo mo fe bere pe kini asiri to je ki igbeyawo yin duro shinshin daddy.
1: Ashu.
0: Ashiri to je ko duro shinshin pelu pe e o ti e mora yin pipo ko to di pe e wo ni igbeyawo lo ki won ni awon nkan kan asiri yen to wa je ke tu di ogbon odun o le marun ti mo de mo pe e ma se 50 e ma se 60 ninu igbeyawo yi lagbara Olorun Eledumare ki la asiri yen to je ki igbeyawo duro shi
1: akoko ni adua ati wiwa ninu Olorun ta wa ekeji o na ni pe ngbogbo gba ti idojuko nde ko si pe boya a npe awon family sinu oro ye pe a wa mo mo wa wo e mo wa duro ifarada wa igbora eni ye o si tun wa na. So e to sajaju o na ni di duro ninu Olorun.
0: No mo wa fun mi layo mo ni nigba ti ariyanjiyan kan abi omiran to ba sele ninu idile yin bawo le se pari re te se yanju e
2: se olotu
0: e de lotu fun wa lapere kan na to je
2: bi yes ma e se olotu to koko le se ki ja ma wa awon ati eyin won ma nja igba ija won ni eyin ma nge awon je awon de tori e ko so pe ohun odo lenu mo eyin na o tori e ko keru e tabi ko pale aga mo oni kaluku won na jo nfife bara won gbe fun anfani eni to ni won ohun awon mejeji fi se jo wa. So ti awon idojuko tawon ariyan jiyan to ba si wa tori emi ti emi to ba lo je wi pe bi a se n ba se bere irin ajo yen tori awon ore mi to mu mi de ta jo n lo inu ijo yen awon yen je omo ririn won je omo ririn so won je omo aye ko si won jade won mo ti won se gbogbo e lapo obirin but emi ni bi to ti bi emi Anglican church la wa n lo ko won fi yen to awa. So kini yen wa ran mi lowo pupo o ran mi lowo tori iru nkan be yen ta ba ti ja o ye ki ja yen ka ma lo ka ma yogo ka ma yobe sugbon awon ni bere pepe yen ife yen won lo daada tori won ti mo pe awon mo gboro eko awon mo gboro ni emi ati won jo nsore awon ba je ki fe yen ga to ba ti di pe ede aye de ba ti waye se mo pa ma we mi bi pe awon tebi file gun emi o awon ba si wa nbe so awon a fi ife e ti de bi e ti yan de ba ti de le oko beyan se nse re beyan se nse re kini yen wa ran ide duro temi na o ran mi lo pe a bi fun rara o ye ki ma pa ifo mi mo so awon kan yen ran mi lowo
0: ese gan e daddy mommy so yi pe ni awon omo eko ni mommy yes lati le so a de mo won ti wa je awon ti je ko ma nba awon na ti so ru awon eyan ti won ma nba rin ko to di pe oluwa pin won niya e jo se e wole adura lo ni pe ki olorun ya mommy ati awon ore won ni igba yen to je pe won je omo abi bawo ni die die ti won sa fi pin ya to ye pe won ko ba igbe yawo yin
1: e seun e pe mo ko ti so si waju wi pe to mu duro ekene ko igbo ko si pe an ku ore se ri bi a se mara tan bayi bi a se de tan bayi gbogbo awon ore won ye se mo pe gbogbo akoko ye 80s ko si phone ko si kankan so bi a se wa e kankan ta ba kan lo church la nrida ngbo pe kaluku won na ti mari ngba si ti mari tan ko si pe a nrira mo titi depo boya mo pe ra wa bo tun ni nkan nkan o emi olodun lo kan sise ye o kan je ki pin ya yo de laarin gbogbo won ni emi mi won lo se
0: Oluwa seun. Oluwa seun. Ibere miran koju si mommy fun mi layo. Ah kini pa ti ipani soro to nko ninu igbeyawo.
2: Ese olotu. Ibare eni soro o se pataki ninu igbeyawo o se pataki. Seri I see ibara eni soro aso yi oro ohun gogo lo o man da nkan ru. But ti ọpa ti yawo ba jo joko ton ba jo so inu ara won fun ara won ton de gbora won ye o ma tete yojo opolopo nkan gan o se pataki kọpa ti yawo agbaja semi yoruba ni semi bi ologun re sugbon semi le ni mo gbe sinu o semi dola mo gbe sinu semi to ba di jo keta bi jo kerin nkan mi a sele but o semi lagbaja ko fe ki n tewun mole ko fe ki n koja ko fe ki se bayi ko fe ki eni yen na ma paramo onikalu pajo ma paramo igbesi aye alafia awa joba so igboro eniye o se pa e pataki ninu igbeyawo
0: daddy kini e fe ba wa so lori oro ti mommy so ye pe ibara eni soro tabi ta ba fe ta tawon awon bawo le se nraye ibara yin soro ninu dile so awon to n gbo wa nile na ni toko ti yawo ti won gbo wa lowo lowo bayi awon na le mo pe ona bayi ona bayi ona bayi la fin gbaba ara eni soro ninu idile laarin loko laya se laarin awon mo ni waju awon mo ni abi ninu yara abi ninu palo abi bo bawo gan ni toko ti yawo se le bara won soro ni awon oro irufe wo
1: e seun olotu e ri wi pe Olorun ma yo ma ran wa lowo
0: amen
1: ko se on gbogbo ta ba tin sise ti o ba ti si aye fun wa nu ise ta ba nse ti o ba ti si aye ta aye ba ti aye se ri aye se ran se wa aye igba te yan no mo ba won ebi re omo na soro o gbodo wa ti o ba ti si aye fun ara eni e ri wi pe ibani soro ya fe mehe sugbọn aye gbọdọ wa ta gbọdọ wo then bi idile ko si ohun ko to ba fe wo le ma so ta ba fe bara wa so awon asiri oro kan o le je pe asiko boya ton omo ba ti sun tabi aro kutukutu to je wi pe ati ji boya ngba se prayer tan tabi nkan a wa asiko fun rara nkan bayi ni oja se nkan bayi de agbọdọ ma gbara wa ni imoran inu imoran ye o ma je ki eto ba ni soro gan ti o ba se pe mo soro loni abura wa agera wa je e ri pe ninu re teyan ba re ti wo pa e temi re jo nse ori aye fun mi daadara bojokunrin boje obere taye ba ti wa fun rara wa daada e ri pe ibara eni soro ye a dara nka de se yanju láì sí pé èdè ayédè wà nbẹ.
0: Ẹ ṣe bàbá wa Ezekiel. Mọ́mí ìdádì sọ̀rọ̀ nípa àkókò fífi sílẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run ni dádì, olùdásílẹ̀ ìjọ òun tún ni wọ́n. Ẹ̀yin náà ìránṣẹ́ Ọlọ́run, ìgbà wo gan lẹ máa fi sílẹ̀ fúnra yín tó jẹ́ pé ó jẹ́ àkókò pàtàkì nínú ìdílé? Mo ti gbé dádì wa kan wá bálẹ̀ ni wọ́n. Wọ́n mo wá bèrè, wọ́n jẹ́ baálẹ̀, wọ́n jẹ́ pásítọ̀, wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n tán ní táwọn bá fẹ́ ṣe àkóso ìlú, wọ́n sọ bọ́n ṣe máa ń ṣe tó bá dẹ̀ di tìdílé. Wọ́n báwo lẹ̀yìn náà ṣe ń ráyè nígbà tẹ̀sí ń tó àwọn ọmọ lọ́wọ́ táwọn ọmọ yín wà kéékèèké? Báwo lẹ̀ ṣe ń fàyè sílẹ̀ tẹ ṣe ń ráyè mójútó ọmọ, tẹ́ ń ráyè tọ́jú ọkọ, tẹ́ ń ráyè tọ́jú ara yín, ẹ tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwé? Báwo lẹ ṣe ń ṣe?
2: Ẹ ṣe olótùú. Àsìkò ohun gbogbo ni àkókò wà fún dáadáa. Nígbà tí a ń sọ yìí, kò sí gbogbo nǹkan tá a dárúkọ yìí tí mi ní ààyè fún. Mo ní ààyè dáadáa fún gbogbo nǹkan nítorí Ọlọ́run ràn mí lọ́wọ́ láti jẹ́ ẹni tó ní agbára láti ṣiṣẹ́. So mo ní ààyè títọ́jú ilé, ṣíṣe àkóso ilé ẹ̀kọ́, ṣíṣe àkóso iṣẹ́ Ọlọ́run. Ó máa ń èèyàn ti pín àwọn kinní yẹn, mi fẹ́ sọ ní òyìnbó, èèyàn ti pín nǹkan yẹn débi pé kò ní fi pààyàn lára. Gbàtí iṣẹ́ bá ti di wọ́ọ̀lù nkọlù, mo sáré ṣe léyìí, òun ni iṣẹ́ kì í ní àyọrísí tó dára. So a nígbà tí a máa ń sọ̀rọ̀, tí gbàmí gan bá ṣe dàgbà yìí táwọn ọmọ wa ò sí ní ọ̀dọ̀ wa púpọ̀, tí n bá ṣì ráwọn ọmọ wa tó wà lọ́dọ̀ wa, dádì wa lè dánu lọ́rọ̀ mi gba mi kan fẹ́ sọ ojú bá ti ṣe báyìí. Nígbà tí ṣojú báyìí, àwọn náà dákẹ́ fẹ́. Àwọn èèyàn kan wà ní orí ìjókòó, ẹ̀ra gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn. Tẹ́ni yẹn bá lọ, a máa wá mọ bá ṣe máa sọ ọ̀rọ̀ yẹn. So a gbogbo nǹkan wa ta bá fẹ́ máa, tí ó bá ti wọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ yẹn, àwa ta sì jẹ́ ẹni tó ń tọ́ ọmọ lọ́wọ́. Ẹ jẹ́ ká fi àwọn àkókò sí àwọn nǹkan tí à ń ṣe, ká má dẹ̀ máa lo àkókò tó pọ̀ lórí nǹkan ẹyọ kan, ká rí pà ń ṣe àwọn nǹkan ta bá fẹ́ ṣe pàápàá. A sì fi àyè sílẹ̀ ní ìtọ́jú àwọn ọmọ wa gan. Àwọn tó mọ̀ wá gan wá mọ̀ pé bá ṣe tọ́jú àwọn ọmọ wa, bá dẹ̀ ṣe ṣe iṣẹ́ ìránṣẹ́ wa àti iṣẹ́ ara wa gangan, àwọn èèyàn gan máa jẹ́rìí sí pé àwọn ẹni yìí sọ Ọlọ́run ràn wá lọ́wọ́ níbẹ̀. Ẹ ṣe gan ni mà.
0: Ẹ ṣe mọ̀mọ́ wa. Wọ́n ti bẹ́ yàn ara lè sọ̀rọ̀ pé kẹ́ fi àkókò sílẹ̀. Ọ̀rọ̀ mi tún, ọ̀rọ̀ mìíràn, ìbéèrè mìíràn tí mo fẹ́ béèrè ni pé kí ni ìlànà pàtàkì tí ẹ fi tó àwọn ọmọ yín dàgbà? Nígbà táwọn ọmọ yẹn ṣì wà kéékèèké, ìlànà wo lẹ là sílẹ̀ tẹ fi tó àwọn ọmọ yín dàgbà? Mọ dádì, ẹ jẹ́ kí n béèrè lọ. Mọ́mí náà ṣì máa sọ̀rọ̀, ṣùgbọ́n dádì àkọ́.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run olóòtú. Bíbélì wí pé tọ ọmọ rẹ ní ọ̀nà tí ó tọ̀ tàbí rìn, ohun tó bá sì ti dàgbà tán kì yóò lè kúrò ní inú rẹ̀. Gbogbo ọ̀nà tá a fi tọ́ wọn náà ni ọ̀rọ̀ Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run. Òun náà ni gbogbo wọn dẹ̀ dúró lé lórí, torí pé gbogbo wọn ìránṣẹ́ Ọlọ́run náà ni wọ́n ṣiṣẹ́ fún Ọlọ́run. Sọ ọ̀nà ta ọ̀nà ti Ọlọ́run, ẹ̀mí mímọ́, òun náà làálà tá a fi tọ́ wọn.
0: Ṣé mọ́mí nípa ìtọ́jú ilé, that is child training, pe upbringing of a child, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa sọ, fẹ́ ṣe tó àwọn ọmọ yẹn dàgbà nípa àṣà àti ìṣe ilé wa oríṣiríṣi, báwo ni àtìgbà olẹ́ ti bẹ̀rẹ̀ sí ní fi kọ́ wọn?
2: Ẹ ṣe olótù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé mo jẹ́ ẹni tí ó lákitiyan iṣẹ́, tí mo máa ń ṣiṣẹ́ dáadáa. Bí mo ṣe ń tàwọn ọmọ mi yẹn, ìgbà tí àwọn òbí mi, òbí tèmi gangan àti ìyá tó bí ìyá mi gan, mo máa lọ kó aṣọ wọn lẹ́kọ̀ọ́, màá wá fọ aṣọ wọn ńbàdàn, màá lọ màá tún kó padà sẹ́kọ̀ọ́ pẹ̀lú gbogbo nǹkan yẹn. Mo ń ṣe gbogbo àwọn nǹkan yẹn mọ́ra wọn pé mo jẹ́ ẹni tó lákitiyan. Ṣẹ́rí àwọn ọmọ yẹn ó pẹ́, ṣùgbọ́n wọ́n kàn jẹ́ ọmọ tí ó fojú sí nǹkan fúnra wọn pé ká fabọ́ ilé, ká gba ilẹ̀, ká fọ aṣọ. Mo máa ń fẹ́ gáìdì àwọn ọmọ yẹn pé ẹ má ṣe, ẹ jẹ́ iṣẹ́, ẹ jẹ́, ṣùgbọ́n fúnra àwọn ọmọ yẹn náà jára wọn gbà. Just like bí mo ṣe ń ṣiṣẹ́ náà nísìnyí, àwọn ọmọ mi náà ṣe ń ṣe gbogbo environment wọn, ó máa ń mọ́ ni gbogbo nǹkan wọn máa ń ṣe dáadáa. Wọ́n fúnra wọn ni o, wọ́n dìde wùyà, àwa náà máa ṣe lé, a máa ṣe lé, a máa ṣe lé, torí pé máa ń jẹ́ kọ́ wà lára ti bá ń ṣe nǹkan yẹn. Gbàtẹ́gùn tí wọn náà ti ṣe bí wọ́n ṣe dìde tán bẹ̀rẹ̀ sí ṣe nǹkan yẹn nìyẹn láti ìgbà yẹn. kò sí òun ló bá wọn dàgbà.
0: Ẹ kí ni ìmọ̀ràn yín fún àwọn òbí tó ń gbọ́ wa nílé báyìí láti bóyá àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tó jẹ́ pé àwọn ọmọ wọn ọdún márùn-ún ọdún mẹ́wàá tí wọ́n ṣì ń tọ́jú ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ìmọ̀ràn yín fún wọn káwọn ọmọ náà kí wọ́n lè yàre kí wọ́n má bàa yàyàkuyà lọ́jọ́ iwájú.
2: Ẹ ṣe olótù. Ìmọ̀ràn mi fún àwọn tí wọ́n ń bímọ lọ́wọ́ báyìí tí wọ́n ń tọ ọmọ ni pé lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká fi ọ̀nà àwọn ọmọ wa ká fi mọ ọ̀nà Ọlọ́run. Tọmọ bá ti mọ ọ̀nà Ọlọ́run á sì fọmọ yẹn láti gbọ́ràn. Má ṣe léyìí kò ní ṣe ó yá sáré ṣe léyìí yá sáré ṣe. Ìyẹn ni alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ káwọn ọmọ wa kán máa tẹ̀lé wa lọ sí ibi tí a ti ń jọ́sìn tá a ti ń sin Ọlọ́run wa. Ẹlẹ́sìn Mùsùlùmí ni ọ́ ni o, ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ọ́ ni o, ẹlẹ́sìn àbáláyé ni ọ́ ni o. Wọ́n ní òòṣà tí a bá fi ojú ọmọ mọ̀ pé ó máa ń parun ni. Níta bá ti fẹsẹ̀ àwọn ọmọ wa lé, ó máa ń ran àwọn ọmọ lọ́wọ́ púpọ̀ nígbà tí wọ́n bá ń dàgbà láti dúró nínú ìfẹ́ nǹkan yẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ̀yin ara alẹ́ West Radio 89.3 FM Togúnlẹ̀sì Aláfin Avenue ní Olúyọ̀lẹ̀ Estate Nìbàdàn Bíbáì. Òun náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ètò wa ètò yín ìrírí làgbà. Òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Fúnmiláyọ̀ Ògúntọ́nà. Àwọn màmá àti bàbá wa tó wà nínú kulu ní ìrọ̀lẹ́ yìí. Àwọn náà ni Apostle Ezekiel Babatunde àti màmá wa Fúnmiláyọ̀ Ezekiel. Àwọn tẹ bá ní ìbéèrè kan tàbí òmíràn tẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá àti màmá wa tó wà nínú kulu yìí àǹfààní leléyìí fún yín láti pè wọ́n bóyá nǹkankan ru yín lójú nínú ìdílé yín tàbí ẹ ní ìbéèrè tó ń gbun yín lọ́kàn ẹ pè wá sí orí àwọn ẹ̀rọ wọ̀nyí 0916-893-1000 0916-893-1000 àti 0915-3334-893 eléyìí tó parí ẹ ní 0911-3333-893 mo fẹ́ tún pè ní ẹ̀kọ́ sí pé tí ẹ bá ní ìbéèrè kan tàbí òmíràn tó ń ru yín lójú tẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá àti màmá wa Ezekiel tó wà nínú kulu yìí àwọn ẹ̀rọ tí ẹ lè pè wá sí àwọn nìwọ̀nyí 0916-893-1000 0915-3334-893 0915-3334-893 àti 0911-3333-893 0911-3333-893 àwọn ẹ̀rọ tó wọnú kulu ní tí ẹ lè pè wá sí. Nígbà tí a ń bá ètò náà bọ̀ ọ̀rọ̀ ọmọ náà la ṣe ń sọ lọ́wọ́ bí a ṣe ń tọ́jú ọmọ nínú ìdílé. Ìbéèrè mi mìíràn sọ yìí pé báwo ni ẹ ṣe ń kọ́ àwọn ọmọ yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello. Hello.
3: Akúsinmi ni o.
0: Yes, ma. Ẹ jọ kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
3: Orúkọ mi ni Màmá Olúwa Tóyìn láti Ojú Ọ̀nà.
0: Láti Ojú Ọ̀nà.
3: Ẹ ṣe. Ìbéèrè mi lójú kan màmá wa. Màmá ẹ ṣe kúṣẹ́ ránṣẹ́ o.
2: Yes,
3: ma. Ọlọ́run tó wà máa gbé yín wọlé sókè
2: o. Àmì
3: Jésù. A máa ràn yín lọ́wọ́.
2: Àmì.
3: Ẹ ṣe ṣẹlẹ̀ fẹ́lẹ́ omi láti jẹ o.
2: Àmì.
3: Ẹ̀mí bàtà láti Ọlọ́run ó fi fún yín.
2: Àmì Jésù.
3: Nígbà tí ẹ sọ wípé mọ̀ wọ́n ní church tẹ ẹ̀dẹ̀ bá pa ìtẹ́ ẹ̀kọ́ lákọ̀wé àkọ̀wé. Wọ́n ní Ìbàdàn là á wà tẹ́yìn sí wà lẹ́kọ̀ọ́. Kí ni nǹkan tó wá sí ọkàn yín láti ọpọ tẹ sí Èkó wá síbẹ̀ láti wá bá bàbà. Ẹ ti lọ́kàn tẹ́lẹ̀ pẹ́lẹ́ ẹsẹ̀ wọn ni àbí ẹ ti lọ́kàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí pé àwọn ni ọjẹ́ bìbà ọjẹ́ ọkọ fún yín. Ló jẹ́ kẹ́ ẹ ti sórí àpòkóbìnrin tó wá láti kọ́ sọ́kò fẹ́ wá mọ ọkùnrin láì ti jẹ́ pé mọ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láì jẹ́ pé ọjọ́ fẹ́ tẹ́ pàdé inú ṣọ́ọ̀ṣì lọ. Kí ló wà lọ́kàn yín nígbà yẹn tẹ fi wá gba wọn Nìbàdàn. Ìbéèrè mi àkọ́kọ́ ìbéèrè mi kejì lọ sọ́dọ̀ bàbá wa. Bàbá ẹ kú iṣẹ́ o, ẹ ṣe ránṣẹ́ yìí pẹ́pẹ́pẹ́ lágbàrún náà, ẹ jẹ oúnjẹ ọmọ olórúkọ
2: Jésù,
3: ẹlòmíì ò ní gba iṣẹ́. Mo fẹ́ dùn lọ́wọ́ bá ṣe ọdún mélòó lẹ fi gbà lóhùn àmàmà wa. Ṣé ẹ pé àárín oṣù kan lẹ́sọ̀ fẹ́ fi mọra tẹ́ ẹ̀ mọ̀ wá wọn tẹ́ ẹ̀ dẹ̀ ẹ̀ sí ẹ̀ mọ̀ pé ìwà báyìí náà wù. Ìkọ́ tí ẹ bá fẹ́ yá òwò àfẹ́rẹ́ pé ẹ ti kọ́ máa mọ̀ wá ara yín lójú ọ̀nà kó tó di pé máa sọ pé máa gbéra yín sí ìrúlé. Ẹ wá sọ pé oṣù kan péré lẹ́nu. Báwo làárín yẹn ṣe rí? Tíjà bá ṣẹlẹ̀ láàárín yín kọ́ ẹ ṣe ìyá ìyòwò kankan. ẹjọ kankan tẹ sáré ṣèyàwó kí ni àwọn nǹkan tẹ rí nígbà yẹn tẹ ẹ gbọ́n wí pé yẹ ìyàwó yìí ni eléyìí o àti wípé tó bá ṣẹyìn nínú ilé báwo lẹ ṣe ń yọjú ẹ ìbéèrè mi ni ẹ sà ṣe.
0: Ẹ ṣe màmá wa Olúwa tó yìn wọn á dá yín lóhùn ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ látẹnu màmá wa Fúnmiláyà.
2: Ẹ ṣe má ìbéèrè yẹn ìdáhùn ẹ òun náà ni wípé ètò ọlọ́run ni kì í dẹ̀ ṣe pé bóyá àti fẹ́fẹ́ àti mọ́ra ti pẹ́ kò ń ṣe láàrin oṣù kan yẹn la mọ́ra àti mọ́ra gan kì í ṣe 5 years.
0: Ẹ lo ìpè mí ti wọlé ká dáhùn bóyá máa dáhùn ẹ papọ̀ ẹ jẹ́ ká gba ìpè yìí. Ẹ lo ẹ kúrọ̀ lẹ́sà o.
4: Ẹ kúrọ̀ lẹ́ máa o.
0: Ẹ kúrọ̀ lẹ́ máa.
4: Mẹ́ ti kí ni ṣé sọ ní máa.
0: 89.3 FM ni. 89.3 FM ibẹ̀ náà lẹ wà yìí ètò ìrírí lágbà ètò ìrírí lágbà ló ń lọ lọ́wọ́ báyìí.
4: Ìrírí lágbà 89.3.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma.
4: Ok ẹ jẹ́ ṣẹ́ẹ̀tì.
0: Ọ̀dà ẹ ṣe.
2: Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ohun tí mo ń sọ náà ni pé kì í ṣe pa ṣẹ̀ṣẹ̀ mọ́ra ó ti pẹ́ bí 5 years more than that gan.
0: Ìpè mí tún ti wọlé. Hello. Ẹ kúrọ̀ lẹ́ sá o. Ẹ jọ kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
5: Orúkọ rẹ̀ ni Àyìnbá Bọ́lárìnwá Ọládúnjúfọ̀ Lápàpẹ̀tẹ̀ Àrólà.
0: Ẹ ṣe bàbá wa ikújọ́ mẹ́ta sà. Ẹ ṣeun gan.
5: Àtùpọ̀ ẹ lọ kú iṣẹ́ ìlú.
0: Yes sir.
5: Màmá wa mo kọ́kọ́ fẹ́ kí.
0: Ẹ ṣe.
5: Ìyá wa àlejò.
2: Ẹ ṣe sà.
5: Mo kí bàbá náà o.
1: Ẹ ṣe sà.
5: Bí mo ṣe fẹ́ gbọ́dọ̀ tèlé gbà ló máa yà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu. Mo máa ń ṣàdúrà kan pé àánú tí ò fara ti ohunkóhun Ọlọ́run kó dìde kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa.
0: Àmì Jésù Kristì.
5: Ohun tí mo rí nínú ìrìn àjò yín ni wípé àánú tí ò kọ́ mọ̀ bá ṣe máa ń sọ òun ni ẹ̀yìn méjèèjì. Ìdí òhò lẹ́he lábẹ́ ìrìn àjò ìfẹ́ yín. Ẹ ní oṣù kan ṣoṣo péré. Lọ̀rọ̀ fi ṣe wẹ́kú. Ẹ wá wo iye ọdún tí ìrìn àjò ẹ ti bẹ̀rẹ̀. Tí ó mì tí ó yingi. Kò kí ṣe pé kò mi o. Ṣùgbọ́n bó ṣe ń mì tó. Ẹ gbà lọ́rùn mú síkún. Kò kí ṣe pé jì ò já o. Ṣùgbọ́n ẹ gbìyànjú pé kí jì yẹn ká bomi pa. Olùrílọ́gọ̀ọ́ ẹnu. Ṣé ṣe bá rìn àjò náà ìṣò ní ìbàjẹ́ mọ́ in lọ́wọ́.
1: Àmì
5: àní fojú sunkọ mọ ní gbogbo alápá.
0: Àmì
5: ìṣe náà fẹ́ dẹ̀gbẹ́ dání ìṣe ọlọ́run ọlọ́run bá lánàá kò ní gbèsè láti jẹ́ ṣiṣẹ́ náà kó bà jẹ́
0: o. Àmì
5: àtọ́kàn kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣe Olúwa ló ń bá wa ṣe ṣe gan sa. Thank you sir. Ẹ mọ́mí wa
2: ẹ ṣe
0: ń bá bọ̀.
2: Yes ma. Ohun tí mò ń sọ náà ni pé kì í ṣe pé a kàn mọ́ra láàrin oṣù kan yẹn àtijọ́ wà.
0: Wọ́n ní kí ló yẹ tẹ́ fi lọ ọ̀bàdàn kí lẹ rí.
2: Ẹ ṣe ta fi máa ń lọ sí inú ìjọ yẹn. Èkó ni wọ́n wà tán ti ń ṣiṣẹ́. So wọ́n wá akọ̀wé àwọn àti ẹ̀rọ akọ̀wé kí ló dé. Àwọn ti transfer àwọn lọ sí Ìbàdàn. Ìbàdàn kẹ̀ ń bo ló ń jẹ́ bẹ̀. So lẹ́ni àwa náà wá lọ sí ṣọ́ọ̀ṣì ìjọyà wọn náà wá wá láti Ìbàdàn. Náwa ni à ó dà ibi tẹ wà ń bàdàn gbọ ẹjẹ àmọ ọbẹ èmi gan ni kọk ni mo máa kọkọ wá àwọn kan ti wá ẹnìkan gan ti wá ṣe ẹgzámù ìbàdàn tó ti stay sọdọ wọn ẹ fún mi ní àdírẹsì yẹn èmi gan máa wá so nǹkan tó gbé mi wá sí ìbàdàn nìyẹn kì í ṣe pé à ń lọ lọkọ kò tiẹ sí yẹn ní gbogbo ọkàn ẹnìkọọkan nígbà yẹn bí ṣe pé friendship ẹ ṣe
0: mọ. Nígbà ò pé màmá wa ti gbọ́. Hello.
5: Atọ́kùn Bọ́lá náà tó ni o.
0: Ẹ ṣe.
5: Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ìyá wa kan má bínú.
2: Yes sir.
5: Ìyá wa ọmọ ìlú gbogbo gbogbo lẹ́yìn náà.
2: I'm from Ogun State, Abeokuta. Abeokuta.
5: Láti ọdún náà Èkó ti sọ kùsù kúrò ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín.
0: Láti ọgbọ́n dúró lé márùn-ún.
5: Èkó ti sọ gbogbo ẹ̀ ni mo ń tẹ̀lé lẹ́yìn.
2: Ẹ ṣe dájú.
5: Èkó ti sọ
0: gbogbo ẹ̀
2: ṣe bá wa.
0: Ẹ ṣe bàbá wa ẹ ṣe gọ́sà. Ìbéèrè náà dojúkọ yín bàbá wọ́n ní pé oṣù kan nígbà tí màmá béèrè lẹ́ẹ̀kan ìpè kẹ bá wa ṣàlàyé pé
1: o na ni mama ti so le kan ye ke se pe osu kan ati maranu church ama ko si pe boya
0: won lo modun melu kan ni yin gba yen pe se e ti data to igbeyawo
1: se ti mo fi ju won lo
0: e te fi ju won lo pe
1: bi odun mejo si mesun
0: bi odun mejo
1: ni mo fi ju won lo
0: iyen ni pe eyin ti pon fun igbeyawo gan. Hello hello
6: hello
0: e kuro le o
6: yes ma
0: e jo ki loruko yin ati te tin pe wa o
6: oruko mi Oladapo Toyin o pe lati ijo daddy amo mi bi
0: ah o ti da e se gan kini bere yin o ati
6: o fa ki wo be ni mo fa bere kekere ko de ni ko de ni pe kin tu ki wo na ni. Okay. I was very happy having them this time. Very, very happy. If you remember, Konike, first of all, Koni wants to jump there. You know, my little mommy know all sound like our mommy.
0: Negotiation.
6: So, mo confess, very, but Kini Pataki, he loved you. Larry, I'm more alone. Obani says, you know, Kini Pataki, Kini on loved you, Larry, I'm more alone. And I pray I won't be really missing. Àwọn ìyá ọkọ wọn yọ máa ṣòro àti please bóyá àwọn ọkùnrin yẹn tó bá ti ní ojú obìnrin bíi méjì bíi mẹta nǹkan kan bẹ́ẹ̀ yẹn máa fẹ́ choose ìkan tó ń like láàrin wọn pé kí ni pàtàkì láàrin àwọn àna.
0: Okay, ẹ ṣe gan. Ẹ jẹ́ kí dádì dáhùn ìbéèrè yẹn kó tó di pé mọ́mí máa dáhùn. Wọ́n ní kéèyàn lójú ní àárín àná. Kó má dàbí ẹni pé me and my husband ni àtọ́kọ́ mi nìkan láyé tá a wà yìí. Pé kéèyàn náà lójú ẹni tó máa máa gbẹnu sọ fún yàn nídìílé ọkọ tàbí nídìílé ìyàwó. Dádì, ẹ ti ń bá ọ̀rọ̀ yín bọ̀, ẹ bá wa.

0: sẹ́rí inú ẹbí ó wà ní ọwọ́ tọkọ àtaya mú sọ́lẹ̀ kan mo ní tẹ́ ẹ̀ bá ti tú àṣírí ara yín sí ọwọ́ ẹbí ẹ lè gbégbé ayé alayọ̀ bó tó bá ti di pé ìyàwó mi ṣe kinní kan mo ti súnlé lọ sọ fáwọn ẹbí mi mo ti súnlé lọ fi ẹjọ́ sùn wọ́n ẹ rí wípé bó bá jọ kọ ni bó bá jáya ni èèyàn ti ta wọn lọ́pọ̀ nìyẹn sọ àwọn tí ò wá yẹ kó ráyè wọnú ènìyàn ọni pẹ̀lú 36 years tàti márì yẹ rò pé mo gbẹ́jọ́ wọn lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rárá tí nǹkan bá ti ṣe tó bá ti dé àdára wa náà ládẹ̀ ti yanjú rẹ̀.
1: Olúwa ṣeun dárí tí ẹ ti dàgbà dáadáa kó tó di pé wọ́n wọnú ìgbéyàwó sí òye ìgbéyàwó ó sì yé wọn dáadáa. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ fi hàn sí àwọn màmá wa Fúnmiláyọ̀ ẹ ṣe gan màmá wa ẹ bá wa dá ìbéèrè tí ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello.
2: Hello.
1: Ẹ kúrò
2: ní. Ẹ kú iṣẹ́ o.
1: Olúwa.
2: Ẹ kú ẹ̀lẹ́ máa mú olúwa tó ìnà nílẹ̀ kan sí o.
1: Ok.
2: Ẹ jẹ́ mo fẹ́ bèrè lọ́wọ́ bàbá wa kọ́ wa dá nǹkan pọ̀ lórí àwọn ọmọ wọn àwọn ọmọ ọ̀dọ́ ìrìṣẹ́ yìí àti àwọn ọmọ tí wọ́n gan. Báwo náà ṣe.
1: Àgbọ̀ yín.
2: Torí àwọn ìránṣẹ́
1: Ọlọ́run. Ẹ tún
2: mo ní báwo náà ṣe ń ráyè fún táwọn ọmọ tó nípa àwọn ọdá ìjọ sílẹ̀ àyè wo náà gbà láti fi tọ́jú àwọn ọmọ wọn láti lè bá wọn sọ̀rọ̀ torí àpọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run nísìnyìí wọ́n á sọ pé iṣẹ́ ti pọ̀ jù wọ́n á máa lọ káàkiri wọn ìrẹ́ ìfọmọ ọ̀nàwó làwọn ń gbà láti fi ṣe.
1: Ẹ ṣé wọn á dà yín lóhùn láìpẹ́ màmá wa ẹ bá wa dá àǹtí Ọlálápọ̀ yín ẹ bá wa dá wọn lóhùn.
3: Ẹ ṣé ohun tí mo kàn fẹ́ sọ fún àǹtí yẹn náà ni wípé èèyàn lójú nínú láàrin àwọn àna o kò lójú láàrin àwọn àna o kéèyàn ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ púpọ̀ títú àṣírí ṣẹ́rí mà kò lè ṣe kí ìṣòro má sí o nínú ìgbéyàwó o kò lè ṣe ó máa wà o ṣùgbọ́n tí ẹni ìṣòro bá ti wọlé tá bá ti jọ wò pé let's tackle it together kán jọ dìde ogun yẹn á tètè ṣẹ́jú pé jẹ́ kọ́kọ́ jẹ́ sọ fáǹtì mi jẹ́ kí bọ̀dá mi gbọ́ jẹ́ kí mọ́mì mi gbọ́. Ẹ ṣe ma.
1: Mo lérò pé nǹkan ta ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello.
4: Hello, Akọ́kùn.
1: Ẹ kúrò lẹ́sà. Yes, sir. Ẹ ṣe sá.
4: Ẹ gbọ́ ohun tẹ sọ lẹ́ẹ̀kan nípa bàbá wa. Ìpè bàbá wa ń kọ́, wọ́n ti gbókàn kó tó di pé wọ́n dá wọ́n lérìn àjò àfẹ́fẹ́yàwó sílé. Ó dẹ̀ ṣe pàtàkì nínú àjò ìrìn àjò wa o. Arákùnrin tó fẹ́ fẹ́ ya. Arábìnrin tó fẹ́ ọkọ. Ẹgbẹ́ méjì wò kí wọ́n gbókàn. Bí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn tí wọ́n lè yanjú ẹ̀ nítorí bí ìnù. Ó ṣe pàtàkì ká máa fi kọ́ àwọn èèyàn wa ṣùgbọ́n gbígbé ayé ti ń kánjú jù lórí gbogbo nǹkan. Ìmúlò fún ó ń fa ká má lè ní ìfaradà fúnra wa ká má lè gbọ́ra wa yé. Pápápá a ti pé máa lọ èmi náà ti lọ. Tó ti ba àwùjọ jẹ́. Ẹ rí pé mo dálé mo ṣubú ọmọbìnrin kékèké ó ti pọ̀ jù. Bàbá wa ẹ bá ní ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn inú ìjọ àtìyá wa náà ẹ tún ṣe o.
1: Ẹ ṣe màmá wa. Ohun tí bàbá wa Àìná Bọ́lárìn wa sọ náà ni wípé ká kí ọkọ tàbí ìyàwó pé kí wọ́n dàgbà dáadáa kó tó di pé wọ́n wọ inú ìgbéyàwó pé ìgbéyàwó ò sì fún boys and girls pé but nínú ìdàgbà yẹn náà ṣe mọ̀ pa ara àwọn ọmọ tó yẹ pé wọ́n ti jogún ọdún ogún ọdún lé díẹ̀ tí wọ́n ń ṣègbéyàwó ṣé àgbà ní ṣe pẹ̀lú ìgbéyàwó tá a láyé tá a wà yìí ìtorí àwọn míì wọ́n á dàgbà tídìlé wọn tí kò ní gún náà tó yẹ pé wọ́n á máa wùwà bíi ìwà ọmọdé kí gan ni bàbá wa ló máa bá wa sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yẹn lórí. Ohun tí àǹtí yẹn ìbéèrè tó béèrè lẹ́ẹ̀kan pé ṣé ó ṣe pàtàkì kéèyàn ní ojú nínú pé kéèyàn ojú nínú ilé ọkọ tàbí nílé ohun tí ó pé ṣó ṣe pàtàkì kó jẹ́ pé bóyá burú ọkọ ni màá mú lọ́rẹ̀ẹ́ mi bóyá ẹ̀gbọ́n ọkọ mi ni bóyá ìyá ọkọ mi ni màá mú lọ́rẹ̀ẹ́ mo lérò pé ìbéèrè tí àti yẹn béèrè ni pé ṣó ṣe pàtàkì wọ́n sọ pé ó ṣe pàtàkì kéèyàn lójú kó mú ẹnìkan lọ́rẹ̀ẹ́ nínú ẹbí ọkọ tàbí ẹbí ìyàwó. Bàbá wa ẹ bá wa dáhùn ìbéèrè tí màmá wa bí ní mama wa to so
3: ipe pe bawo le se nraye fun

0: àwọn ọmọ
1: pe báwo lẹ pa àti iṣẹ ìjọ àti tinú ilé báwo lẹ ṣe ń fi àkókò sílẹ fún àwọn ọmọ yín
0: ẹ ṣeun olóòtú sẹrí bí ta sọ lẹẹkan pé ohun gbogbo ni àkókò wà fún èèyàn ní yóò program ara rẹ sẹrí ìgbà tí ẹ bá ti program ara yín èmi tí mo sọrọ mo tún ṣiṣẹ ìjọba rí so tìjọba ò dí ilé mi lọwọ kò díṣẹ ìjọba lọwọ bẹẹ náà ni kò díṣẹ ìránṣẹ lọwọ tẹ ọgbà bá ti ní àkókò fún wọn àkókò tí ká à ń pè nǹkan ní time management ẹ mọ bínú so ṣe tí ìyẹn bá ti wà tẹ ti yan àwọn àkókò tí mo nífẹ léèrè àkókò tí mo nífẹ léèrè àkókò tí mo nífẹ léèrè ẹ rí i pé kò ní máa sí dàrúdàpọ lẹ́ni kan tẹ tún béèrè lẹ́ẹ̀kan ṣe rí maturity ẹ mọ bínú torí ègbó yẹ mo rò bá lè lò ó ṣe pàtàkì ní ìrìn àjò ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa sin wọn ò ní ẹ̀kọ́ ìdílé ìgbéyàwó so mi kan sáré sí òun ló jẹ́ kó máa sáré padà ṣùgbọ́n dé ó tún wá ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ ìjọ ọlọ́run lónìí àìráyè fáwọn youth wa láti dá wọn ní ẹ̀kọ́ nípa ìrìn àjò yẹ so ó dára kéèyàn kó náà ó ti mature dáadáa kò tó di pó ti ọmọ bọ́rú nǹkan bá yẹ kò káyèjì gbà míì ẹ lè rọ ọmọ kékeré míì gan tó jẹ pé ọgbọ́n ọlọ́run nínú ayé rẹ ojú ta gbàlagbà gan lọ sọ ọlọ́run náà wà lọ́wọ́
1: ẹ ṣe bàbá wa mama wa jẹ́ kí n bí léèrè ìbéèrè yìí àkókò wa ti ń lọ díẹ̀díẹ̀ ó tẹ̀sí ń lọ ẹjọ́ mo fẹ́ kẹ́ bá wa sọ a sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìlà kọjá tàbí ìdojúkọ nínú ìgbéyàwó ìgbà tí bàbá wa dẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé ó pọ̀ o pé ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run mú wọn borí mo fẹ́ kẹ́ bá wa sọ iyọ̀ kan tàbí méjì ìlà kọjá yín tó jẹ́ pé ó fẹ́ di pé ṣé ìgbéyàwó àwọn míì wọ́n á ní ìlà kọjá nípa ti owó ẹlòmíì nípa ọmọ ẹlòmíì nípa ìpèsè nínú ìdílé ẹlòmíì challenges ní ìlàkọjá nípa ọkọ tó fẹ́ tàbí nípa ìyàwó tó fẹ́ mo fẹ́ kí bá wa sọ ilé tí ó ṣe gbọ́n tọ́lọ̀ àti bọ́lọ̀ ṣe mú yín borí ẹ̀.
2: ẹ ṣe olótù mo dúpẹ́ ìlàkọjá àkọ́kọ́ tó jẹ́ pé ó lágbára ṣe mọ̀ pé ẹni téèyàn ti ẹ̀ mọ̀ rí téèyàn amọ̀ra wa rí ní church a ṣe ṣùgbọ́n tájọ ṣe kíní lọ títí téèyàn wá délé ọkọ yẹn tán tí ò wá sí ọmọ for good 4 years ìyẹn náà ìjì yẹn jà ṣùgbọ́n bí ìjì yẹn ṣe ń jà ní inú ìdílé ṣe mọ̀ pé ó lè kọ́ mọ́ látọ̀dọ̀ àwọn ìyá ọkọ tó tiẹ̀ di pé ìyàwó wa kò ti wá síbí kó wá fọṣọ o kó wá gbálẹ̀ rí ká mọrú ọmọ tó jẹ o tàbí ká ti lọ bèrè lọ́wọ́ onífà tàbí lọ́wọ́ aláwo kọ́mọ wa tó gbé wá lé o tọ́kọ̀dédé gbé wádé tuntun wádé létí òtún bímọ ìyẹn gan wàhálà báwọn ṣe àwọn tí ń blọ́ọ̀kì ibẹ̀ yẹn so wọ́n gáìdì ní àtapá abẹ yẹn ìṣòro àkọ́kọ́ nìyẹn ọlọ́run dẹ̀ borí ìṣòro yẹn títí gbogbo píríọ̀dù yẹn kò sẹ́ni tó lè sọ pé báwọn ṣe ń gbéjà yẹn bọ̀ wọ́n rí gbé wọlé
1: olùwàṣẹ bàbá wa ẹṣẹ o ẹ jẹ́ ká gba ìpè yìí
3: hello ma
1: ẹ kúrọ̀ lẹ́ ma
3: ẹ kúrọ̀ lẹ́ o
1: ẹ jọ kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá
3: orúkọ mi adébísí ọmọlára láti mọ́níyà
1: kí ni ìbéèrè yín
3: mo kàn fẹ́ kí bàbá ni o àti mọ̀mọ́
1: ẹ ṣe ma
3: bàbá akíyí o
2: ẹ ṣe ma adúpẹ́ ma
3: mọ̀mọ́ ẹ kúṣẹ́ olúwa o
2: thank you ẹ ṣe ma adúpẹ́ ma
3: olúwa ṣagbára dọ̀tún o
2: àmì jésù
3: ẹ bá kí bàbá náà o
2: wọ́n á gbọ́ ẹ ṣe ma
1: ẹ ṣe gan mama wa láti mọ ni ẹ ṣe púpọ̀ yes bàbá mọ́mí ti sọ ẹyọ kan fún wa ìjà tún ní mi ṣùgbọ́n lọ́ mú yín borí ẹ̀ àwọn ìdílé dẹ̀rẹ̀ wọn ráyè gbógun
2: wọlé
1: nípasẹ̀ àwọn bàbá wa torí wọ́n ń di ibẹ̀ pa ẹ tún bá wa sọ ìkan tó jẹ́ pé ó tún tẹ̀tún rántí tí tọ́lọ́run sì mú yín borí ẹ̀.
0: sẹ́rí gbogbo nǹkan ẹ jádúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfẹ́ ìfẹ́ ló ṣàkóso gbogbo.
1: Olúwa ṣe ẹyin ara létí ẹ̀ ń gbọ́ wa ìyẹn ni pé oríṣiríṣi ìpèníjà ló ní ìdílé ló máa ń là kọjá ṣùgbọ́n kójú gbogbo rẹ̀ ọlọ́run ló mú ní borí. ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello, e kuro le o. E ba wa kuro ni di radio yin o, e kuro le o. E jo ki loruko yin ati te tin pe wa. Agbo yin dada o, agbo yin rara. Ah, ipe yen o ti rebete. Eh mama wa. Ibere ti mo fe bere ko to di pe apare to loni ni pe kini e fe ki gbogbo oko ataya ranti nipa igbeyawo.
2: E se olotu. Nka akoko ti mo fe ki oko ataya kon ma ranti. Ohun ni wi pe
1: igbe ani le gba ipe kokon mo leni e se pupo.
2: Pe igbeyawo kon ma gbagbe pe o je idasile Olorun. Ton ba tin ranti pe o je idasile Olorun ki se pe mo ri ko se ni ti oni ri wa ri bo to ba tin ranti pe ase Oluwa ni ma je ki n se lodi si ase Oluwa niyan de tun ma ran opolopo lowo pupo pupo loruko Jesu yo dara fun wa
1: amen. Eh papa wa e ba wa gbadura fun awon ara ile ati boya won kon la nkan koja ninu idile won lowo lowo bayi Olorun to ran yin lowo te fi bori e ko ba wa ra won na lowo ki gbeyawo won ma fori sanpon ati ile ise wa na
0: oda Olorun mema alagbara julo adupe fun ore ofe te fun wa a fi idile kokan le olowo iwo lo ni idile Olorun yanu idile kokan oya ma joba nbe
1: amen
0: ba ri ohun ko ti idile kokan doju ko lowo lowo bayi emi mema oya lo ba wa tu won
1: amen
0: emi mo gba isakoso
1: amen
0: emo jeri ara re
1: amen
0: idile oni daru o
1: amen
0: a fi le ise well radio 89.3 fm a tun fi le wo Olorun lowo ile ise yo ma tesi wa
1: amen
0: omi igbenu kan ga loruko Jesu omi ogbon imo yin ko ni gbe
1: amen
0: ile ise na yo ma tesi wa
1: gbogbo
0: yen ta n sise ati oludasile ati gbogbo aya alabasisepo mo gba ladua e o tesiwaju
1: amen
0: era anu olorun gba nigeria na ko ma wa lalaafia
1: amen
0: nigeria o ni daru
1: amen
0: ogun o di sele nigeria
1: amen
0: wala isele idamu ko ni sele nigeria
1: amen
0: ale ra anu olorun gba
1: olube
0: ko sebe
1: jesus
0: oluwa wa
1: amen e se pipo o mama ati baba wa ani gbagbo pe nigba miran ta ba tu pe yin a nipa ori ofe olorun e o je wa Eya ara le te n gbo wa ese gbogbo eyin te pe wa wole adupe lowo yin a mu n ki yin mo fi eleyi se idagbere pe mu ki yin ni oruko oludasile ile ise yi a West Radio 89.3 FM na awon na ni Evangelist Lillian Bademosi ati MG wa mama ni awon na ni director wa awon ni Ayo Emmanuel Ojo eni to je ke ma gbo wa ketekete awon na ni Bra Steven awon na wa ninu kulu yi to je ke ma gbo wa ni gbogbo ibi ti e ti n gbo wa ni role boya eyin ti e ni ipolowo oja awon Yoruba so pe ipolowo oja o na ni agunmu owo mo ye fe polowo ile ise yin ile iwe yin sabo n ko n te ba n ta te n se e fe polowo e ni ile ise wa a ko aye sisile fun yin o a wa n bi bayi lati ba yin polowo oja yin boya ninu ijosin yin boya ti e ni idanileko kan te fe se akoko re o lati se boya ti e fe ra iseju marun lori eto iriri lagba iseju mewa ni ogun iseju ni aye sisile fun yin lati wa ra awon iseju ti e ba fe ra lowo petere owo kekere ni o owo ti o ni gayin laya adura mi si ni pe e o ma ta atajere lagbara olorun eledumare mo fi ele ise alo loruko oluwa olorun awon omo ogun oruko mi na ni Funmilayo Oguntona odi ojo mejo.

0: Ẹ kú àṣà lẹ o.
1: Ìbẹ́ a ti dáhùn àjọ ń kọ́ra wa.
0: Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa.
1: Dátàn fìtílà náà.
0: Fìtílà ìgbàgbọ́.
2: Fìtílà ìgbà.
0: Lórí Wells Radio 89.3 FM. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún dá wa sí. Fún àánú rẹ̀ àti àbò rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún àánú rẹ̀ lórí ayé wa. Àwa máa ní tí Olúwa kò bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n ń ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ìlú náà ń kọ́ àwọn olùṣọ́ ń kọ́ wọ́n ń ṣe lásán ni. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa o. Ní gbogbo ọjọ́ Sunday. Ní ọjọ́ ìsinmi láti agogo méje àṣálẹ́ títí di ago mẹ́jọ àṣálẹ́. Fìtílà ìgbàgbọ́ lẹ́tọ̀ pẹ̀lú ọmọ yín. Ebenezer Ayodele Ogunniyi ọmọ bàbá oníwàásù. Èmi a máa ní èmi lọ́mọ ìṣẹ́yìn òòrò. Ọmọ ìyá mission lóde Pẹ́lá nílùú ìṣẹ́yìn. Ọmọ bàbá oníwàásù. Níbi kíbi tẹ́yìn ti ń gbọ́ wa láṣálẹ̀ yìí. Bóyá nínú ilé yín ni. Bóyá nínú mọ́tò yín lẹ́yìn ti ń gbọ́ wa ẹ ṣẹ̀ṣẹ̀ ń lọlé. Bóyá ẹ̀yin ẹlòmíràn jẹ́ ó ti múra àti sùn báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹlòmíràn sì múra àti jẹun báyìí. Ẹ ti mọ nǹkan tí ètò yìí tó dalé lórí gan-an. Bẹ́ẹ̀ ni wípé láti inú bíbélì náà ni a fi ń dán ara wa wò ká má sọ wípé bí ìdánwò ṣá. A lè pè ní ìdánwò a fi ń ṣíra wa ní etí wípé. Ǹjẹ́ a mọ bíbélì wa dáa?

bíbélì wa wò. Tí a bá sì ń ṣí bíbélì wa wò yìí, ṣé kò ṣe pé a kàn ń kà á fún kíkà lásán náà ni? Ẹlòmíràn ni tó bá ti gbé bíbélì bá òun kàn máa kùn ún ni ní bíbélì náà. Mo sọ fún yín níjẹ̀ ìjọ wípé ọ̀pọ̀lọpọ̀ wa bóyá rò wípé o lè máa gbé bíbélì rẹ káàkiri àbí ṣó dára bẹ́ẹ̀ ò ní lórí fóònù ẹ àbí ǹjẹ́ ìwọ ti ẹ̀ kà á rí? O dúró ayé ká ọdíò báìbù wà tó lè máa gbọ́ gbogbo ògbà o, ǹjẹ́ ìwọ ti ẹ̀ gbọ́ kankan lọ́sẹ̀ yìí? Ọ̀sẹ̀ tó kọjá ká sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí láìṣe wípé bóyá o lọ sí ilé ìjọsìn tàbí kó ṣe wípé o kàn bára rẹ ní àwùjọ kan tó ṣe wípé wọ́n ń ka bíbélì, ǹjẹ́ ìwọ gangan fúnra rẹ o gbé bíbélì rẹ wò? Ní àṣálẹ́ yìí mo sọ fún wa ká tó máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, ká kọ́ ara wa lẹ́kọ̀ọ́ láti inú bíbélì náà. Tí a bá ti wá bára wa sọ̀rọ̀ báyìí gan, inú àwọn ọ̀rọ̀ tá a sọ ìtakùrọ̀sọ wa gan náà láti wá béèrè ìbéèrè lọ́wọ́ wa láti inú bíbélì. Fìtílà ìgbàgbọ́ rèé lórí Wells Radio 89.3 FM. Ẹ̀bùn gidi wà fún àwọn tó bá gba ìbéèrè wa mẹ́ta mẹ́rin lónìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Mr. Zakios Akindele, a dúpẹ́ lọ́wọ́ yín gan o, a dúpẹ́ gbogbo ògbà yín lórí ètò yìí. Bákan náà a dúpẹ́ lọ́wọ́ Evangelist Kehinde Ọlárìndé, àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn fún àwọn èèyàn wa lórí ètò yìí ní ọ̀sẹ̀ yìí lélẹ́yìí. Pé tí ẹ bá ti gba ìbéèrè lórí fìtílà ìgbàgbọ́ o, ẹ̀bùn gidi wà fún wa lọ́sẹ̀ yìí. Mi tí ni sọ fún wa. Níbo wa là lọ gan lọ́sẹ̀ yìí? Mo fẹ́ jẹ́ kí a mọ àwọn arákùnrin àti arábìnrin méjì kan ni tó jẹ́ tọkọtaya.

kí a tó lọ sí inú ètò tòní gan ní sànsàn mo fẹ́ fi yé wa ohun tí àbí ènìyàn tí àwọn méjèèjì yìí jẹ́ ìyẹn Priscilla àti Aquila yìí irú ayé wo gan ná ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ irú ìgbésí ayé wo gan ná ń gbé níbo náà ti wá gan wọ́n wá láti ilẹ̀ Róòmù ní agbègbè Júù àwọn ará Júù ni tí wọ́n jẹ́ Gíríkì Aquila yìí ó jẹ́ arákùnrin tí a bí tó jẹ́ Júù ní ilẹ̀ Pontus náà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà sì ni ìyàwó rẹ̀ Priscilla bọ́bá àti ẹ̀ mọ wípé àbáwò tiẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn gangan láti kékeré bóyá láti ilẹ̀ Róòmù ni tàbí ibikíbi tí wọ́n ti gbé rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọn ò dárúkọ ọmọ wọn kankan nínú bíbélì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọn ò sì sọ wípé bí ọdún kan ni o ọdún méje ni o ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ti fi fẹ́ra wọn ni wọn ò dárúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kó jẹ́ nǹkan tí ó yẹ ká wò dáadáa wò má dárúkọ ìgbà tí wọ́n ti fẹ́ra wọn nínú bíbélì kan ìgbà mìíràn ọlọ́run kò sọ bóyá kó sọ jinlẹ̀jinlẹ̀ fún wa nípa ènìyàn báyìí pé àbẹ́ni báyìí ṣe bẹ́ẹ̀ni báyìí ṣe lè rí eléyìí o ṣùgbọ́n a sọ fún wa a kọ́ wa ní ẹ̀kọ́ láti ara wọn bẹ́ẹ̀ ni a fún wa ní ẹ̀kọ́ a mú ẹ̀kọ́ kan tàbí èkejì tó fẹ́ kí àwa gangan mọ̀ fúnra wa lákànjẹ́ láfi hàn fún wa kì í ṣe wípé dandan ni ká mọ nǹkan nípa wọn ní dojúdojú ṣùgbọ́n tí ọlọ́run bá ti fi nǹkan tó fẹ́ ká mọ̀ hàn wá ó ti tán

nígbà tí ó yá báyìí Priscilla àti ọkọ rẹ̀ Aquila nǹkan kan gbé wọn kúrò ní Rome nígbà náà ni wọ́n wá kọrí sí ilẹ̀ tí a mọ̀ sí Corinth Corinth yìí ó jẹ́ ìlú tí ó ṣe wípé kò ṣe ìlú kékeré o bẹ́ẹ̀ ni kò ṣe ìlú kékeré tó ṣe wípé bóyá abúlé kékeré kan ara o ṣùgbọ́n ìlú tí ó tóbi gan ni ibẹ̀ náà sì ni apostle Paul gan náà tún ti ṣe ìrere tí a bá wo ìṣe àwọn apostoli orí kejìdínlógún níbẹ̀ gangan nígbà tí Paul tó wá sí ilẹ̀ Corinth ó wá rí àwọn ará Jew kan tí a mọ̀ sí Aquila tó ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ Italia ní ilẹ̀ Rome lọ́hùn-ún tí ìyàwó rẹ̀ sì ń jẹ́ kíni Priscilla. Ó ní pé nígbàtí Paul rí wọn kò ṣe wípé ó kàn sọ wípé kó nǹkan tiẹ̀ gbabẹ̀ kó gba wájú wọn kọjá wọ́n ní pé Paul ó lọ síwájú wọn ó sì lọ rí wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe gan. Tent making ni iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ó ṣe wípé nígbà yẹn iṣẹ́ yìí kò ṣe iṣẹ́ kékeré o. Ararara kò ṣe iṣẹ́ kékeré nígbà ayé àwọn Aquila àti nígbà ayé Paul gan. Tó ṣe wípé tí wọ́n bá sọ pé iṣẹ́ báyìí lẹni báyìí ṣe sàdákàtà rẹ ni. Iṣẹ́ tó lókìkí iṣẹ́ tó gbayì gan niṣẹ́ yìí. Iṣẹ́ yìí gan ló jẹ́ kí Paul kó mọ Priscilla àti ọkọ rẹ̀ Aquila. Ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀kọ́ kan tí mo tún fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ sọ yìí náà ni wípé iṣẹ́ táwa náà ṣe nígbà mìíràn táwa rò wípé iṣẹ́ kékeré ni tàbí táwa rò wípé iṣẹ́ ìwò jáde mo kàn ti ẹ̀ ń mánèjẹ ni ṣé kí n má tọ̀ ọ́. Ẹlòmíràn fẹ́ dàbí ìwọ náà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹlòmíràn fẹ́ dàbí ó fẹ́ wà ní ipò tíwọ náà wà iṣẹ́ tó ń sọ wípé ó mánèjì gan ẹlòmíràn opportunity ni fún tó bá tún rí irúṣẹ́ yìí very great opportunity ni fún tó bá ń ṣe irú iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àǹfààní ńlá tí ọlọ́run fún ọ láti ṣe iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ tàbí láti wà ní ipò tó wà yìí ó yẹ kó o mọ̀ wípé ó yẹ kó o máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ni. Ilé ìlú sọ fún mi wípé àgbò kékeré má ṣe bẹ̀rù yẹn ọlọ́run fún ẹ ní assurance ni wípé òun yóò sọ ọ́ di ńlá. Gbogbo ohun tá a bá sì ń ṣe bá a ṣe sọ fún wa wípé iṣẹ́ tí Priscilla àti Aquila ń ṣe yìí ó jẹ́ iṣẹ́ tó gbayì gidigidi. Ẹ mọ̀ wípé òwe Yorùbá kan tó sọ wípé bí onígbà bá ṣe pé gbá ẹ̀ náà wọ́n ò ṣe bá a pè àbí bẹ́ẹ̀ kọ́. Bá a bá ṣe mú iṣẹ́ wa mo máa sọ wípé ẹnìkan wà ẹ jẹ́ kí n sọ eléyìí fún wa ẹnìkan wà tí mo mọ̀ dáadáa tó ṣe wípé nínú tó bá ń tajà fún yàn báyìí á sọ wípé Jésù ni fún ọ léléyìí Ọlọ́run ni fún ọ léléyìí èyí tí mo fún ọ yìí Jésù ló ni fún ọ ṣé kí n má tàn yín.
irere leni yi to nse ninu ise to nse mo so fun won na lale yi wi pe ko si ise to kere e lati waasu irere ko si ibi to bara re lati to bara re to ro wi pe ah ko sanfani ti lati fun lati se irere o gbogbo to ba se igbesi aye ti e gan irere lo ye ko je fe lo miran ati mo Priscilla ati Aquila da ki Paul ko ti e to ko won nipa won rara ninu iwe Corinthi rara ise owo ti won se ise aso niran ise gbogbo ise ton se bayi o wa di ise nla mo won lowo nibi ti won tin sise gan lo ti wa di wipe awon eniyan ti mo won pe ise oluwa leni yo ise oluwa bleni bayi se

0: wọ́n tún wá jẹ́ olùrànlọ́wọ́ fún Pọ́ọ̀lù nígbà tí ó ń ṣiṣẹ́ káàkiri ní ilẹ̀ Kọ́ríntì. Níbikíbi tí a bá ti bára wa, kí là wá jẹ́? Ṣáwa a máa ń kòyàn mọ́ra ni. Àbí àwa wá jẹ́ ẹni tó ṣe wípé ó tiẹ̀ máa ń ó kanra bákanbákan gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ṣé ó yẹ kó máa kanra? Lóòótọ́ nígbà mìíràn. A lè máa rò ó wípé mo wà ní situation kan tí mo lè kò sí ibi tó gbára rẹ tàbí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò yẹ kó fògo fọ́lọ̀ tí ò yẹ kó jẹ́ ìrànlọ́wọ́ fún ẹlòmíràn. Àánú kékeré tó wọ́ rò pé àánú kékeré tí wọ́n rí gbà yẹn. Ẹlòmíràn ti ń gbàdúrà fún láti bí ogún ọdún láti bí ọgbọ̀n ọdún kò tí ì rírú àǹfààní tí wọ́n ní. Tí wọ́n sọ pé àǹfààní tiẹ̀ ò tí ì tókòtókòtó. Ṣé kí n má tàn yín? Wọ́n jẹ́ tọkọtaya tó gbajúgbajà gan nínú Bíbélì ni.
1: Fitilà ìgbàgbọ́.
0: Mo fẹ́ ká wo ta bá wo inú ìwé Róòmù orí 16:5 ẹsẹ̀ 5.
1: Fitilà ìgbàgbọ́.
0: We look at Romans 16:5. Paul writes, greet also the church that meets at their house. Ẹ máa kí àwọn ìjọ tí wọ́n ṣe kí tí wọ́n jọ́sìn ní ilé wọn. Àwọn ọkọ ìyàwó yìí wọ́n fi ilé wọn fi kalẹ̀ fún Ọlọ́run fún àwọn ènìyàn láti máa jọ́sìn. Wọ́n jẹ́ èèyàn tó kó èèyàn mọ́ra. Wọ́n jẹ́ ìdílé tó kó èèyàn mọ́ra. Nínú ìwé Kọ́ríntì 16:20 ẹsẹ̀ 19:20. Níbẹ̀ náà ni Pọ́ọ̀lù títí ń kí àwọn ènìyàn láti Àkwílà ń kí yín o. Prisíla ń kí yín o. Ó ń kí gbogbo òjọ́ o. That is, àwọn fámìlì yìí wọ́n ràn lọ́wọ́ nínú iṣẹ́ ìrere tó ń tàn káàkiri ní ìgbà náà.

kan tàbí big building kan tàbí àǹfààní ńláńlá kan láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olúwa. Iṣẹ́ olúwa tí mò ń sọ yìí kì í ṣe wípé bóyá kó o dálé ìjọsìn ilẹ̀ mo fẹ́ bí ọ ní ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ kí ni ilé rẹ̀ wà fún gan? Kí là ń lo ilé rẹ̀ fún? Kí ni àǹfààní táwọn èèyàn lè rí jẹ tán bá ti ẹ̀ wá kí o nlé báyìí lónìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì? Wípé èmi o ọmọ bàbá oníwàásù táwọn èèyàn bá wá mi wá. Àpẹẹrẹ ẹ̀wò gan ni wọ́n ó rí wípé mo jẹ́ kìrìsìtẹ́nì. Àpẹẹrẹ ẹ̀wò ni wọ́n ó rí wípé mo jẹ́ olùtẹ̀lé Kristi. Àpẹẹrẹ ẹ̀wò ni wọ́n ó rí wípé mo jẹ́ ọmọ Ọlọ́run. Irú àpẹẹrẹ yìí ló farahàn lára àwọn ọkọ ìyàwó yìí Priscilla àti Aquila. Kò sí ẹni tó rí wọn tí ó mọ̀ wípé ẹni báyìí àwọn èèyàn báyìí wọ́n ṣiṣẹ́ f'Olúwa ni nípa iṣẹ́ tí wọ́n ṣe gan, nípa ohun gbogbo tí wọ́n là kọjá, nípa ohun gbogbo tí wọ́n ń ṣe lójoojúmọ́ their daily life.

0: ẹ káàbọ̀ padà. Ẹ kí a tó ṣí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó wọ inú òkúlu yìí wá.
1: Ìgbàgbọ́ wa yóò dàgbà, a ó borí ìjì. Ìbéèrè àti ìdáhùn
0: wa. Tí ẹ̀mí mi wọ́n bá ń bá wa sọ̀rọ̀.
1: Ẹ jẹ́ ká tán fìtílà náà kájọ máa rìn.
0: Gẹ́gẹ́ bí tọkọ tìyàwó bóyá tẹ̀ ń gbọ́ mi láṣálẹ̀ yìí. Tàbí bàbá àti ìyá. Ẹ̀yin ò sí lọ́dọ̀ ìyàwó yín, ẹ sọ fún wọn tán bá dé. Ẹ̀yin ìyàwó ẹ̀ sí lọ́dọ̀ ọkọ yín, ẹ sọ fún wọn tán bá dé. Tàbí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ wá sọ fún wọn pé àfitílà ìgbàgbọ́ ti dé o. Ọ̀rọ̀ báyìí náà ń sọ, ọ̀rọ̀ báyìí náà ń sọ. Priscilla àti Aquila ó fi yé wa wípé kò ṣe ìgbéyàwó ò ṣe lásán fún ìgbádùn lásán wípé ọkọ àtìyàwó lásán. It was designed for to be a partnership for kingdom purpose. Fún ìtànkálẹ̀ iṣẹ́ rere náà ni. Fún ìmúgbòrò ìjọba Ọlọ́run, torí eléyìí gan náà láti tún dá ìgbéyàwó kalẹ̀ gan. Ó fẹ́ kí o bi ara rẹ náà ní àṣálẹ̀ yìí wípé lẹ́yìn wípé ò ń sanwó ilé ìwé, lẹ́yìn wípé ìwọ àti ọkọ àti aya rẹ nínú ilé, ẹ̀ ń bára yín sọ̀rọ̀ lálẹ́, ẹ̀ ń bára yín sọ̀rọ̀ lọ́sàn-án tàbí lóru. Ẹ ń tọ ọmọ yín, ẹ ń sanwó ilé ìwé, ẹ ń sanwó iná, ẹ ń sanwó omi, ẹ kọ́lé ẹra mọ́tò ẹra lẹ̀. Kí tún lẹ̀ ń ṣe gan? Ẹ kí lẹ̀ ń ṣe papọ̀ gan? What are we building together for God? Kí là ń jọ mọ papọ̀ fún Ọlọ́run? Ilé wo là ń mọ fún Ọlọ́run? Àwa tá àti ìláyà nlé tàbí tá àti ìlọ́kọ̀ nlé ń kọ́. Ó yẹ ká wò dáadáa ẹni tí ó jẹ́ tí ó mú wa mọ Ọlọ́run sí. Ẹni tí ó jẹ́ ká tí ó jẹ́ olùbárìnrìn àjò nínú ìgbàgbọ́. Gẹ́gẹ́ bí Priscilla àti Aquila. Àkókò ti tó fún ìbéèrè àti ìdáhùn lórí fìtílà ìgbàgbọ́. Ẹ ti mọ nọ́mbà tó wọ orí ètò yìí wá àbí? Ẹ máa pè fún wa 0916-893-1000 tàbí 0915-333-4-893. Àwọn nọ́mbà tó wọ ọkùnrin yìí wà ní. Àkókò ti tó fún ìbéèrè àti ìdáhùn lórí fìtílà ìgbàgbọ́. Tí ẹ bá fẹ́ pè wá lórí ètò ẹyí rédíò yín lẹ̀ bẹ́ẹ̀ ni. Àwọn ìbéèrè àti ìdáhùn wa ni kò lè pọ̀, kò sí nǹkan tó le. A jọ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ìpè ti wọlé. Hello
2: sir.
0: Ẹ kú àṣálẹ́ o.
2: Ẹ kalẹ́ sir.
0: Yes sir. Kí ni orúkọ yín níbo lẹ ti ń pè wá?
2: Adéjàre ló ń sọ̀rọ̀ láti odò ọ̀nà.
0: Mr. Adéjàre láti odò ọ̀nà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ká àṣálẹ́ kú ọjọ́ ìsinmi lónìí.
2: Yes sir.
0: Ṣé ẹ lọ sílé ìjọsìn lónìí sà?
2: bẹ́ẹ̀ni sà.
0: Ah, bó ni ilé ìjọsìn o.
2: Ah, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lu àwọn bùkún wa.
0: Àmì Jésù. Ìbéèrè mẹ́ta péré náà ni mo ní fún yín lórí kájọ sáré fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ pàápàá. Ta ni Aquila àti ìyàwó rẹ̀? Ibo ni mo sọ pé wọ́n ti wá gan?
2: Aquila àti Priscilla, wọ́n jẹ́ ọkọ àti ìyàwó tí wọ́n jẹ́ Jew. Àrí pé wọ́n wá sí Kọ́rìntì. Wọ́n sì jẹ́ oníṣẹ́ ká máa ìfẹ́ pé ó bá iṣẹ́ Paul náà mu. Àrí pé lè fún Paul ní àǹfààní láti bá wọn ṣiṣẹ́ papọ̀. Ìfẹ́ pé àwọn owó tó rí ń bẹ̀ ó ràn lọ́wọ́ láti wá lè fi gbogbo àkókò rẹ̀ sílẹ̀ láti ṣe iṣẹ́ Olúwa ní Kọ́rìntì.
0: Irúṣẹ́ wo náà lẹ sọ pé wọ́n ń ṣe yìí? Hello. Ah, ìpè yẹn ti ó ti rebété.
1: Ìbéèrè àti ìdáhùn àjọ ń kọ́ra wa.
0: Bàbá wa Adéjàre, ẹ lè pè wá padà. Mo ń gbádùn ìbéèrè yín. Ẹ ti gba ìbéèrè kan kí n sọ pé méjì nínú mẹ́rin tí mo fẹ́ béèrè. Ìbéèrè ó ti wọlé padà. Hello,
2: sir. Ìdáhùn ni mo ń pè padà.
0: Mr. Adéjàre, mo ní wípé irú iṣẹ́ wo gan lẹ náà ń ṣe?
2: Mo ní àgọ́ ni wọ́n máa ń pa.
0: Wọ́n ń pa àgọ́. Ní àárín ìrìn àjò wọn àti bí wọ́n ṣe mọ Pọ́ọ̀lù, ẹ̀kọ́ wo gan ló wá kọ́ wa gẹ́gẹ́ bí ìdílé? Wípé ọkọ àti ìyàwó ẹ̀fẹ́ ara yín ẹ mọ̀ wípé wọn ò sọ fún wa wípé bóyá bí ọdún méjì ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ọdún ọgbọ̀n náà fi fẹ́ra wọn ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdílé kí ló kọ́ wa gẹ́gẹ́ bí ìdílé Kristẹni?
2: Ohun tó kọ́ wa gẹ́gẹ́ bí ìdílé Kristẹni ni pé aya gbọ́dọ̀ jẹ́ onígbọ̀wọ́ ọkọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. Torí pé tí ò bá sí àtìlẹ́yìn aya nínú iṣẹ́ ìránṣẹ́ ọkọ̀, iṣẹ́ ìránṣẹ́ yẹn ò lè ṣe àṣeyọrí. A rí pé wọ́n fọwọ́sowọ́pọ̀, ọkọ àti aya wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n dẹ̀ ní ìfẹ́ ara wọn, wọ́n jọ ṣiṣẹ́ Olúwa papọ̀, wọ́n jọ mọ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n dẹ̀ jọ ṣe àṣeyọrí nínú iṣẹ́ Ọlọ́run. Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwa ìdílé tá a jẹ́ ìdílé Kristẹni lónìí, pé ìṣọ̀kan àti ìfẹ́ gbọ́dọ̀ wà láàrin ọkọ àti aya.
0: Ìṣọ̀kan
2: ilé ó ran iṣẹ́ ìránṣẹ́ wa lọ́wọ́ láti ṣe àṣeyọrí.
0: Wípé kò ṣe wípé ọkọ gba ó gba ọ̀nà bíbí lọ, ìyàwó gba ọ̀nà bíbí lọ, àwọn míì rántí ẹ̀ ní wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì báyìí, mi ti lọ ṣọ́ọ̀ṣì báyìí, a wà máa takora wa ta bá délé. So ó yẹ kí ó kọ́ wa wípé ìṣọ̀kan yẹ kó wà nínú ìdílé, ìrànwọ́ onígbọ̀wọ́ ni kó wá jẹ́ onígbọ̀wọ́ fún Kristi, àbí bẹ́ẹ̀ kọ́?
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dá. Lẹ́yìn ètò yìí, ẹ fi àpò owó bank account yín, màá sọ bẹ́ẹ̀, ẹ fi ránṣẹ́ sí nọ́mbà mi tí màá pè lẹ́yìn ètò. Ṣé ti gbọ́?
2: Àwọn
0: kékeré kan wà fún wa láti ọwọ́ àwọn bàbá wa. Ẹ ṣe gan.
1: Fitila ìgbàgbọ́. Fitila ìgbàgbọ́.
0: Àwọn bàbá wa Adéjàre, wọ́n sọ wípé. Ìpè mí ti ti wọlé. Hello, ẹ kú àṣálẹ́ o.
3: Ẹ kalẹ̀. Yes, sir.
0: Kí ni orúkọ yín o, níbo lẹ ti ń pè wá o?
3: Olókunláyọ̀ Títílayọ̀ Látàpàtà.
0: Kí lẹ pe orúkọ yín lẹ́ẹ̀kan sí?
3: Olúwafúnláyọ̀ Títílayọ̀ Látàpàtà.
0: Olúwa fún mi láyọ̀ Títílayọ̀ láti Àpàtà.
3: Thank you.
0: Tí ẹ mọ ìtàn àwọn tí a sọ lónìí, kí la pe orúkọ àwọn méjèèjì?
3: Aquila àti Priscilla.
0: Báwo náà ṣe jẹ́ sí ara wọn?
3: Wọ́n jẹ́ ọkọ àti ìyàwó.
0: Kí ni ẹ̀yìn rí kọ́ láàrin ìṣẹ́jú kan? Kí ni ẹ rí kọ́ lára ìgbésí ayé àwọn méjèèjì àti Pọ́ọ̀lù pẹ̀lú?
3: Ìfẹ́.
0: Ife.
3: Ife lo wa laarin won.
0: Ife lo wa laarin won. Bawo le se so pe kilo de te fi ro be wi pe fe lo wa laarin won.
3: Lai si fe won le jo wa papo. Won le jo wa papo.
0: Lai si fe won le. Oda, oda. Ti a ba ti pari e ma je nbere pupo mo ri pe ohun ti mo ngbo ti a ba ti pari eto yi number ti mo ba pe sita e fi ma fi card kekere kan ma fi ranse si se ti gbo e se hello e ko asale o
4: e kale o
0: yes sir
4: mi to
0: awa niyan kini oruko yin ati pe ni bele ti pe wa
4: lati
0: Mr. Akin lati Oluyole. Ati bara wa soro ninu awon mo daruko awon bibeli kan meji meta. Ninu awon bibeli yi e daruko bi meji nbe.
4: E daruko Romans 6:5. E de se daruko e tu so npa 1 Corinthians 16:9.
0: So ninu okay so ninu itan Priscilla ati Aquila yi gege bi idile onigbagbo ki lo ko eyin
4: e ko akoko ni tu ko ni gege bi onigbagbo bi ko lakoko e pa pa bi lo awon ti ba ti se yawo ko wa nipa pe on ma se papo pelu isokan
0: okay
4: ko ati yawo tori pe ti won ba ni isokan e bo bi won se ni ka pa pa julo ngba ti won pa de paul ti won pa je ngba ta de lati rome bi won tun lo lati be ti won tun travel to tun lo ko tun lo si syria pelu paul na to tun lo wa swin ire yen ti tun mo ji pe ege aye idile yen won ti gbe won ti gbe kale lori ipinle kristeni lati le so won ti jo wa won ti oro olorun ti gbe won
0: So ki wa ni o nsele nile awon Aquila ati Priscilla ki lo nsele nle won
4: on to ma nsele nile won to won ma nta leju awon ara
0: okay
4: gan won ma si won la leju koda ko ti mo ko ti ko ti oro olorun pelu awon ara to ba wa won de je ni ke je olawo won hospitality won gbiyan gege bi kristeni
0: oda pe gege bi kristeni o wa tu wa ko wa le eko wi pe ka wa na je ni tin gba lejo ti o ko eyan mera
4: be ni o gbe ma segbon ni a gbe ma ko eyan mara gele do ti Jesu ti le
0: oda leyin eto na eyin na e fi apo e fi bank account yin bo se 1 naira lati owo awon baba wa a fi ranse si wa e se go
4: okay sir
0: awon baba wa Mr. Sakios Akindele ati evangelist Kehinde Olarinde awon ni kan fun awon eniyan ni ebun o kekere kan le lori eto yi koda to ye la se npe yi wi pe ongun teyin na ba nta boya yin ni store kekere kan ni abi eni egbe ipolowo oja yin wa sori eto yi be ni e ti e wa sponsor abala kan lori eto yi ka mo wi pe omo babo ni wasu lo e fi gbe eyin na fi tan irere kaakiri ni boya bibeli le yin fe gbe kale wi pe e wa je bibeli o ebun bibeli ni o te ba ti gba ibere eni to ba gba ibere boya bi ibere kan ibere meji ibere meta ani ebun bibeli fun eyin na le mu bibeli wa si ori eto yi e fun eyan ni ebu bibeli boya iwe orin ni o e fun won ni ebu iwe orin provision kekere ni mo fe fun awon eyan wa aso ni mo nta mo fe fi gbe ẹ̀yin olówó oko kékeré ké àti ńláńlá tí ẹ fẹ́ fi iṣẹ́ ti yín tẹ fẹ́ fi ran tẹ fẹ́ fi tan ìrere Kristi káàkiri ìtìlá ìgbàgbọ́ rèé ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ papọ̀ ká fi fìtílà wa ká tàn sí ọ̀nà àwọn ènìyàn bẹ́ẹ̀ ni fìtílà ìgbàgbọ́ pẹ̀lú ọmọ bàbá oníwàásù lórí Wells Radio 89.3 FM. Àwọn tí wọ́n ti pè wá wọlé àwọn callers mẹ́tẹ̀ẹ̀ta tá a ní lórí ètò yìí lónìí ohun kan náà ni wọ́n tẹnu mọ́ wípé ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin ọkọ àti ìyàwó ìṣọ̀kan nínú ilé tí ọkọ kò bá gbọ́ ìyàwó yé tí ìyàwó náà ò bá gbọ́ ọkọ yé kò sí bí ìdàgbàsókè ṣe lè ṣẹlẹ̀ nínú ìdílé ẹ lè máa sanwó ilé ìwé ẹ lè máa sanwó iná ẹ lè máa kọ́lé kẹ́mọ̀sọ́pọ̀ afẹ́kọ́lé afẹ́ṣe nǹkan afẹ́ṣe kejì ṣùgbọ́n tí kò bá wá sí ìtọ́ni láti ọ̀run wípé ẹ jẹ́ ká máa ṣe nǹkan báyìí pa kọ́ọ̀lù mi ti wọlé. Hello.
5: Hello, sir. Ẹ kúrọ̀lẹ́
0: o.
5: Yes, sir. Ẹ kú iṣẹ́ bàbá ṣe báyìí.
0: Àmì Jésù. Ẹ ṣe kí ni orúkọ yín mo lẹ ti pè? Ẹ ṣe gan. Kí ni orúkọ yín mo lẹ ti pè wá?
5: RM Olúwafúnmiláyọ̀ láti Àpáta.
0: RM Olúwafúnmiláyọ̀ láti Àpáta.
5: Àpáta.
0: Ìbéèrè mẹ́ta ló wà fún yín.
5: Yes, sir.
0: Ní ọ̀pọ̀lọpọ̀ ibi nínú Bíbélì ta ni a kọ orúkọ rẹ̀ ṣáájú láàrin ọkọ ìyàwó yìí? Ta ni nínú àwọn méjèèjì tí a kọ orúkọ wọn ṣáájú nínú àwọn ọkọ ìyàwó méjèèjì tí a ti sọ̀rọ̀ nípa wọn ní àṣálẹ̀ yìí?
5: Orúkọ ìyàwó la kọ ṣáájú sàn.
0: Kí ló orúkọ rẹ̀? Kí ni orúkọ rẹ̀?
5: Akwila.
0: Sakwila ni.
5: Ó ti àbá Akwila.
0: Ẹ ti sọ wípé Akwila. Ó dà kí ni ìtàn ìgbésí ayé wọn kí ló kọ́ wa?
5: Ìgbésí ayé wọn àkọ́kọ́ ló kọ́ wa ní ìwà ìrẹ̀lẹ̀.
0: Ìwà ìrẹ̀lẹ̀.
5: Bẹ́ẹ̀ni tí wọ́n bá ní ìrẹ̀lẹ̀ ni wọ́n ní kóyàn mọ́ra. Ó sì kó wa ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí.
0: Èyí náà tún sọ̀rọ̀ ìfẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Ó dára. Láti ọwọ́ àwọn bàbá wa àwọn káàdì kékeré kan tí bá ti pe nọ́mbà yín tí bá ti pe nọ́mbà mi síta lẹ́yìn ètò ẹ fi nọ́mbà yín ránṣẹ́ sí ṣe ti gbọ́. Ẹ ṣe gan.

Akindele, àwọn náà kí wa dáadáa. Àti Adébáyọ̀ Tìyámí Tìmílẹ́yìn. Wọ́n ní láti ìyànà Fádúpẹ́ Academy. Ẹ̀yin náà ẹ kú ọjọ́ ìsinmi. Mo ń gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa wípé àánú Ọlọ́run tí kò ní pẹ̀kun yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Ní ọ̀sẹ̀ yìí, a ti bára wa sọ̀rọ̀ nípa ìdílé, a bára wa sọ̀rọ̀ nípa Pọ́ọ̀lù náà, tẹ́ ẹ bá mẹ́nu bá Pọ́ọ̀lù náà, torí ìdílé tó ṣe é darapọ̀ mọ́.

orí ìdílé tó ṣe darapọ̀ mọ́. Ó sì darapọ̀ mọ́ wọn. Ó bá wọn ṣiṣẹ́. Tó bá ṣe wípé ìdílé tí ò kó ni mọ́ra ni. Tàbí ìdílé tó ṣe wípé kò ní ìfẹ́ ara wọn. Ọkọ ma sọ wípé èmi ò gbàlejò, ìyàwó náà sọ pé ìṣẹ́bẹ̀mínà èmi ló wá wànà, ìwọ kọ́ ló wá wànà, ìwọ ló wá wànà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdílé kìrìsìtẹ́nì, àgbọ́yé gbúdọ̀ wà. Tí ọkọ bá sọ wípé ẹ jẹ́ ká ṣe báyìí, ìyàwó sọ pé òkè ó da, ta bá ṣe báyìí yóò dẹ̀ da o. Kò í ṣe gbọ́mi sí omi òtó nínú ìdílé. Ohun tí ìtàn Priscilla àti Aquila tó kọ́ wa leléyìí. Wọ́n tún wá jẹ́ àwa lè pè wọ́n ní ajínrere. Nítorí pé níbi iṣẹ́ wọn náà, wọ́n fi iṣẹ́ wọn, wọ́n fi tan ìrere káàkiri. Wọ́n fi iṣẹ́ wọn, wọ́n jẹ́ kí iṣẹ́ wọn kó jẹ́ ìmọ́lẹ̀ fún ẹlòmíràn. Wọ́n jẹ́ kí inú ilé wọn kó jẹ́ ìmọ́lẹ̀ fún ẹlòmíràn. Làwa náà ṣe lè kà nípa.

kó jẹ́ ìgbéyàwó tó mọ Jésù. Àwa ti ń lọ ní ọ̀sẹ̀ yìí. Ẹ̀bẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti pè wọlé lórí sórí ètò yìí, tí wọ́n ti fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ lórí lọ́wọ́ àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn náà ní orí ètò yìí. Lọ́wọ́ bàbá wa Zakeus Akindele, lọ́wọ́ bàbá wa Evangelist Kehinde Olarinde ti ìjọ Good News Baptist Church ní àpapọ̀. Tí ẹ̀yin náà bá ní ẹ̀bùn fún àwọn ènìyàn wa lórí ètò yìí, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08038137 Bíbélì Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì oní fìtílà. Ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà sí ẹsẹ̀ wa. Òun gangan ni ó máa tọ́ wa sọ́nà láti mọ ohun gbogbo. Lórúkọ studio manager mi àti àwọn ọ̀gá wa nílé iṣẹ́ yìí pátápátá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa. À ń gbàdúrà wípé tí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tó bá tún di ọjọ́ mẹ́jọ, a ó tún padà wá sórí ètò yìí, sórí ìkànnì yìí. Fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM pẹ̀lú Ebenezer Ayọ̀dẹ́lẹ́ Ògúnníyì ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá mission lóde Pẹ́là nílùú Ṣẹ́yìn, ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀.

0: Ẹ kalẹ̀ àsìkò ìsinmi lónìí, ọ̀pọ̀ ìsinmi láwọn màṣẹ láyé. Àkójọpọ̀ ìròyìn lẹwa la máa fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ Wales Radio 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Ṣáájú ẹ̀gbọ́n òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ sórí ọ̀rọ̀ ètò ààbò àti ìbásọ̀rọ̀pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn tí ń bẹ lókè ìta. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní a bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò lórí èsì ìbò tó ní ṣe pẹ̀lú ìdìbò sí ipò gómìnà tí wọ́n sì ń gbèrò láti pé ẹjọ́ tako èsì ìbò náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣiṣọ́ lójú ìgbìmọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹkan àyípadà sí ètò ìmọ̀ ẹ̀rọ nínú ètò iṣẹ́ ìjọba àpapọ̀. Ààrẹ Tinubu ti ránṣẹ́ kú oríire sí Gómìnà Adeleke tó sì jẹ́ kó di mímọ̀ pé ìjáwé olúborí rẹ̀ òun ló ṣe àfihàn ìfẹ́ eléyìí táwọn aráàlú ní. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣàkàwé ìjáwé olúborí àti àtúndì ìdìbò tó gbé Gómìnà Adémọlá Adeleke padà wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣàkàwé ẹ̀ gẹ́gẹ́ bí ìfìdímúlẹ̀ àti ìdánilójú wípé ètò ìṣèjọba àwarawa yóò tẹ̀ ọwọ́ iwájú láti mọ rẹ́sẹ̀ walẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó síta lónìí láti ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà báyọ̀ Ọ̀nànúgà lẹ́yìn ìjáwé olúborí Adeleke nínú ètò ìdìbò eléyìí tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ. Ààrẹ ló ṣàlàyé wípé òun ti pe ẹni tí ṣe Adeleke láti kí ikú oríire lórí ìjáwé olúborí rẹ̀ nígbà tó tẹ̀sọ wájú pé èsì ìdánwò náà òun ló ṣe àfihàn ìfìdímúlẹ̀ àti ìgbàgbọ́ táwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní nínú gómìnà wọn. Ẹ̀wẹ̀, Gómìnà Adeleke òun náà ti náà ti ṣe ìfìdímúlẹ̀ ìbuwọ́lù rẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu láti ṣe sáà kejì lórí ipò gẹ́gẹ́ bí Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ìdìbò gbogbogbò tọdún 2027 nígbà tó ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló kan rere kí Ààrẹ Bọ́lá Tinubu lórí ohun tó ṣàkàwé gẹ́gẹ́ bí àtìlẹyìn tó gbọ̀ngbọ́n fún àti mú kí ìdìbò kó lọ ní ìrọwọ́rọsẹ̀ ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti ṣàlàyé lásìkò tá a wà yìí pé àwọn ti ń ṣe àgbéyẹ̀wò àti ìwádìí ọ̀rìn kìnìwín lórí ohun tó ní ṣe pẹ̀lú èsì ìbò eléyìí tí a pe wọ́n dì lọ́dún 2026 káàkiri àwọn agbègbè eléyìí tí wọ́n ti dìbò ní ìpínlẹ̀ náà pẹ̀lú èròǹgbà láti wo àwọn ọ̀nà eléyìí tí wọ́n lè gbà láti pe ẹjọ́ lórí ẹ̀sùn ọ̀hún tí wọn yóò sì gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn ètò ìdìbò. Wọ́n pe ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde tó wá láti alákòóso fọ́rọ̀ ìròyìn àti ìtanilólobó olóyè Kọ́lá Ọlábísì. Ó ṣàlàyé pé bí àwọn ti ṣe ń pè fún àwọn tó jẹ́ onímọ̀ wọn àti àwọn tó jẹ́ agbẹjọ́rò kó tó di pé wọ́n fẹnu ọ̀rọ̀ kò lórí ìgbésẹ̀ tó kàn lẹ́yìn tí àyẹ̀ntíṣe àjọ INEC èèyàn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lómìnira nẹwà tí wọ́n kéde sí ìbò ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ẹgbẹ́ òṣèlú APC òní pé ètò ìdìbò ọ̀hún òní kò tí ì pọ́n síbẹ̀ pẹ̀lú bí wọ́n ti ṣe kéde èsì ìbò wọn ló ṣe pàtàkì ó sì ṣe kókó gẹ́gẹ́ bí ìlànà òfin ti ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mú kí àwọn tẹ́já pé inú wọn ò bá dùn sí èsì ìbò ọ̀hún láti pe ẹjọ́ ní ilé ẹjọ́ tó ń gba awuyewuye lẹ́yìn ètò ìdìbò tàbí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tàbí wọ́n lè lọ síwájú sí láti lọ sílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àtẹnumọ́ ìfarajìn rẹ̀ láti mú ètò ààbò lọ́kùnkúndùn pẹ̀lú àwọn àkójọpọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ilẹ̀ yìí ní òkè ìta gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ògbóǹtarìgì àti ohun tí ó ṣe iyebíye sí ètò ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ bí wọn yóò ṣe máa ṣe àwọn ètò àjíròrò papọ̀ àti ìbáṣepọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbọwọ̀ fún ara ẹni àti mímọ agbára ẹni ní ẹ̀rí jẹ́ èyí ló jẹ jáde nínú àtẹ̀jáde kan tó sá lónìí látẹ̀jú ṣolù bá dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà bára ẹni sọ̀rọ̀ sí ẹni tíṣe mínísítà abẹ́lé fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Richard Ẹlẹ́ṣọ̀ ọjọ́ kò di mímọ̀ lórúkọ mínísítà ìyàn aṣojú Ṣọlá ẹnìkan láyé lásìkò tí wọ́n ní ń ṣètò ìwẹ̀jẹwẹ̀mú kan eléyìí tí wọ́n ní ń ṣe nílùú Toronto lórílẹ̀èdè Canada lórí àwọn ọmọ orílẹ̀èdè Nàìjíríà tí a pín bẹ̀ lókè ìta. Mínísítà náà ṣe àtẹnumọ́ rẹ̀ wípé lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìjọba ilẹ̀ yìí òun ló ń wò bí àwọn ọmọ ilẹ̀ yìí lókè ìta bí wọn ò ṣe ní di ẹrù àbí kí wọ́n di àjàgà lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ yìí àti bí àwọn ìwúlò wọn bí ó ṣe máa mú ìdàgbàsókè bá orílẹ̀èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí nípasẹ̀ ọ́fíìsì olórí iṣẹ́ ìjọba àpapọ̀ òní ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yá ẹlẹ́ni mọ́kànlá kan láti ṣe ìmúṣẹ ètò àyípadà sí ìmọ̀-ẹ̀rọ fún ètò iṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tí ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí tí wọ́n fọwọ́ sí. Alákòóso ìròyìn àti alukoro iléeṣẹ́ ọ̀hún Ìyáàfin Henu Olótù òun ló ṣàfihàn ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan eléyìí tó síta lónìí nílùú Àbújá. Ó ní ìdásílẹ̀ ètò náà jẹ́ ìgbésẹ̀ pàtàkì fún ìlànà ìmúṣe ètò àyípadà ìmọ̀ ẹ̀rọ eléyìí tó ní ètò tó péye káàkiri ẹnu iṣẹ́ ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ojúṣe ìgbìmọ̀ náà òun ni láti gbé ètò kalẹ̀ ọ̀nà ìṣiṣẹ́ àti ìlànà ìṣàkóso kalẹ̀ fún ìdásílẹ̀ àyíká iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ eléyìí tó ní ìsopọ̀ tó dára tó mọnádókò tó sì tún ní ààbò eléyìí tí yóò bójútó àǹfààní fáwọn aráàlú. Ètò kan tí wọ́n pé wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí wọ́n pè ní Tinubu Touchbearers eléyìí tí wọ́n ti ṣètò pé kó wáyé lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún tá a wà yìí ní gbọ̀ngàn ilé ìtura ìlàjì tí ń bẹ ní agbègbè àkàrán nílùú Ìbàdàn. Ó ní pé wọ́n ní a ti wọ́gi lé báyìí látàrí ìdákúrekú àti ipò tí ojú ọ̀nà tó já sí gbọ̀ngàn tí wọ́n fẹ́ lò wà lásìkò tá a wà yìí. Àwọn olùṣe àgbékalẹ̀ ayẹyẹ náà kéde ìwọ́gi lé ọlọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn àyẹ̀wò sí ojú ọ̀nà tó já sí agbègbè ọ̀hún nínú àtẹ̀jáde tó jẹ jáde látọwọ́ olóyè Jibril Dọ̀tun Sanusi ẹtí ṣe ọkàn lọmọ ilẹ̀ Oòdùà àti Gbọ̀ngàn Olùbàdàn. Òun ni a pe dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àti àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n ti ṣe àtìlẹyìn tó gbọ̀ngbọ́n fún ìgbaradì fún ayẹyẹ náà. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ọ̀nà ti jẹ́ kó dìmọ̀ pé ètò ọ̀hún ó ní kò ní láǹfààní àti wáyé mọ́ ní ilé ìtura tí wọ́n mú àti ibùdó ìṣeré ìdárayá látàrí àyẹ̀wò àti àwọn kan tó ní ṣe pẹ̀lú ipò tí ojú ọ̀nà náà wà lásìkò tá a wà yìí. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló ti ṣàkàwé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tí ó dẹnu kọlẹ̀ bí ọ̀wọ́ngógó ṣe go orí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò eléyìí tí wọ́n ní kò rẹ́sẹ̀ walẹ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ibi tí nǹkan dé dúró tó sì bẹ̀rẹ̀ sí ní lago ìkìlọ̀ pé bí ojútùú ò bá sí fáwọn ìṣòro wọ̀nyí lójú ọjọ́ wọ́n pé ó ṣeéṣe kó jẹ́ pé yóò padà ní àwọn àkùdé eléyìí tí ó dé bá orílẹ̀-èdè yìí láwọn ọjọ́ iwájú. Olóyè Ọbásanjọ́ òun ló sọ̀rọ̀ yìí nílùú Abẹ́òkúta àti Ṣolúlu ìpínlẹ̀ Ògùn lásìkò tí a pé wọ́n ní òun sọ̀rọ̀ kan níbi ètò kan tó wáyé pẹ̀lú àkòrí tó ní ṣe pẹ̀lú ipa tí àwọn adarí àti ìkùnà tí wọ́n ń ṣe nínú àwọn ètò wọn níbi tí a pé wọ́n ti sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú ìkópa àti àdojúkọ tó ń dé bá àwọn ìjọba lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ètò ọlọ́jọ́ méjì náà tó wá látọwọ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní PLDI ní àsopọ̀ pẹ̀lú àjọ tó ń sọ̀rọ̀ ètò ìkọ́ni fún ètò ìdarí tó jẹ́ ti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n pé ètò náà ò ní pé wọ́n ní wọ́n láǹfààní àti máa ṣe ìkórajọpọ̀ rẹ̀ láwọn bí àkójọpọ̀ orílẹ̀-èdè bíi 50 níye káàkiri orílẹ̀-èdè àgbáyé eléyìí tó sì wá látọwọ́ ẹni tí ṣe olùdásílẹ̀ àjọ PLDI Ọ̀jọ̀gbọ́n Olúṣesí Ọbátẹ̀yẹ. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bójú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá tí mo wá fún yín pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣàkàwé ìjáwé olúborí padà Gómìnà Adémọlá Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìdánilójú eléyìí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé ètò ìṣèjọba àwarawa ni ó tẹ̀sọ wájú láti mọ rẹ́sẹ̀ walẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò lórí ohun tó ní ṣe pẹ̀lú èsì ìdánwò sí ẹ̀sìn ìdìbò sí ipò gómìnà tọdún 2026. Eléyìí tí a pín wọn ní ṣe káàkiri ìpínlẹ̀ náà pẹ̀lú èròǹgbà àti ìwòye wọn láti wá ọ̀nà tí wọ́n lè gbà láti pe ẹjọ́ ìyẹn tí wọ́n wọ̀ èsì ìbò ń lọ sí iwájú ẹjọ́ ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn ètò ìdìbò ní ìpínlẹ̀ náà. Bákan náà làwọn afọyín pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n ti ṣe àtẹnumọ́ ìfarajìn wọn láti mú ètò ààbò lọ́kùnkúndùn pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àkójọpọ̀ rẹ̀ mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ lókè ìta bí wọ́n ti ṣe jẹ́ ojúlówó àwọn kan tí wọ́n nílò fún ìdàgbàsókè ilẹ̀ yìí àti ọ̀nà tí wọ́n lè gbà láti ṣe àjọṣepọ̀ fún ìbọ̀wọ̀ fúnra ẹni àti ìgbàra ẹni jẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí nípasẹ̀ olórí iléeṣẹ́ fọ́rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú òṣìṣẹ́ ìjọba àpapọ̀ òní àti ṣe ìgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá lẹ́yìn tí a pe wọ́n ṣe ètò ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò tí ìjọba àpapọ̀ nípasẹ̀ ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ yìí ti bọwọ́ lù fún ètò àyípadà sí àwọn nǹkan ẹ̀mẹ̀rọ eléyìí tí a pe wà fọ́rọ̀ ètò iṣẹ́ ìjọba àpapọ̀. Èyí ló pin ìròyìn lẹ́wà fún ti alẹ́ ètò ní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówù. Ẹ mọ́ gbàgbé pípẹ́ ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpá ìlújára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́sí tẹ̀lé wa lójú òpá ìlújára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com tàbí kẹ́pẹ́ ètò ti àtẹ̀jíṣẹ́ sójú òpó WhatsApp sínú yàrá ìkóròyìn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóède ló mú ìròyìn náà wá sí ti gbọ̀nyìn. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Òrùn yóò bùkún fún yín, òrùn ayọ̀ láòsùn.
1: Ìfilẹ̀ ẹ̀ máa yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

0: ẹ̀wọ́ ìwọ́ ayọ̀ sí olúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹ̀wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì.
1: Ikọ̀ yìí jọra rẹ̀ ló.
0: Kẹ̀ máa dúpẹ́ fún. Ẹ̀wá sí ní ọba àwọn ọba.
1: Ìnẹ́sàrì ló jọra rẹ̀ lójú ló dẹni.
0: Ẹ̀já jọ kọrin kájọ yìí.
1: Orí mi mọ́mọ jẹ́ o.
0: Ẹ̀wẹ́ kò igbó àwọn ń dúpẹ́ o. Àwọn ẹyẹ ojú ọ̀rọ̀ wọ́n ń kí bàbá kò ṣẹ́. Àwọn ẹja tí ń bẹ nínú omi àwọn náà ń ṣọpẹ́. Ẹ wá wo àwọn ẹran ìgbẹ́ bí wọ́n ṣe ń kí bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́. Oòrùn tó ń ràn. Òjò tó ń rọ̀. Gbogbo wọn ni wọ́n pa òun pọ̀ tí wọ́n fi títóbi agbára Ọlọ́run hàn o. Bẹ́ẹ̀ bá ti gbọ́rò àrá tó ń sán. Ó ń sọ nípa títóbi agbára Ọlọ́run ni. Kí ni ó àṣe mí èèyàn? Kí ni ó ṣẹ̀yìn náà èèyàn? Àwa ẹ̀dá àlàyé tó dá ní àwòrán ara rẹ̀. Táwa sọ pé a ní dúpẹ́. Ṣe bí àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ̀já jọ lọ sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti iṣẹ́ àgbàlá rẹ̀ tẹ̀yìn tì.
1: Ọ̀rọ̀ mi kílẹ̀ wínà.
0: Kájọ kọrin ọpẹ́ ṣe. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Yàgbó yàjù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ. Ọba bẹbẹbẹ tó ti ń bẹ tó ní àmọ́ bẹ ọ̀wàwàwà tó ti wà tó ní àmọ́ wà. Gbogbo ògo gbogbo ọlá gbogbo agbára ti ẹni Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ ló lànà, ìwọ ló lòní, ìwọ ló lọ̀lá, ìwọ ló lọ́jọ́ ayé gbogbo. You are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. O tóbi tóbi ọ̀run ògbà ọ́, o fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ògbà ọ́, o gágágá ọ̀run ògbà ọ́. Bọ́rùn ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yóò gbà ọ́ wá fọ̀run ṣelé. O fi ayé ṣe àpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá. Aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ́ jígan ẹkùn ọkọ̀ òkè. Gbolo ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀kọ́rọ̀ ọmọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ọba tó ń gba ìdọ̀bálẹ̀ àwọn ọba. Ọba kan ṣoṣo tí gbogbo ọba èyí ń ṣe kábíyèsí fún. Aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé èyí ń ṣí fìlà fún. Ń fọbàjẹ́ tó ń rọba lóyè. Ọba tó lẹ̀mí mi. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í. Bó bá wọ̀ ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wọ̀ ọ́ ó ti tẹlòmíì. Tí ò sí bàbá ńlá ẹ̀ tí ó bí ọ́ lè rè ta ni ó da ọlẹ́jọ́ Olódùmarè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Níjẹ̀jọ́ ń gbà mọ̀ ń dágbére lórí ètò yìí mo ní mò ń padà bọ̀ lónìí.
1: Bẹ́ẹ̀mọ́ lọ́wọ́ ìṣọ̀ tó gbé fún jakọ.
0: Bí mo ṣe sọ tán jẹjọ.
1: Àti sira
0: ni mo ranti pe aba mo nda o
1: aba mo ati
0: o gbianjo ewo ni olohun se ba nlo lo nte se kin ma ton yin laarin jejo soni ti mo nsoro opojo lo ti ro ti le ti fi mu opo iji lo ti ja olohun oba mi oke ni o je ki ja yo pe wa lo awon kan ti ku o awa kan la ku lara wa ta ku awon kan be won toro ku fun won ni ani lara wa ta ku se awon kan funra lara ti won won toro ku funra won en bi mi le re pe ki lo de to fi ri be ani oye mi oro olohun mo ranti ke bo olohun lo lohun o saanu fa won to won o saanu fun ohun o fi ori ofe ohun han fa won to won o fi han fun a je pe mi ti mo nsoro ni ikanni West Radio 89.3 FM Isola ati gbogbo eyin te lori ofe lati mo gbo mi kaakiri origun mererin agbaye aanu la rigba o se temi ni ewure ele nwo alapata mi bi ikoku ni ani bo se temi ni aguntan ode nwo alapata mi bi ikororun en ko yi bo se temi ni iwo to meda ye nwo awodo kemi ni bi ko dalapa ori eye ni keye eyo ota ni ndome ye lokun awon won da loro awon won lole o waja awon won to ni koloko wa mu ori eye ni o momo peke baba mi o ke gba kata lowo alakiti won loju won ba mu o gba popo lowo ni popo fi form o ni popo lori popo to ni popo gbodo soro be o ni popo gbodo gbe kabisi re olohun olohun oba mi ibare emi o yan o ti di maje mu lare mi atodo mi gbo ojo aye mi ni won fi ki oye ma gbori isoke yen na ona ka gbe isoke eyin lekun ayeraye oba ogo fe wole o ta loba ogo yi oluwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun egbe ori isoke yen na ona ka gbe isoke eyin lekun ayeraye oba ogo fe wole o ta lo ba ogo yi oluwa awon omo ogun o na lo ba ogo.

자, 오늘의 밑배려 깨게 마시고 후에 애자 투조는 아주에미 니노니에 밀라레 투니바시 조몬시 Shebini gugu gba ni mo ma so fun yin pe orin emi a ko le ku o Shebini gugu gba ni mo ma so fun yin pe agbara nbe ninu orin emi abe ti gbagbe ni ebe ba ti wa gbagbe e dakun e je ki ran yin leti o Ebi won ba tin korin emi se kin ma ton yin ise iyanu a mo sele nbe Ni bi won ba tin korin emi ide a mo ja Ni bi won ba tin korin emi agbara Olorun a si mo sise iyanu Gbogbo eni tin ware labe orin emi won a mo rire gba Gbogbo àwọn oníròbìnú jẹ́ ọkàn, òun la mọ́ fún láyọ̀ lábẹ́ orin ẹ̀mí. Àwọn aláìsàn wọ́n á gbé àkété wọn bóbrin ẹ̀mí bá ti ń jáde pẹ̀lú agbára. Sẹ́yìn òye tí rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí tí òkú ti ń jíǹde ni. Bàbá sọ̀rọ̀ nípa orin ẹ̀mí à ń sọ agbára tí ń bẹ nínú Jésù. Bẹ́ẹ̀ni, bàbá sọ̀rọ̀ nípa orin ẹ̀mí à ń sọ̀rọ̀ nípa agbára tí ń bẹ nínú ìmọ́lẹ̀. Bí ìmọ́lẹ̀ bá ti dé òkùnkùn ní láti paradà ni. Bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa agbára tí ń já ìdè, tí ń tú ìdè, tí ń wo ní sàn. Agbára ń bẹ nínú orin ẹ̀mí. Sẹ́yìn náà ètí ìrún tí ń ṣẹlẹ̀. Ó dà náà bí ò bá ti yé yín ẹjẹ́ ń ṣàlàyé díẹ̀ fún yín. Ẹ ò wá tẹ̀lé mi ká lọ sí ìpínlẹ̀ Ọ̀sun. Látijọ́ mo ti ń kíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀sun, gómìnà Adémọ́lá Adélékè. Àwọn kan ó ní Dancing Governor. Bẹ́ẹ̀ bá wo gómìnà yí dáadáa, ó yàtọ̀ nínú gbogbo gómìnà ta ní lórílẹ̀-èdè Nàìjíríà. Kò sí ọjọ́ tèmi ó rí gómìnà Adémọ́lá Adélékè tí ọkàn mi ò sì ní máa bá mi sọ̀rọ̀ wípé eléyìí mọ̀ ti connect mọ́rùn-ún. Bẹ́ẹ̀ni. Bẹ́yìn náà bá ti mọ́ ń wo gómìnà dáadáa. Kò sí bí ó ṣe bẹ̀rẹ̀ ohun kan tí ò ní kọ́kọ́ fi orin ẹnu. Kò sí bí gómìnà ó ṣe sọ̀rọ̀ tí ò ní kọ́kọ́ kí Olódùmarè. Kábíyèsí Ọlọ́run. Kò síbi tó wò kó wà ọ yóò kọ́kọ́ kọrin. Kó dà kó fẹ́ sọ̀rọ̀ ìṣẹ́jú kan, ó lè kọrin ìṣẹ́jú márùn-ún pẹ̀lú ijó iná ni. Kai kai kai. Nígbà wọ́n kéde ìṣẹ́gun gómìnà. Kò bé mi lójijì torí pé mo ti mọ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀ nù. Mo ń fi èyí ṣe àkàwé fún yín ni ohun tí mo ti máa ń sọ lórí ètò yìí agbára tí ń bẹ nínú orin ẹ̀mí.

0: bẹ́ bá wá gbọ́ orin tí mọ́ ń jáde lẹ́nu gómìnà. Àwọn orin tó nítumọ̀ ni o, ẹ lọ wo gbogbo orin tí wọ́n mọ́ ń kọ. Ẹ lọ wo àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú orin tí gómìnà mọ́ ń kọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Adémọlá Jackson Adeleke. Àti ẹ̀fẹ́ kọrin bì kan jọ kan, wọ́n ní wọ́n panu mọ́. Ní ẹjá wọn ó kọ́, báwọn ò bá kọ́ ẹ̀ṣẹ̀ ni. Wọ́n gbìyànjú wọn kọ́, àmọ́ gbà wọn ni àníṣẹ́ panu ẹ mọ́. Wọ́n á fẹjọ́ wọn sun Ọlọ́run.
1: Ẹni ìgbàlà tí a wà ń wá láti mọ̀ o.
0: Àwọn náà tó wá tẹríba gẹ́gẹ́ bí ẹ̀ntí tó ń bọ̀wọ̀ fún Ọlọ́run. Mo ń sọ èyí ni o fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ iṣẹ́ èyí tí orin ẹ̀mí ń ṣe. Mo ń sọ èyí ni o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ agbára tí ń bẹ nínú orin ẹ̀mí. Ẹlòmíì bá gbàdúrà gbàdúrà títí. Ó dàbí wípé ohun tí ń bèèrè kò rí gbà. Ẹjọ́ gbìyànjú orin wo. Ṣèbí nítorí páwọn kan rò pé orin ẹ̀mí ò ṣí mọ́. Ó là wá fi ní ká mọ ọ̀ràn yín létí pé orin ẹ̀mí ṣì ń bẹ o. Àwọn kan ó ní àwa là ṣe bàbá bí ìtàtijọ́ mọ́, bàbá sì ń ṣe bẹbẹ bí ìtàtijọ́ o. Agbára tí ń bẹnu orin ẹ̀mí ò lè kú. Àwa tá à ń kọ́ la lè mọ́ kọ́ mọ́ bí ìtàtijọ́. Àmọ́ orin ẹ̀mí gangan kò yé yín, ìyẹn ò lè kú. Ọ̀tọ̀ lórin ẹ̀mí, ọ̀tọ̀ làwọn kọrin kọrin ẹ̀mí. Ohun tí mò ń sọ rèé, àwọn kan lè sọ páwọn ò kọ́ mọ́, ìyẹn ò sọ pé orin ẹ̀mí kú o. Ó dà kí gbogbo èèyàn sọ pé òun ò kọ́ mọ́, Ọlọ́run ó sì gbókùúta dìde yóò sì máa kọrin. Ohun tí ò wá yé yín nìyí ó, ẹjẹ́ ń ṣàlàyé fún yín dáadáa. Ṣé ẹ rí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí tókùn ún o? Àwọn ń yan Ọlọ́run lábala abẹ ni. Ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí tára ń sán, bẹ́ẹ̀ ni ìyan Ọlọ́run ni wọ́n fi hàn. Ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí tó jò ń rọ̀ tàbí tó rùn ún ràn, àwọn ìyan Ọlọ́run tí wọ́n ni. Orin ẹ̀mí ò lè kú o. Tọ́ ó yẹ jẹ́ ń fi àsìkò yìí kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọlá Jackson Adeleke. Mo padà lọ léni. Àjò lè dùn kó dìde rẹ ó mọ́ rè wó. Àjò lè dùn ká mọ́ padà rélé ẹni. Mo padà sílé nù láti lọ kí gómìnà mi ní ìpínlẹ̀ tèmi gangan. Gbogbo ògo ìyanlá àti agbára yìí fún Ọlọ́run. Gbà mò ń gbọ́rọ̀ lẹ́nu gómìnà lónìí, inú mi sì tún ń dùn. Bàbá ní ògo yìí fún Ọlọ́run nìkan ni. Tọ́ ẹ̀yin náà ẹ kọ́ ò bí wọ́n ṣe ń yan Ọlọ́run. Ẹ̀yin náà ẹ kọ́ ò bá a ṣe ń fi orin dúpẹ́. Ẹ̀yin náà ẹ kọ́ bá a ṣe ń fi ìmoore Ọlọ́run hàn ní ipòkípò tó wù ká wà nínú rírí jẹ, nínú àìrí jẹ. Nígbà tó wà, nígbà tí ò sí. Nígbà tá a ráṣọ wọ̀, nígbà tá a rí. 你打理把他去不写，你打他心发写，你给你多路。哎，说公派你把他呢，别把人就列上课。哎，说公派你费了的，俺就努力给你公我写。错，我也一件失败，跟非一类一辈的，莫非给阿叫主动的美女，不落叫 music， 我你莫非非辈的他来做呢 ？Pastor， 我拉一位耶稣，我拉地基，阿妈妈可怜的哟，啊！一种狗比我写歌，我念名。

0: Ọ̀nà àkọ́kọ́ èyí tẹ́ fi mọ̀ bóyá orin ẹ̀mí lẹ̀ ń gbọ́ òun ni àwọn ọ̀rọ̀ tí bá ń jáde níbẹ̀.
1: Àgọ́nà wá sókè,
2: ó ṣe mí o, ó ṣe mí o.
0: Ṣé àwọn ọ̀rọ̀ òun ní ìmísí agbára ẹ̀mí Ọlọ́run?
1: Ẹni Olúwa ṣe lọ.
0: Tó bá ṣe ẹ̀yin náà, ẹ reflect, ẹ rò ó dáadáa, ẹ rò ó jinlẹ̀. Ṣé ẹ rí pé orin òun kò pariwo? Ẹ wá máa gbọ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ. Kábíyèsí Ọlọ́run. Àwọn orin kan ń bẹ tó yẹ máa gbọ́. Àwọn orin kan sì ń bẹ tí ò yẹ máa gbọ́. Èyí tí ò yẹ máa gbọ́ òun èmi ò ní sọ kó mọ́ dàbí wípé à ń ba orin jẹ́. Ṣùgbọ́n èyí tí mo bá rí kó yẹ máa gbọ́ òun ó sọ fún yín. Lára rẹ̀ lèyí tẹ̀ ń gbọ́ yìí. Béèyàn bá fẹ́ reflect. Téèyàn fẹ́ ronú jinlẹ̀, téèyàn fẹ́ rò ó lọ́tún ló sì ní wá lẹ́yìn lókè nísàlẹ̀ ètò àgbè sáàárín ní àgbèdè méjì pátápátá. Ẹ wá fẹ́ kí Ọlọ́run, ẹ fẹ́ kì í, ẹ fẹ́ yìn, ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ olóore. Ẹ rọra fi orin eléyìí ṣe.

0: gbogbo tó bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run tó ń fẹ́ gbogbo ẹ̀dùn ọkàn ó sọ̀tọ̀tọ̀ síra wọn. Ẹ̀kan sọ pé Olúwa àkókò mi tó dá mi lóhùn.
1: Mo wá yanjú ọ̀rọ̀ mi, Ọlọ́run mi, àsìkò ti tó.
0: Òun wọ́ ọmọ, òun ń wọ́kọ wáyà.
1: Ó ti tó, wà á mú mi lọ.
0: Iṣẹ́ ni wọ́n ń wá.
1: Má ṣe yọ̀rọ̀.
0: Admission.
1: Ọlọ́run mi.
0: Ohun tó kó ń kógùn tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Kan sọ pé Ọlọ́run àsìkò mi tó. Dá mi lóhùn. Jésù náà sọ, ó ní, my hour has come.
1: Ṣeyọrí, Ọlọ́run jẹ́ kí n ṣàṣeyọrí o. Jésù Kristì ṣàṣeyọrí nínú iṣẹ́ rẹ̀.
0: Wákàtí náà tó tá ó ṣe ọmọ èèyàn lógo.
1: Ayé mi.
0: Sọ pé wákàtí tèmi náà ti tó. Jẹ́ kí n ṣàṣeyọrí. Orin ẹ̀mí tó yẹ máa gbọ́ rèé. Orin yìí ni ó mọ̀ fílẹ̀ fún yín bèmi ṣe ń lọ sílé. Kí n tún lè lórí ọ̀fẹ́ láti wá níjọ mẹ́jọ. Ó yẹ ẹ fẹ́ pè mí, ẹ fẹ́ bí mi lè rí ohun kan tàbí méjì.
1: Nọ́mbà mi rèé
0: 08058816462. A ó lọ lónìí, a ó tún padà lọ́jọ́ mẹ́jọ bí Jésù Kristì Olùgbàlà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Èmi ni wọ́n wà lọ́jọ́ mẹ́jọ, ẹ̀yin náà ni wọ́n sì bá. Wọn ò fi inú ìbànújẹ́ lónìí, lórúkọ Jésù Kristì, wọn ò ní ba inú ìbànújẹ́ o. Ọpọ̀ ìsinmi lèmi àti yín yóò ṣe lókè pẹ̀. Ọlọ́run ó fi ìsinmi fún ọkàn gbogbo wa. Tọ́ lórúkọ gbogbo àwọn tá a jọ mú ètò yìí wá ṣe tí gbọ́ yín, àwọn aláṣẹ ìkànnì yìí, Stephen Ige, Onyọlọ́wọ́ Bọ́tìn ni, àti gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ ọ̀hún. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi Olúgbẹ́mìgà Ọmọ́tọ̀ṣọ́, yọ Radio Apostle, àrògbólóǹbẹ ẹni rọ góòlù, ọmọ ìyá àdúrà ń dágbére o, pé èrè ó dàbọ̀.
1: Ayé